má ṣe pé Olúwa tí ó ti wà fún wa. Kí ni kí Israel wá kí ó máa wí nísinsìnyí? Ìbá má ṣe pé Olúwa tí ó ti wà fún wa. Nígbà tí àwọn ènìyàn dúró sí wa, nígbà náà ni àwọn ìbá gbé wa mì láàyè. Nígbà tí ìbínú wọn ro sí wa, nígbà náà ni omi wọn ìbá bò wá mọ́lẹ̀. Ìsan omi ìbá borí ọkàn wa. Nígbà náà ni agbéraga omi ìbá borí ọkàn wa. Olùbùkún ni Olúwa, tí kò fi wá fún ọ bí ó.

Olúwa, àwọn tí ń yọ wá lẹ́nu ti pọ̀ tó yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó dìde sí mi. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wí ní ti ọkàn mi pé ìrànlọ́wọ́ kò sí fún nípa ti Ọlọ́run. Ṣùgbọ́n ìwọ Olúwa ni a sà fún mi, ògo mi àti olùgbé orí mi sókè. Èmi ò fi ohùn mi kígbe sí Olúwa, ó sì gbóhùn mi láti òkè mímọ́ rẹ̀ wá. Èmi dùbúlẹ̀, mo sì sùn, mo sì jí, nítorí tí Olúwa tì mí lẹ́yìn. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ níbi gbogbo tọ́wọ́ já ìkànnì tó tún fẹ́ dé lówùrọ̀ ọjọ́ tòní. Lórúkọ alága àti àwọn ìgbìmọ̀ tó ń darí ìkànnì tí a wà yìí, lórúkọ àwọn ọ̀gálẹ̀ka kọ̀ọ̀kan, lórúkọ olùdásílẹ̀ Evangelist Mrs. Lillian Bademosi, lórúkọ ọ̀gá àgbà pátápátá ní ìkànnì tí a wà yìí, Ayọ̀ Emmanuel Ojo, lórúkọ amójú ẹ̀rọ fún sáà tá a wà yìí, Sam Adelere.

Bí kò bá ṣe pé Olúwa bá kọ ilé náà, àwọn tó ń kọ wọ́n ṣe lásán ni. Bí kò bá ṣe pé Olúwa bá pa ìlú náà mọ́, àwọn olùṣọ́ wọ́n sùn wọ́n jẹ lásán ni. Ẹ jẹ́ ká máa fi ọpẹ́ fún Ọlọ́run gbogbo ìgbà, ká sì máa fi ohun gbogbo tá a bá ń ṣe nílé ayé, ẹ jẹ́ ká rí pé a fi ń lé Ọlọ́run lọ́wọ́. Ọba tó mọ gbogbo, tó lè ṣohun gbogbo nínú gbogbo lásìkò gbogbo. Bí ò bá sí Ọlọ́run yìí, àwa fúnra pàápàá a jámọ̀ kankan. Nítorí ìdí èyí, mo fi ní ká máa fi ọpẹ́ fún Olúwa. Ẹ̀yin èèyàn yìí, ẹ pariwo, ẹ kígbe sókè, ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Bẹ́yìn bá ti jí lówùrọ̀ ọjọ́ tòní, ẹ má gbàgbé láti fi ohun gbogbo tá a bá fẹ́ ṣe lọ́jọ́ tòní, ẹ má jẹ́ ká gbàgbé láti fi lé Ọlọ́run lọ́wọ́. Ohun tó dára báyìí, ó ń fẹ́ àdúrà eléyìí tó kù díẹ̀ káàtó, àdúrà náà ló ń fẹ́ o. Ọlọ́run ọba tó sì ń ṣe é, tó ti ń ṣe bọ̀, tó ń ṣe lọ́wọ́lọ́wọ́, yóò sì tún ṣe fún wa lágbára Ọlọ́run. Ọlọ́run ọba tó dá èmi àti yín sí wákàtí àti ọ̀wọ̀ yìí, ó ní nǹkan tó fẹ́ fi èmi àti yín ṣe ni o. Ọba tó dára, tó mọ wá, tó mọ̀ wá, òun ló mọ ohun tó dára fún ọkàn wa, yóò sì ṣe fún wa.

bẹ̀rẹ̀. Ìwọ náà gbé ìgbésẹ̀ lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ tó ń gbọ́ lọ́jọ́ tòní ìwọ náà rí pé gẹ́gẹ́ bí ìṣítí tó jẹ́ pé ó fẹ́ mọ ẹbẹ̀rẹ̀ nǹkan tó yẹ kó bẹ̀rẹ̀ òun ni. Ìgbésẹ̀ ló ní láti gbé. Ìrìn àjò 20 ọdún ìgbésẹ̀ kan báyìí ni èèyàn fi bẹ̀rẹ̀. Àìgbé ìgbésẹ̀ báyìí òun náà ló máa di nǹkan míì, àmọ́ bí èèyàn bá ti gbé ìgbésẹ̀ gbogbo nǹkan tó rùn á tán lẹ̀. Ẹ jẹ́ kí mi àti yín ẹ jẹ́ ká rí pé a gbé ìgbésẹ̀ lọ́jọ́ tòní. Ẹ̀gbọ́ táwọn yó àwọn bàbá wa mọ́nimọ́ni àti àwọn ìyá wa mọ̀yànmọ̀ ẹ̀ tí wọ́n ní ọmọ tó bá ṣépá báyìí òun nìyá àgbè. Ọmọ tó bá ṣépá sókè bàbá gbé ìyá gbé eléyìí tí ò bá ṣépá wọn ní gbé wọn gbé kalẹ̀ ní. Òun tọ́lọ́run bá ti ṣe tó ti ṣe sílẹ̀ ọ̀rẹ́dì nígbà táwa fúnra wa tá a bá gbìyànjú tá a ń sọ pé ọjọ́ ti lọ àní kò tí ì pẹ́ jù ìwọ náà ti ẹ̀gbé ìgbésẹ̀ lọ́jọ́ tòní. Nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí bọ̀dá sìstá àǹtí ọ̀nkú màámi bàámi ìgbésẹ̀ péré nìkan la ní ìdí o. Ẹgbẹ́ ìgbésẹ̀ yẹn lọ́jọ́ tòní kẹrọ̀ọ́n tọ́lọ́run ó ṣe é sì rí pé ọ̀nà ìyanu báyìí òun ni ọlọ́run ló ń ṣiṣẹ́ rẹ̀.

ọba mi oníṣẹ́ara ọba mi oníṣẹ́ ìyanu a sì ṣe tèmi àti ti yín a ṣe láṣe pé kò ní ṣe é kù báyìí. Ẹyin bọ̀dá ẹ̀yin àti kò tí ì pẹ́jù o. Bàbá sì ti ń gbé àwọn ìgbésẹ̀ yìí ká máa fi lé Ọlọ́run lọ́wọ́. Ìgbésẹ̀ kọ̀ọ̀kan ká máa fi lé Ọlọ́run lọ́wọ́. Ẹ jẹ́ kọ́lọ́run bá mọ̀ pé ìwọ Ọlọ́run bá tó ń tọ́ mi, ìwọ Ọlọ́run bá tó ń tọ́ mi sọ́nà. Ìgbésẹ̀ yìí lè tí mo tún fẹ́ gbé yìí má jẹ́ ń ṣì gbé o. Kò sóhun tá a lè ṣe nílé ayé yìí láìsí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀, kò sí nǹkan kan bẹ́ẹ̀. Pàṣẹ sọ pé kò tí ì pẹ́jù ọwọ́ Ọlọ́run ọba ló wà ńbẹ́ẹ̀. Nítorí ẹ̀ tàbá ti fẹ́ gbé ìgbésẹ̀ ọ̀hún, ẹ jẹ́ ká fi lọ Ọlọ́run lọ́wọ́. A gbogbo ẹ̀ báyìí a sì yanjú. A sì máa wò pé ìtìmọ̀ kì í ti gbé ìgbésẹ̀ láti jọjọ́ yìí wá, àmọ́ kò tí ì pẹ́jù náà tó rọjọ́ tó ní ìgbésẹ̀ yẹn ẹ̀ gbé.

bá wa kan ṣe sọ pé òjò yìí pọ̀ lọ́dọ̀ wa ń bí làwọn kan ṣe sọ pé òjò yìí tó ń rọ̀ yóò tó gan. Ọlọ́run bá ṣe yóò wù nígbà tó wù ú.

gẹ́gẹ́ bá ti mọ̀ pé àsìkò tá a wà yé àsìkò òjò ni. Ohun tó bá yẹ ká gbìn ní lásìkò yìí, ẹ jẹ́ ká rí pé a gbìn. A sì ń rọ àwọn ìjọba wa, ohun tó bá yẹ kẹ́ bá wa ṣe sí ẹ̀ka ètò ọ̀gbìn láti rí pé oúnjẹ rọ̀ṣọ̀mù, ó dùn rà fún gbogbo onílé àtàlejò, ó dùn rà fún mọ̀túnmọ̀ wá wa, ẹ jẹ́ ká rí pé a ṣe o. Ní pàtàkì jùlọ nípa ajílẹ̀, ajílẹ̀ láti jẹ́ kí àwọn nǹkan tá ń gbìn kó ṣọmọ dáadáa, ẹ jẹ́ ká rí pé a fún àwọn àgbẹ̀ wa lásìkò tá a wà yìí. Gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí, gbogbo ẹ̀ ló gbówó lórí lásìkò tá a wà yìí. Àmọ́ tíjọba bá pèsè ẹ̀ fún àwọn àgbẹ̀, a rí pé nǹkan tún máa dẹrùn fáwọn èèyàn lásìkò tá a wà yìí. À ń bẹ̀ yín ìjọba wa, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká rí pé àwọn nǹkan tí àwọn àgbẹ̀ ń lò yálà katakata ni tàbí àwọn ajílẹ̀ yìí ni, ẹ jẹ́ ká rí pé à ń gbé fún wọn lówó tí ò gún pa. Débi pé àwọn náà lé nǹkan táwọn náà bá tán bá kérè oko tán, wọ́n á tà ní nǹkan tí ò gún pa fáwọn aráàlú. Ìrọ̀rùn eku òun náà ni ìrọ̀rùn ẹyẹ o.

ibipo ba wale tan awon ona tan gba ibi tawon agbe yi to tin ko je wa su ni ilu awon ona yo bojumu to emi atore mi ate lo si oko kan ni bi en ba ko laarin ilu te ya wole loju loju express ta la nlo lojo tan so yi ah koda awon agbe won gbianju gbogbo awon bi tan so yi a nbe yin ijoba wa a nro yin e ba wa ba kan se sawon kan won yi be ba fun won ni katakata atajile le ti ogbowo lori tan to we po wale tan won nilo lati wa moto to ye pe a le ba won ko awon kan won yi a ba won ko jade ni rorun gbogbo awon ona abule wa ta n wi lasiko ta wa yi gbogbo elujo ti baje a n be yin ijoba wa a n ro yin àwọn ẹni tẹ́yìn gẹ́gẹ́ bí kọmíṣánná gẹ́gẹ́ bí mínísítà káwọn náà ti ẹ̀yàn ìrìn kọjá lọ kán ti ẹ̀ wọnú àwọn gbé ìkan wọ̀ kọjá lọ láti wo bí àwọn ọ̀nà ibi àwọn ọ̀nà ibi tá à ń sọ yìí láti wo bó ṣe rí kí ni ìjọba kí ni wọ́n lè ṣe sí i. gbogbo àwọn kan tá à ń sọ yìí la gbọ́dọ̀ mú lẹ́kọ́ lẹ́ẹ̀kọ̀kan èjèèjì láti yẹ̀ẹ́wò láti yírí ẹ̀wò ibi táwọn kan wọ̀nyí ibi tí wọ́n gbé dé dúró.

apá kan lè máa gbogbo ẹran ká máa sàn kankan lórí àwọn nǹkan wọ̀nyí kò bójúmu tó. Ẹ jẹ́ ká rí pé à ń wá nǹkan ṣe sáwọn nǹkan wọ̀nyí láti rí pé ilé ayé dúgbé fún gbogbo olùgbé orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀.

àwọn ọ̀nà tá ń sọ yìí wọ́n ṣe kókó, wọ́n ṣe pàtàkì. Jẹ́ ká rí pé ẹ̀bá wà nǹkan ṣe sí àwọn ọ̀nà yìí. Gbogbo àwọn ọ̀nà ìgbèríko tí àwọn èèyàn ń dáko sí, tí wọ́n ti ń kọjá wá sáàrin ìlú, tó bá eléyìí tí ojú wò bá lè tó, torí ẹ̀ láṣẹ ní àwọn alága ìbílẹ̀ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká rí pé a mú àwọn ìgbèríko yìí, a mú wọn lọ́kùnkúndùn. Ibi ta rí pé ibi bí ló jẹ́ tí wọnú ìlú o, láti rí pé wọ́n ṣe àwọn ọ̀nà yìí. Tàbá tẹ̀lé tí ìdá ọ̀dà sí, ká ti rí pé a tẹ̀ bá wọn wá nǹkan ṣe tí a fi dẹ̀ wọ́n lọ́rùn díẹ̀. Ní pàtàkì jùlọ lásìkò jù tá a wà yìí, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ni ò lè jáde mọ́ sáàrin ìlú. Tẹ́ pé ibi tí wọ́n ti lọ kẹ́rù, ọkọ̀ ti rì síbẹ̀, ọkọ̀ ti bàjẹ́ sójú ọ̀nà nígbà tọ́nà ò da. Ẹ̀yin ìjọba wa, à ń bẹ̀ wá, à ń rọ̀ wá lówùrọ̀ ọjọ́ tòní, láti rí pé kẹ bá wa wá nǹkan ṣe sí àwọn nǹkan wọ̀nyí.

wọ́n bá ń bá rí eléyìí tí màá wá mẹ́nuba lórí ọ̀tọ̀ lórí ọ̀rọ̀ tàwọn àgbẹ̀ lóòrọ̀ ọjọ́ tòní òun náà ni ètò ààbò. Gẹ́gẹ́ bí a ti mọ ibi tí ètò ààbò tó dé dúró ní orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tá a wà yìí, gbogbo aráàlú lẹ̀rù ń bà láti tún wọnú oko lọ lásìkò tá a wà yìí. Ìjínigbé lọ́tún ìjínigbé lọ́sì, ìpànìyàn lọ́tún ìpànìyàn lọ́sì, ẹ̀rú ti ń boní kálukú láti tún wọnú igbó lọ. Táwọn àjò bá sì wọnú igbó lọ, báwo la ṣe fẹ́ rúnjẹ jẹ láàrin ìlú? Kò sí. Ètò ààbò ó ṣe kókó, ó ṣe pàtàkì.

àwọn èèyàn lè lọ sínú oko mọ́kàn bẹ̀rẹ̀ kán máa báṣẹ́ lọ wọ́n máa wọ̀ tún wò sí wọ́wájú wẹ̀yìn ni ó ti di ojúlá ńlá kan fi ń ṣọ́rí nínú oko báyìí.

Ètò ààbò ó ṣe kókó ṣe pàtàkì ẹ jẹ́ ká rí pé a dáàbò bo àwọn àgbẹ̀. Ilé yìí tí wọ́n fẹ́ jẹ́ kébi pa oníkálukú nínú ìlú gbogbo àwa tá ń gbégboro. Ẹ jẹ́ ká rí pé àwa náà sọ̀rọ̀ sókè. Àwa tí ẹ pé a mọ ibi ta ti máa ń bá ìjọba sọ̀rọ̀ tí wọ́n ti máa ń gbọ́ ẹ jẹ́ ká rí pé a bá wọn sọ̀rọ̀. Torí ẹ̀ náà ṣe tún fọ eré ẹ̀ síta lówùrọ̀ ọjọ́ tòní pé ẹ̀yin ìjọba wa à ń bẹ̀ yín, à ń rọ̀ yín, ẹ bá wa wá nǹkan ṣe sí ètò ààbò ní orílẹ̀-èdè tá a wà yìí, nípínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí, àti ní ìjọba ìbílẹ̀ oníkálukú wa, jẹ́ ká rí pé a wá nǹkan ṣe sí ètò ààbò eré tó mẹ́rin lásìkò tá a wà yìí. Nígbà táàbò bá ti wà, àwọn àgbẹ̀ alásokò wọn á dáko, àwa náà sì rò ń jẹjẹ nínú ìlú. Táàbò bá sí, kò sí bí àgbẹ̀, kò sí bí oṣù lọ sóko. Ayé oníkálukú wa kò ní yẹlẹ̀ ní agbára ti Ọlọ́run ọba.

kò ní jẹ́bi tí a máa rí mọ lórí ètò ojúmọ́ rẹ lówùrọ̀ ọjọ́ tòní. ó ní yán ṣe ọlọ́bẹ̀ẹ́ ṣe gbẹ̀yìn tẹ́bà fẹ́ jẹ́ lọ́jọ́ tòní náà a kì í pé ẹ ṣe ẹ̀kọ́ àbínú. títí ọjọ́ mẹ́jọ tá tún máa pàdé lórí ètò ojúmọ́ rẹ. èmi máa ń sọ lórí ètò yìí pé má jẹ́ ká torí pà ń lọ sẹ́dẹ̀ ká wá bẹ́ẹ̀dẹ̀ jẹ́ o. ẹ má jẹ́ ká gbàgbé pé nígbà tá bá ti ẹdẹ dé ẹ̀dẹ̀ náà la tún padà bọ́ o. nígbà tó bá ti wá bẹ́ẹ̀dẹ̀ jẹ́ tó wá dé láti ẹdẹ tó ti bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ bá ló ṣe fẹ́ wọnú ẹ̀dẹ̀. ilé òní léwa ọ̀nà nínà wá ní agbára tọlọ́run ọba. èrè báyìí lobìnrin ń jẹ lábọ̀ ọjà èrè báyìí lèmi àti yín ó jẹ.

Ma dupe lowe kan so wipe Oluwo se fun abo re lori aye mi. Oluwo se fun ipamo re lori aye mi. To faye gba ibi idamu iyolenu kankan lati wole tomi. Oluwo se go ni foruko re ni oke orun lo ninu irele okan re fun idariji. Wipe Oluwa dariji mi pa ese mi re niwaju re mo to wa ni wakati ninu irele okan mi nitori pe mo mo pe elese ni mi ni tooto e fori ofe gba mi e pa ese mi re kin le lo ni idalare ko niwaju re bo ti se wisa olufisun laye re to n fi gbogbo igba da olebi niwaju olorun lone aran jade ko niwaju re ni itiju afi anu nla pa ese re re Jesu Oluwa wa amen gbogbo kan to n lori ofe lati gbo mi ni wakati mo fe ko sare gbadura yi gbe ohun e soke tayo ni bi to ba wa kan pe oruko Jesu wi pe Oluwa awon wo ni alagbara okunkun laye ka ati agbegbe mi ton gbogun ti mi nitori ise mi won to n taja so pe nitori oja mi ton gbogun ti mi nitori ogo mi bo ti le won ki won po to eyin ogo ran dide ninu agbara nla yin e ba mu won so e ba mi mu won so e so won mole nitori aye mi e mu won so ke so won mole e so won mole won ti jaja kuja won de npa mi lara e mu won so e mu won so e mu won so fun mi Oluwa mu won so gbadura dada baba awon ton pera won ni alagbara ton rira won bi alase ton ro lokan pe ko sun tawon o le dalara wo ton daye mi sibala sibolo bu won e soke pe ni to ju won lo saye re wi pe Oluwa ba mi mu won so fun mi mu won so bo ti le won ki won po to e ma mu won so e mu won so soro wi pe e mu won so laye mi e mu won so lori ogo mi e mu won so loni e mu won so ni wakati e mu won so laye mi e mu won so gba dada pe e mu won so e mu won so fun mi Oluwa mu won so faye mi mu won so Oluwa mu won so so soro ori be amen gbogbo kan to n lori ofe lati ma gbo mi ni wakati n ba da to ba le je aladura ti ki sinmi o nitori awon kan duro lati ma je ki lere Olorun o se mo lara won o sinmi gbogbo ona na fi ma n wa ona lati ri fe won te Olorun lori eni to ba je aladura to n sinmi tabi to ma n re tabi ta dura ma n su bi pe se bi mo gba kan lana o le sese ko jona abayo fun ota lati ri ife re te Olorun lori re bi awon ota re ti le won kan po to lori aye re ti won wa ona lati se o ni ibi samile kan yi loruko Oluwa won ni ri omu ohun ti mo fa fe gba oni moran loni yi lari ninu iwe awon oba kini ori kokan le logun bere lati ese ikini titi de ikarin di logun eja kese ikeji ati ese iketa oni pe abu si banabo ti so wi pe fun mi ni ogba ajara re ki emi ki o fi se ogba ewebe nitori ti o sunmo ile mi emi o si fun o ni ogba ajara ti o san ju lo dipo re bi o ba si dara loju re emi o fi iye owo re fun o ese iketa nabo ti si wi fun abu pe Oluwa ma je ki emi fi ogun awon baba mi fun o ohun to sele nbi ta ba ka itan yi sisale a o ri wipe ohun kaluku lominira si erugba okan re mi o ro pe o ye ko le fun arakunrin yi lati so ohun to n be lokan re ni tooto fun eni ta pe ni adari re sugbon ta ri wipe leyin igba ta arakunrin yi soro itan ibina fi n lepa re kiri ile ta n soro re yi ko n se tebi abu o tebi naboti ni leyin ta si fun naboti gege bi ogun bi to je lodo awon baba re sugbon to ba ye n wona re kereke lati fe gba lowo re ko ba ti e je ko sumo le re ni tooto nje ile iranse yi nikan la so ko sumo le re bi to fi je pe ohun lo wo loju lati fe gba e dodan o bodo di tohun nitori pe iranse yi wa ko ti o fi ile ile won lowo o pinu lati pa leyi to si mu ife re se lori re kini ti mo fe mu jade nipa oro yi ohun ti mo fe mu jade ni wi pe bo se n lo lose yi ma kan je tokative lasan lai fi ara re sabi e pamo ati abo Olorun nitori wi pe
àwọn tó yẹ kó sinmi lé gẹ́gẹ́ bí aláàbò rẹ àwọn la yọ ni lẹ́nu rẹ o léyìí lọ́kàn àwọn wọn yóò já yọ ni lẹ́nu rẹ nìkan ohun tó ń rò lọ́kàn wọn ni láti pa ọ́ bí wọ́n ṣe pa ìránṣẹ́kùnrin tá à ń pè ní Nábótì nítorí ògún òbí rẹ̀ torí ibi ló ń bẹ nínú àwọn tó rò pé ò ń pè léèyàn yìí gbogbo àwọn tó yí ọká gbogbo àwọn tó ṣùgbà rẹ tó ń pè léèyàn sọ́ra rẹ láàrin wọn nítorí àmọ́ ẹni bí ẹni àmọ̀yàn béèyàn àwọn àgbàlagbà ló tiẹ̀ máa ń pòwe wípé ọ̀pọ̀ aláǹgbà ló dakùn bólẹ̀ ǹjà mọ̀ jinú rùn ọ̀rọ̀ mi fún ọ lọ́sẹ̀ yìí bó ṣe ń lọ òun ni pé òun kékeré tó ń bẹ lọ́wọ́ rẹ tí ò jọ lójú ǹjẹ́ o mọ̀ wípé ojú àwọn kan wọ̀ ọ́ tán sì ń wọ́nà láti fẹ́ gbà lọ́wọ́ rẹ aya rẹ tí ò jọ lójú yẹn tó jẹ́ pé kó tó ṣe léyìí o ti gbà mọ́ lẹ́nu ọkọ rẹ tí ò níyì lójú rẹ yẹn kó jẹ́ pé kò sí ohun tó ṣe tó lọ́lá lójú rẹ ǹjẹ́ o mọ̀ pé àwọn kan ń wọ́nà láti gbà mọ́ ọ lọ́wọ́ ọmọ kan ni ìwọ bí tó digbá àkólẹ̀ lọ́wọ́ rẹ ǹjẹ́ o mọ̀ pé àwọn kan ń wọ́nà láti gbà mọ́ ọ lọ́wọ́ ohunkóhun tó lè wà lọ́wọ́ tiẹ tàbí tó wà láyé rẹ nínú ìwọ̀nba tó kù ta fẹ́ lò lọ́dún yìí o ò jẹ́ lọ mọ ọ̀nà láti dáàbò bò dáadáa káyé má ba gbà mọ́ ọ lọ́wọ́ wá gbọ́ ṣọra àwọn tí à ń sọ yìí ibi tí wọ́n lágbára dé ohunkóhun tí wọ́n bá fẹ́ gbà tó bá rí pọ́wọ́ àwọn ò lè bá wọn á dẹ̀ sọ̀mí ẹni tó nínú torí kó lè jẹ́ tiwọn ohun nìkan tó ṣẹlẹ̀ níbí yìí so láti ibi gíga wá sísàlẹ̀ náà ti ń fi agbára wá nǹkan o tó o bá lè gbẹ́kẹ̀lé ọlọ́run sàn tó o bá lè sinmi tó o fàyè gbá ìrẹ̀wẹ̀sì láti dúró fún kíké pé ọlọ́run mo ní ìdánilójú pé èròǹgbà wọn ò ní ṣe mọ́ ọ lára tó bá ka ìtàn yẹn sísàlẹ̀ bíbélì ni wípé nígbà tí ìránṣẹ́kùnrin tá a pè ní ọba yẹn padà délé tó kárí sọ ìyàwó rẹ̀ bíi pé baálé mi kí ni tó ṣẹlẹ̀ òun báyìí ló ṣẹlẹ̀ ṣé torí ẹ̀ lè wá fi ń ronú ẹ ti di ẹ wá jẹun jàre ṣé lẹ̀ yẹn ó ti di tiyín ó máa wò pé ilẹ̀ wo ló di tiẹ̀ bó o ló ṣe fẹ́ di tiẹ̀ ṣùbàlàrẹ kéréke làwọn ènìyàn lẹ́yìn ìgbà tó fún baálé rẹ̀ ló ń jẹ tán ó dẹ̀ lọ pe àwọn olórí agbègbè ibi tí arákùnrin yẹn ń gbé láti tàn pa láì wádìí ohun tábìnrin yìí sọ fún wọn bóyá arọ ló pa ni o bóyá òótọ́ ló sọ ni o ohun gbogbo tó ní kán ṣe làwọn náà ṣe láti ta ẹ̀já láìṣẹ̀ sílẹ̀ jẹ́ kí n sáré sọ tẹ́lẹ̀ ní koríta yìí ta lẹni tó ń darí ọkà àwọn ènìyàn rẹ lòdì sí ọ láti gbẹ̀mí rẹ lójijì ṣe àmì ńlá lónìí yìí gangan níbi tó ń dúró sí pẹ̀lú agbára òkùnkùn rẹ̀ láti ṣiṣẹ́ ibi rẹ̀ lórúkọ Olúwa a máa lupa mo la máa lupa mọ́bẹ̀ in the mighty name of Jesus Christ àwọn tó yẹ kán wádìí ọ̀

0: Ti aṣeyọri iranṣẹ yi ebi lo nbẹ ni ọkan wọn ni gbogbo ọgba abalajọ ti Jeremiah 17:9 fi wipe ọkan eniyan kun fun ẹtanju ọkan gbogbo lọ o si buru jayi ta ni o le mọ ko si bo ṣe n lọ ninu ọsẹ yi ninu oṣu yi niwọn ba agba to ku to ni ṣalaye ma lo ninu ọdun yi lati le bọ lọwọ awọn eniyan buruku to yi ọka ṣugbọn to o mọ o n ba wọn ṣe o n ba wọn jẹ bọ ṣe n bọ wọle lo n ba wọn jade o ti ri wọn bi eniyan o simi le won lati le bo lowo oru awon eniyan be o nilo olorun ninu aye re o nilo lati je ko olorun o mo kan ma ba afemi re sofo nitori nkan ni re se wa le kepe eni ti gbogbo ipa ati agbara nbe lowo re bi pe oluwa ma je ki ife ota mi o se mo aye mi lara so tele bi mi na se nso yi bi pe oluwa ma je ki ife ota mi o se mo aye mi lara ko bodo se o ma je ko se ma je o se ko bodo se boya wo lo de korin fun wipe imo ki mo ko ma bodojo le mi lori etekete ko bodo duro lori aye mi enikeni to ba deru oran je o fori ara re gbe tori oluwa le mi ba duro imo ki mo ko ma bodojo le mi lori etekete ku ye ko duro baba ẹnikẹni tó dẹrù ọ̀rọ̀ kó forí ara rẹ̀ gbé nítorí olúwa ni mo bá dúró láyé mi láyé ọmọ o ìmọ kí mọ kò má bọ́dọ̀ jọ ètekéte kò yẹ kó dúró ọlọ́run mi ẹnikẹni tó bá dẹrù ọ̀rọ̀ jẹ́ kó forí ara rẹ̀ gbé torí olúwa ni mo bá dúró ní ìwọ̀nba tó kù ti máa lò lóṣù yìí ní ìwọ̀nba tó kù ti máa lò nínú ọdún yìí ìmọ̀ ta ò gbọdọ̀ ṣẹ kò gbọdọ̀ ṣẹ kò gbọdọ̀ ṣẹ má jẹ kó ṣẹ kò gbọdọ̀ ṣẹ má jẹ kí ìmọ̀ tá mi ó jọ lórí mi ìwọ ò dẹ sọ̀rọ̀ gbóhùn ẹ sókè kíwọ náà sọ tẹ́lẹ̀ pẹ̀lú mi wípé olúwa aábú ayé mi kò gbọdọ̀ ríṣẹ́ ṣe àwọn ènìyàn búburú ayé mi wọn ò gbọdọ̀ rọwọ́ mú ìmọ̀ wọn ò gbọdọ̀ jọ lórí ayé mi ìmọ̀ wọn ò gbọdọ̀ jọ jẹ́ kán mófo jẹ́ kán pòfo lórí ayé mi jẹ́ kán mófo jẹ́ kán pòfo sọ̀rọ̀ wípé lórí iṣẹ́ mi jẹ́ kán mófo jẹ́ kán pòfo wípé lórí ọmọ mi jẹ́ kán mófo olúwa jẹ́ kán pòfo olúwa jẹ́ kán mófo jẹ́ kí wọ́n pòfo èyí ni mo sọ nípa olúwa sí ayé rẹ gbogbo àwọn ènìyàn búburú tí wọ́n yí ọká gbogbo àwọn ẹ̀ka ènìyàn tó fẹ́ tẹ̀fẹ́ wọn lọ́rùn lórí rẹ kóṣù yìí tó parí kọ́sọ̀ yìí tó dópin ká tó ká ọjọ́ òní kú irú àwọn ènìyàn bẹ́ẹ̀ iṣẹ́ ibi wọn a máa yí ilé wọn lórí in the mighty name of Jesus Christ tó ń bá lépa rẹ fún ibi ibi á lépa wọn tó ń bá lépa rẹ fún ikú ikú máa pa wọn tó ń bá lépa rẹ fún àìsàn tàbí àrùn kiri ohun tó fi ń lépa rẹ yẹn a máa jalé wọn lórí bẹ́ẹ̀ ló máa rí oríire ò ní gba ibi wọn ò ní rí ọmú ò ní farapa iṣẹ́ wọn kò ní dáhùn láyé rẹ ó ti rí bẹ́ẹ̀ bó wá ṣe ń lọ mo rán májẹ̀mú tẹ̀lé ọ gbogbo ibi tí wàá dé gbogbo ibi tí wàá wọ̀ ṣe àmì ńlá wàá bá ojú rere pàdé iṣẹ́ ọwọ́ ọlọ́run gbogbo yóò dìde fún ìrànlọ́wọ́ rẹ ara ọ̀tún ni ọ mọ́ ìnira rẹ dópin a ní rí ọpa lẹ́kún ìwọ́de alágbára májẹ̀mú ṣèdìdí ẹ òǹkan ò tí ó yé padà àmì ńlá kan ni kó ṣe pẹ̀lú agbára jésù olúwa wá àmì gbàgbọ́ wípé ohun gbogbo tó ti béèrè nínú àdúrà àánú lè ṣe títí ìgbà míì láti pàdé olúwa yóò bùkún fún ọ.
1: Ètò àkókò ìbápàdánù ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí láti lè ṣe ìránṣẹ́ Christ World Overcomer Ministry ìránṣẹ́ Ọlọ́run Emmanuel ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi oúnjẹ mi bọ́ wa àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀ tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ àdúrà àti ìgbaninímọ̀ràn counsel ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-66-67-317-070-66-67-31-07 tàbí 081-59-48-41-85-081-59-48-41-85 kí olúwa kó bùkún fún yín Jésù lolúwa.
2: Not just another radio station. Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.

0: Eka bo pada lati oke lon, itesiwaju na ni wọn pe ni opa isegun ikanni konga gbọmọgbẹ Wells Road 89.3 FM na le wayi Oluyole Estate nle Badan Latin Dabi Edun ta nro bi owe omo Nigeria anti ewo waju lasiko yi lati ni wero yin Nigerian Tribune nibe na le wayi mo be pe dokita nbere lowo AGF kan salaye lesese awon idajo ti a pin ati gbe kale lori awon agbesunmo mi lori ara won ti en sin fi iwe memo bura pe kini ka ti pe eni to ti pa yan eni to ti se awon eyan lose eni to ti se e wa pe tori pe won yan oto ko si ye ko ri be gomina ipinle oyo onime rose yi makinde won se leri pe awon akeko yi ati awon oloko ti an ji gbe ni ipinle oyo won o gba won pada a rescue won a do la won gomina se makinde lana ni a soro idani loju yi lasiko iwode kan ile ti a pe o waye se won n sakawe re wo pe oyo state yi a le a ni ni iru iriri abi ohun to jo ti awon ma keko obirin ti chibok ele ti a jigbe njo kini ana ana Tuesday ni a gomina soro nigba ti en ba won oluwode soro ti gbajugbaja arakunrin to ma nse to lori agbon lori ero aye ro jara Vincent Otse ti gbogbo eyan ma so very dark man nibi ti en tin soro ni ile igbe gomina ni Ikolaba ni ilu Ibadan protest yi won organize latare ati soro kaminu lori eto abo to njo ajo lo so na eyan ati isele ijinigbe across awon agbegbe papa julo ijinigbe awon akeko ati awon oloko won te ba gbagbe pe ijinigbe yi na sire o ti pada da iyanse lodi ile se iyanse lodi na la pe fun awon NUT especially lo your state yes. So gbogbo awon ile eko ijoba ni ipinle Oyo both primary and secondary schools yàtọ̀ sáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ìzáàmù wàhẹ́ẹ̀kì lọ́wọ́ all others gbogbo wọn jókòó wọn fìdí mọ́lẹ̀ ni àwọn olùkọ́ wọn láwọn ò lọ àfìgbà tí wọn bá tó dóòlà àwọn ẹgbẹ́ wọn tí wọn bá lákàtà àwọn agbésùnmọ̀mí dókè kíta ọ̀rọ̀ gómìnà rèé lánàá ní àsìkò ìwọ́de eléyìí tí ó wáyé kódà a rí gbọ́ pé àwọn arákùnrin àwọn èèyàn wọ̀nyí gan sọ pé àwọn fẹ́ ká gómìnà já wọn lọ bẹ̀ kan lo ba won eni bi ifaposun foko ori ti an ka won eyan pe ti e ba ti n faye gba won won ti ma ri bi ba pe te se te ba se pe e mo ja se e mo ja won pa yan won sa won yan won te ba ti n se be e nkan ni mo won lapa nu e ja lo ba won in to ma be se ni won se fun wa won le pa gbogbo wa tan ke ja gba won eyan iku nbe mọ̀tò go gómìnà ní ẹja ṣe sùúrù gbogbo ìgbésẹ̀ láti ń gbé láti jọ kìnìkìnì ti bẹ̀rẹ̀ làwọn ti bẹ̀rẹ̀ ṣẹ́ lórí rẹ̀ kódà agbọ́páwọn kan tún lọ rèé dènà dé àwọn tán ṣe wọ́de lánàá agbọ́páwọn kan tún lọ dènà dé wọ́n débi wípé àwọn tí wọ́n lọ dènà dé gan ni wọ́n tún wá lé àwọn tán fẹ́ dènà dé yan èmọ́jà ká mọ̀ pẹ̀lú rí ẹ̀ ọ̀rọ̀ yìí ẹja gbéyẹ̀wò dókítà kótó ipá ṣojú òpólẹ̀ fún àwọn orílẹ̀-èdè nàìjíríà.
1: Nǹkan tó lè ṣe jẹ́ tó lè jẹ́ kí àwọn youth kọ́rẹ́dì àti sọ ẹ̀mí wọn nù nítorí àwọn youth tí wọ́n gbé lọ sínú igbó wọ́n ní wọn ò lè pa gbogbo àwọn tán àwọn dẹ̀ máa dóòlà ẹ̀mí àwọn tó ń jí gbé yìí. So they are ready to lose their lives and save those who are under incarceration. It's a bold step. It's a step that I salute. Among Roman soldiers those days, somebody fell off the Ogun. Oga Mwani this hot oil etowo bo to ba towo bo to mo po ma jo owo yen awani kilo de seri Anya, what did you want? Money, that is what the war means.
0: Mm.
1: So you can now press forward. And it over to the tower bow. Oh, are qualified. Lati test. Why you?
0: Lo jagun.
1: So we ru awon mo yi. Oni won le pa gbogbo awon ton.
0: Beni.
1: Won a panu awon bo won le pa gbogbo won ton. What they are telling the you see the bandits will begin to think properly now. Nkan to nba awon eyan leru o ni emi won.
0: Won se se so ta ti so emi won.
1: Won la won ready at sonu. Ki lo tun fe se?
0: Ko wa tan.
1: O ti tan. So won ni awon ready ati so emi awon nu bandit e gbo dada. So awon ti nu group awon eyan to ma beru pe ayo iku. So when you take such a step, you will see that the bandits will, in fact, when we draw patapatani.
0: Mm.
1: Because awon ara ilu yi won da bi awon villages ti o ati lo nsun ile ati lo npa awon eyan ko awon mo won lo ma fi won se yawo nkan kan awon yen tu jinijini ma bo won.
0: O yato sira won.
1: O yato awon eleyi ni awon ready ati ku. So what else do you want?
0: Mm.
1: I won bo nugbo yen. And they won nugbo lo. You will see the boldness in Nigerian youths. I salute you people. You will see the courage in the youths of Nigeria. I salute you people. These are the things that we need to see in our boys and girls and in our youths. So ti governor de ti pacify won pe awon sise lori e o ti so fun won pe awon sise lori
0: beni
1: so ka ma wo
0: ibi ti won gba won mo pada
1: pe won gba won pada pe
0: ah ni ko ni dabi ti chibok
1: ko le dabi ti chibok. So that's a good statement from my
0: afiwe yen
1: o lagbara because the governor is giving the assurance
0: pe ma worry
1: e ma worry
0: ti wa o le dabi toke ohun.
1: I want to share lori e
0: 0916893 1000 0916893 1000 tabi 0915333 4893 tofimo 0911 3 4 8 9 3 awon oju opo to wole sinu kule yi o niyan e de le koja lo soju pa jera Facebook wa at World Radio 893 FM fan page ne bi ti e ti lan fani ati wa kete kete tẹ́sì fi àrí wí sí yín tẹ́fi ṣọwọ́ sí wa ẹnìkan ti wà ń bí. Hello.
2: Ẹ̀ka
0: rọ́sà.
2: Mo kí bàbá wa atọ́kùnbẹ̀rẹ̀ mo sì kí bàbá wa Adémi lóyè.
0: Ẹ ṣe sà.
2: Àgbà yín ọ̀dálẹ̀ o.
0: Ẹ ṣe o.
2: Ẹ kú akitiyan orílẹ̀-èdè. Àjọjọrọ orílẹ̀-èdè ìfẹ́ o.
0: Àmì.
2: Adéyẹ Olúfẹ́gun yóò kọ́ ni.
0: Látàrí ogun ẹ̀ka
2: rọ́sà. A kí gómìnà wa pẹ̀lú ọ̀rọ̀ akẹ́kẹ́ sọ kò ní sí wọn kò ní rẹ̀wọ̀n kí wọ́n dákò kí wọ́n túbọ̀ bá ní tètè jẹ́ kí àwọn ọmọ yẹn ó di rírí gbà padà a sì bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ náà kí wọ́n dákò kí wọ́n má wo ìpínlẹ̀ ọ̀yọ́ ràn pẹ̀lú ibi ìṣẹ̀lẹ̀ yìí pẹ̀lú ètò ọ̀rọ̀ ààbò yìí ká dákò ká yọ wá àwọn tí ó dìbò fún wọn náà ni wọ́n jí gbé tẹ́ǹkàì tá a bá ní ká wò àìmọye èèyàn ni a ti kú pa tí wọ́n ti pa. Torí ètò ọ̀rọ̀ ìgbà ìṣe ètò ààbò yìí àjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kan bá kàn kọ̀ fún wọn kọ̀ kí wọ́n dákun kí wọ́n bá ní gba àwọn ọmọ yẹn lẹ̀ kó máa níkẹ́yìn wa ò ní sọnù o
0: àwọn
2: òní sí àwa náà dé ìyẹn bẹ́ẹ̀. Bàbá yìí ní ti adájọ́ tó dájọ́ wípé kí wọ́n yọ orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú márùn-ún kúrò nínú lístì yẹn. Ẹ rí i pé lánàá ẹ wà lórí ètò ẹ̀yìn àti bàbá àgbà Babayemi Falorunbí lánàá. Wọ́n sọ wípé Latif Fagbemi tó jẹ́ Attorney General of Justice and Minister of Justice lọ́ọ̀yà kan lọ dojú kọ ní kóòtù pé kí wọ́n yọ orúkọ àwọn ẹgbẹ́ márùn-ún yẹn kúrò àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ torí kọ́tọ̀pàfì ti gba ti ẹjọ́ yẹn dànù kí kò yẹ kó rí bẹ́ẹ̀. Irú adájọ́ yẹn ṣe wá ń sọ pé yẹ kó tọrọ àforíjì ọmọ Nàìjíríà láàárọ̀ yìí. Ṣé ìtọ́ra àforíjì lọ́kàn ni àti tí wọ́n ti ẹ̀yọ́ kò ní tí wọ́n sáàkì ẹ̀ sáàkì ìlọ́yẹ̀ ó yẹ wọ́n sáàkì máa yẹn ni torí pé ìdájọ́ tó gbé kalẹ̀ yẹn àwọn kan ní owó nǹka sọ fún bẹ̀rẹ̀ ní fèrè gbé jáde lọ́rọ́ rẹ̀ àwọn kan ní wà ní ẹ̀jì lẹ́yìn tí kó dájọ́ ní ọjọ́ bẹ́yẹn nígbà ọjọ́ ẹjọ́ ti wà ní àfihàn tí wọ́n tẹ high court of justice wá ń dájọ́ wípé kí wọ́n yọ orúkọ ẹgbẹ́ márùn kúrò nínú ọjọ́ fífà ẹ mọ̀ pé ó ti dá wàhálà lé ó ti ìjọ ìdájọ́ yóò ti ọkọ̀ pa ọmọ Nàìjíríà fún ọyẹ mo sáàkì adájọ́ yẹn ni tí mo gbàṣẹ lọ́wọ́ rẹ̀ tó bá jẹ́ pé àwọn adájọ́ ìgbìmọ̀ àwọn adájọ́ bẹ́ẹ̀ tòótọ́ ó yẹ kí wọ́n sáàkì ẹni pẹ̀lú tó ṣe yẹn ọ̀rọ̀ kó apologize fún ọmọ Nàìjíríà
0: kọ́ kí wọ́n sáàkì ẹni
2: ìdájọ́ tó yẹ fún mi
0: ẹ ṣeun sá wọ́n pé kí wọ́n fọwọ́ sí ju èlé fún lérò ti wọn pé ó jọ pé ẹyin tí wọ́n fọ fún fèrè òun ni fèrè ń fọ jáde táwọn wà ní trumpeter àwọn oní ẹ̀fà fèrè 0916893 1000 0915 333 4893 táwọn oní ẹ̀fà fèrè wà lọ́wọ́ wọn. Ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ láti fòpin sí mímọ jẹ dẹran jẹ mí ìrántí ìjọta fẹ́ tó dánú dúró lórí kíní open grazing yìí wọ́n ti ń sọ láti gbàyè Muhammadu Buhari gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pé ìjọba àpapọ̀ ń gbé ìgbésẹ̀ moves to end open grazing wọ́n sì identify àwọn reserve bí 470 reserve táwọn kan lọ it's okay. Wọ́n ní ìjọba àpapọ̀ identify about àwọn agbègbè kan 470 ní iye ni wọ́n tí ó wà legally protected fún grazing reserves fún rehabilitation àti resettlement àwọn tí wọ́n jẹ́ adẹranjẹ pé gbogbo tí wọ́n adẹran da ojú títì kíní kankan wọ́n mú Èkó Abuja bí àpẹẹrẹ pé àti àwọn apábí kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà táwọn kan máa ń dẹran káàkiri tí ó tọ́ ìgbésẹ̀ mọ́ dẹran ẹjẹ́ ń gba ìpè iná orí ẹran láwà á dé bẹ́ẹ̀ hello.
3: Ẹgbẹ́ ẹ̀ka àwọn ẹ̀kọ́
0: yes sir.
3: Mo kí gbogbo olóyè àti ìfilé ọmọnìyàn ní lákọ̀ọ́lọ́kọ́ àpàtàbàdẹ.
0: Ẹ̀ka àbọ̀
1: sá. Yes sir.
3: Mo kí bàbá mi Oyinka Adémi Lúì.
1: Ẹ ṣe sá.
3: Mo tún kí yín.
1: Ẹ̀ka àrùn yes sir.
3: Bàbá ṣe rí nǹkan tó ní bẹ̀rẹ̀ sọ láàárọ̀ lórí ọ̀rọ̀ gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí Nàìjíríà. Ẹ jọ sá ṣé a lè padà sí ẹlẹ́kùnjẹkùn ní sá fóníkálùkù máa ṣọ ilé rẹ̀. Báwo la yóò máa ẹ̀ ṣẹ́ ẹ wò ní ìsìn a ní kiní kan commander kiní army a ní kiní kan commander kiní gbogbo àwọn security outfit pàlọ́mátàtà aláàní wọ́n lọ bíi mẹ́fà. Wọ́n kó àwọn ọmọ sínú gbó gbẹ̀yẹn káṣíkà tó ti fáwọn ọmọ ẹ̀rẹ̀ sínú gbó ó ti lọ bí Saturday July. Wọ́n bíè mara wọn wọ́n sì ṣera wọn. Ẹ jẹ́ kó ní kálukú sọ́lé ara ẹ̀ náà. Ẹ jẹ́ ká lo nǹkan tá a bá ní fúnra wa. Ẹ jẹ́ kó padà sẹ́lẹ̀kùn jẹkùn. Kó ní kálukú ṣe nǹkan pọ̀ sí ẹ̀. Ká gbé gbà sí wa fúnra wa. Ẹ pé ètò kò ní máa jẹ́ olóyà.
0: Ẹ ṣeun sá. Ẹ gbọ́ ẹkùn jẹkùn.
1: On the long run, ibi tá a ṣe máa já sí nìyẹn. Ibi tí ọ̀rọ̀ Nàìjíríà máa já sí nìyẹn.
0: Bẹ́ẹ̀ ṣe ń wò pé.
1: Bí nǹkan ṣe ń lọ yìí tí ò bá sí ìyàtọ̀.
0: Bí àbí dá padà yà sí tó.
1: Ibi tá a ti máa parí ẹ̀ sí ni.
0: Hello. Ẹ ti wà ń bẹ̀ o. Mo dẹ̀ ti ń lò ń bí o. Ẹ lè tún àpè padà. 0916893 1000. Hello.
2: Hello. Hello, Ekaro.
0: Ekaro, sir.
2: Bàbá Adébíyí ni mo ti ń lọ.
1: Ekaro, sir.
2: Inú mi dùn pẹ̀lú àwọn àlàyé tẹ́ ṣe láàárọ̀ yìí. Ṣé ẹ gbọ́ mi sá?
1: Bẹ́ẹ̀ni, sir.
2: Èmi tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀ ọ́dún sí kíní kù. Ẹ gbá padà sí ìjọ́nà gọ́ọ̀mẹ̀tì kò ní. Ṣé tó bá ẹ wò bá yé àwọn lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀? Ṣé ẹnìkan máa wá láti ta? Tẹ́lẹ̀kọ́ ni lójú ọ̀wá àwa là ń kọ́ńtò ẹ̀ ẹnìkan wá lóhun dídé wọlé níbo ló fẹ́ gbà wọlé. Ohun tó fi ń kà mí báyìí ni pé ojúkù ò rí ṣe nígbà yẹn ká lójúkù rí ṣe ni gbogbo eléyìí ò ní sí. Ẹ wò kọ̀mándà sí pọ̀ àmì kìnìkan kí ni wọ́n ń ṣe. Jẹ́bú pèsè ta láàárọ̀ yìí bàbá dé lu ẹ̀dá mi lóhùn ṣé wọ́n ṣe rọ̀ ẹ̀ lábẹ́ríkà.
1: Wọn ò lè ṣe o.
2: Ọba mi náà ṣe
0: Ẹ ṣe gan. A lè mọ́ lè torí àsìkò wa. Ọ̀rọ̀ tí mo fẹ́ mú ni ọ̀rọ̀ àwọn ẹlẹ́ran dé òṣè lẹ́ran. Máa dẹran ká ojú títì.
1: Níbódìjà.
0: Olúyọ̀lé. Èkó, Àbújá, àwọn ojú ọ̀nà tó gbòòlẹ̀ ṣe rí sí.
1: Ó ṣe òpè àti àlájú.
0: Ojú wa ò là.
1: So we are among the
0: underdeveloped
1: countries in the world. We are one of those who can be described as not progressive.
0: Ti o tewaju oju wa o la advance.
1: So now that we are trying to emulate those who are advanced, it's a good decision. They should work on it very quickly.
0: Kọ́ gbègbè sẹ́ lórí ẹ̀.
1: Ní kíákíá.
0: Ẹ jẹ́ àlọ́lé dókítà, àsìkò yẹn ti kó wa ń papá mara. Ó ní ọṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ìtẹ́bà àfẹ́fẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú. Dókítà mo kì í ẹ̀kọ́ àtúntunni látàárọ̀.
1: Ẹ ṣe gan.
0: Àmọ̀rẹ̀ yín bá sà.
1: Ẹ ṣe gan ni. Mo dẹ̀ fẹ́ rán ọmọ mi létí.
0: Ẹ̀rújú ọ̀nà.
1: Aliyegun Ọlẹ́yọ Road.
0: Wọ́n ṣe náà.
1: Wọ́n ti ṣe tán.
0: Ó mọ̀ pé oṣù mélòó kan tán máa yín ó lò.
1: Yes, ó lè ṣe lọ́sẹ̀ kan pápá.
0: Ọ̀sẹ̀ kan ṣé yóò wá dúró dáadáa báwọn.
1: Yes, kí ló dé tí ò dúró? Wọ́n ti ṣe gọ́tà. Wọ́n ti lẹ́vùlẹ̀. Just kọ́kàn dá ọ̀dà sí ni. Yes.
0: Ẹ gbọ́, bóyá torí insecurity ló tún wá jẹ́ kí.
1: Yes, wọ́n fẹ́ fi ba chance ṣe jẹ́ ni. Ọlọ́run dẹ̀ nígbà fún wọn.
0: Àmì ọ̀dà gómìnà dáàdì yín ran ni yín létí ojú ọ̀nà ọ̀nà wọn. Ọ̀nà kẹwàá bá wọn ṣe Ọlọ́run ó fún yín ṣe. Tọ́ Ọlánikẹ́ pàdé àwọn akin akẹgbẹ́ wa mí lórí ètò. Ẹ̀mí àti Ayọ̀ àti Dùnú láfi máa pàdé kí n tó máa lọ. Ẹ jẹ́ kí ọlọ́jọ́ ẹ̀bí òní Mr. Samuel Àbáyọ̀mí Arótilé wọ́n pé ìnílọ́jọ́ ẹ̀bí wọn látọ̀dọ̀ Àfọlábí Hosanna. Àwọn ọ̀nà ni kìyìn wípé ìgbà ọdún. Ọdún kan ni àṣírí ṣàmọ́dún. Àṣàmọ́dún ṣẹ̀mí lágbára lọ́wọ́ Elédùmarè. Happy birthday to you.
1: Èmi náà kí
0: wọn. Ẹ̀yin náà kọ́ lọ́jọ́ ìbí.
1: Mo kí wọn.
0: Ọ̀dà ẹ ṣeun sá. Tọ́ títí ìgbà mìíràn pàdé Adédàmọ́lá Olóyèdè mo bàbá olómi olóko tèmi jẹ́ Nàìjíríà ó da yóò dùn pẹ̀lú ọkàn sígbọ̀bà dà tọ́dọ̀ tán àtẹ̀yìn àtàwọn àwọn ìfẹ́nikẹ́ni wàṣà wá tí mo dágbére pé ó dìgbà.
4: Láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọgbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.

lásán o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dẹ́sẹ̀ ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín ṣáájú ẹgbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti fi ìkìlọ̀ alágbára léde fún àwọn ọ̀daràn lẹ́yìn ìgbésẹ̀ iṣẹ́ àwọn ọmọ ológun ní ìpínlẹ̀ Kogi. Ilé ẹjọ́ ti pàṣẹ fún ìdádúró ìmúṣẹ ìdájọ́ wíwọ́gilé orúkọ ẹgbẹ́ òṣèlú ADC tó ń ti àwọn ẹgbẹ́ òṣèlú mìíràn. Ìlú Somaliland ti sí ilé-iṣẹ́ aṣojú ìlú wọn sílùú Jerusalem lẹ́yìn tí Israel ṣe ìdámọ̀ ìdádúró wọn tó ń ti òmìnira wọn. Ààrẹ Trump kéde àtúnṣe ọ̀nà ìkọjá orí omi Hormuz. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé Messi mi àwọn eléje fi ẹ̀yà àgbáyé bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Argentina bá ti bódù ń dúùyà fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Algeria. Ní báyìí ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìkìlọ̀ fún àwọn ọ̀daràn lórílẹ̀-èdè yìí wípé wọn kò ní ríbi farapamọ́ sí tàbí sá pamọ́ sí mọ́ lẹ́yìn tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà gbẹ̀mí lẹ́nu ògbóǹtarìgì olórí àwọn agbébọn ní ìpínlẹ̀ Kogi. Ààrẹ wá ṣe ìkìlọ̀ náà lákòókò tó ń gbóríyìn fún àwọn ikọ̀ aláàbò lórí ìgbésẹ̀ wọn tó yọrí sí bí wọ́n ti gbẹ̀mí lẹ́nu Ibrahim Bastuji tó jẹ́ ẹrù jẹ̀jẹ̀ agbébọn tó ń fẹ̀sùn kàn wípé ó ń mi ìlú Kogi àti agbègbè rẹ̀ tìtìtì. Ó ṣàpèjúwe ìgbésẹ̀ náà bí ìkọlù alágbára sí àwọn ọ̀daràn agbésùmọ̀mí. Bákan náà ó ní Ààrẹ Tinubu tún gbóríyìn fún àwọn ọmọ ológun lórí ìbọn ti dóòlà òpóbìnrin olóògbé ọ̀gágun fẹ̀yìntì Rabi Abubakar iyan aya rẹ̀ Adia Amina Abubakar. Ó ṣàpèjúwe iṣẹ́ wọn bí àfihàn tí ó ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ akọ́ṣẹmọṣẹ́ àti ìpinnu láti kojú tòǹtì láti ṣẹ́gun ìwà láàbì lórílẹ̀-èdè yìí. Ààrẹ wa fi dáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé ìjọba àwọn ó tẹ̀ wájú láti máa pèsè àwọn ohun èlò tó bá yẹ bí ohun èlò àti ìkọ́ni láti fi ṣàtìlẹ́yìn fún àwọn ikọ̀ aláàbò láti lè fòpin sí ìjínigbé ìgbébọn tó ń ti àwọn ìwà ọ̀daràn mìíràn ní orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ ti ṣe ìkódànù àkójọpọ̀ ìròyìn tó ń dábàá pé wọ́n ti ṣe ìgbàwọlé tàbí pé wọ́n ṣe àgbéyẹ̀wò owó orí tuntun lórí ilé-iṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ tó ń ti àwọn ohun èlò epo rọ̀bì lẹ́yìn àtẹ̀jáde àjọ olówó ìyá àgbáyé IMF lórí ìròyìn abala kẹrin. Àlàyé ọ̀hún ló tẹ̀lé àkójọpọ̀ ìròyìn àjọ ayánilówó àgbáyé IMF tó pé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lè nílò láti fi kún àwọn owó orí ọjà bíi ti epo rọ̀bì àti ilé-iṣẹ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀. Nínú àkọ́ránṣẹ́ ìròyìn tó jáde lánàá òde yìí látọ̀dọ̀ olórí ìròyìn àti alūkkóró ilé-iṣẹ́ ìjọba fún ètò ìsúná Eve Ovakpori, ìjọba ṣàlàyé nípa bí ìròyìn náà ṣe ṣàṣìtúmọ̀ ohun tí àjọ IMF ń gbìyànjú àti sọ àti pé kò ṣàfihàn ìlànà táwọn ń darí lọ. Ìjọba wá ṣàlàyé pé àwọn owó orí tí wọ́n ti yọ lórí epo rọ̀bì wọ́n ló ṣì wà nílẹ̀ níbẹ̀ o, tòun ti pé àwọn ìgbésẹ̀ tàbí ìlànà mìíràn tí ó bá wáyé lórí ẹ̀ wọ́n pé yóò ní ṣe pẹ̀lú àṣẹ àwọn mínísítà àti ìgbéjáde síta fáwọn aráàlú. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìdí kalẹ̀ sílùú Àbújá wọ́n ti ṣe ìdádúró ìgbésẹ̀ wíwọ́gilé àwọn ẹgbẹ́ òṣèlú èyí tí onídàájọ́ Peter Lifo dájọ́ rẹ̀. Ìyún àwọn ẹgbẹ́ òṣèlú bíi ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọwọ́ ADC, ẹgbẹ́ òṣèlú Ẹlẹ́rìn APP, ẹgbẹ́ òṣèlú Onírawọ̀ Ẹyẹ AA tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú Alátàǹpàkò Àkọ́ọ̀dù àti ẹgbẹ́ òṣèlú ZLP. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà bíi àfojúdi eléyìí tó ga jùlọ pẹ̀lú pé adájọ́ ọ̀hún dìídì tẹ ojú àṣẹ àwọn ti tẹ́lẹ̀ mọ́lẹ̀ tó sì kọ́ ti kún sí. Ìgbìmọ̀ àwọn onídàájọ́ ọ̀hún pé adájọ́ Lifo ṣàfihàn àìṣòtítọ́ lẹ́ka ètò ìdájọ́ nípa bó ṣe tẹ ọwọ́ iwájú láti gbọ́ ẹjọ́ náà tó ń ti àṣẹ tó pa lórí ẹ̀ pẹ̀lú àṣẹ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn àti bí ẹjọ́ náà bó sì ṣe wà nílẹ̀ níwájú ilé-ẹjọ́. Wọ́n wá pàṣẹ ìdádúró lórí ìmúṣẹ ìdájọ́ ọ̀hún.
ile ejo ko tem lorun tun gbe igbese lori ilifu lori ibon ti pe igbese re dabi e

ẹgbin àti àbùkù ilé ntẹ̀lé tó jẹ́ bí ilé ẹjọ́ ṣe pawọ́lera wọn. Ẹ rántí wípé yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú ADC, ilé ẹjọ́ gíga ó ṣètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan INEC wípé kí wọ́n wọ́gi lé ẹgbẹ́ òṣèlú APP, ẹgbẹ́ òṣèlú AA, Akọọdù àti ẹgbẹ́ òṣèlú ZLP fún pé wọ́n kùnà láti ní àwọn ohun àmúyẹ tó wà nínú ìwé òfin tó lè jẹ́ kí wọ́n tẹ ọwọ́ wájú láti ṣìwà gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú àti láti kópa nínú ètò ìdìbò lọ́jọ́ iwájú. Ìlú tó yapa lára Somalia tó ń jẹ́ Somaliland wọ́n ṣe iléeṣẹ́ aṣojú wọn sílùú Jerusalem ní oṣù kẹfà lẹ́yìn tí Israel jẹ́ orílẹ̀-èdè àkọ́kọ́ tó dá wọn mọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira tó dá dúró. Ìgbésẹ̀ ṣíṣe iléeṣẹ́ aṣojú ọ̀hún níbùdó ohun èlò ìmọ̀ ẹ̀rọ ní apá ìwọ̀ oòrùn Jerusalem òun ló wáyé ní àkókò tí ààrẹ Somaliland Abdulrahman Abdullahi tó ṣàbẹ̀wò sí wọn nílùú Israel. Lákòókò ìpàdé ààrẹ Somaliland ọ̀hún àti olórí ìjọba Israeli Benjamin Netanyahu wọ́n sọ̀rọ̀ nípa àjọṣepọ̀ tó jinlẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì. Ẹ̀wẹ̀ ìdámọ̀ Israeli fún Somaliland lóṣù kejìlá tó kọjá lọ ó dá aáwọ̀ sílẹ̀ tó ń ti gbọ́nmi sí omi òto bí àwọn orílẹ̀-èdè mìíràn àti àwọn lájọlájọ tó fi mọ́ China, Turkey, Saudi Arabia tó ń ti àjọ ọ̀ṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ẹ̀yùn AU ti kó wa wọ́n sì ń bu ẹnu àtẹ́ lu ìkéde náà. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti kéde pé ojú ọ̀nà ìkọjá lórí omi Strait Hormuz wọ́n pé yóò jẹ́ ṣíṣí sílẹ̀ padà láìpẹ́ yìí láì ní gba owó ibodè kankan lórí ẹ̀ pẹ̀lú àmì tó ń ti àpẹẹrẹ ti ń wáyé láti ìlú Iran. Ó tún wá ṣàtẹnumọ́ pé ọkọ̀ ojú omi ti ń kọjá lọ́nà ọ̀hún. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tọ́ka sí pé ìròyìn tó ń pé orílẹ̀-èdè Amẹ́ríkà ó dókòwò nínú Iran gẹ́gẹ́ bí lára àdéhùn wọn ó pé àhesọ ọ̀rọ̀ lásán ni o. Ó wá dúró lórí pé Iran kò ní lè ní ohun ìjà olóró aṣekúpani núkìlíà wọn mọ́ láíláí àti pé Washington wọ́n fẹ́ àkóso lórí ètò àlùmọ́ọ́nì uranium Tehran. Ní báyìí Abbas Araghchi ó pé àdéhùn kí àdéhùn tó bá wò wáyé yóò ní ṣe pẹ̀lú pé kí Israel ó fòpin sí àwọn ìkọlù wọn àti ìṣe wọn nílùú Lebanon. Tẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé ó ní ẹ̀ ń láǹfààní àti mọ́ gbọ́ níkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM. Ìròyìn ọ̀hún tẹ̀ wájú olórí ìjọba ìlú UK Sake Starmer ó ti ṣe ìkìlọ̀ fún olórí ìlú Manchester ìyún Andy Burnham lòdì sí gbígbéná wojú ẹni lórí ipò adarí ní kété tó bá ti di lára àwọn ẹgbẹ́ aṣòfin MP. Ó wá rọ̀ ọ́ tó ń ti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ wípé dípò kí wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún ó ní kí wọ́n fojú sun ètò ìdìbò fún ìyànsípò olórí ìlú Manchester tuntun. Ó sọ̀rọ̀ náà níbi àpérò G7 olórí ìjọba ọ̀hún wá tọ́ka sí pé ìfigagbága olórí yóò dàbí ohun tó burú jáì fún orílẹ̀-èdè náà tó ń ti àtúnwí pé òun ti ṣetán láti jà fún ohunkóhun tó bá ṣẹyọ lórí ẹ̀. Bí Burnham bá jáwé olúborí ní Macclesfield lọ́la òde yìí yóò ní láti fipò olórí ìlú Manchester sílẹ̀ pẹ̀lú àtúndì ìbò láti rọ́pò rẹ̀ èyí tí wọ́n ń retí kó wáyé ní ọjọ́ kẹfà nínú oṣù kẹjọ. Burnham ó ní wọ́n wá ń retí kó kojú ipa adarí olórí ìjọba náà bí wọ́n bá ti yàn án sípò aṣòfin. Sake Starmer ó tún wá tọ́ka sí pé òun yóò fún Burnham níṣẹ́ nínú ìgbìmọ̀ ìjọba bí ó bá ti jáwé olúborí ní Macclesfield. Ìkìlọ̀ olórí ìjọba ọ̀hún ló wá ń wáyé bí ọmọ ẹgbẹ́ MP tó ń jẹ́ West Streeting bó ti fọ̀rọ̀ léde wípé òun ti gbaradì láti dá wàhálà sílẹ̀ lórí ìfigagbága ipò adarí. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé agbọ́wọ́ iwájú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Argentina ìyún Lionel Messi ó ṣíde ìdíje ife ẹ̀yẹ àgbáyé pẹ̀lú bó ti mi àwọ̀n mẹ́ta láti jẹ́ ẹni tó mi àwọ̀n jù lánàá òde yìí pẹ̀lú bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Argentina mọ́ ṣe gba àmì ayò mẹ́ta sí òdo tí wọ́n fi bódùndú ìyà fún ikọ̀ Algeria. Messi wá ṣàfihàn tó jọjú ní ìlú Kansas ní gbọ̀ngàn Arrowhead láti darapọ̀ mọ́ Miroslav Klose tó wà lókè lára àwọn tó mi àwọ̀n jù nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé pẹ̀lú mímí àwọ̀n 24 níye.
eni odun meji deni ogoji ohun o ti wa bere itan mani gbagbe pelu bo se je okunrin akoko lati gba bọọlu ninu fese won se fi eye agbaye mefa ati bo se lewaju iko egbe agba bọọlu Argentina lori papa eyi lopin akojopo iroyin agbaye fun tosan oni ṣugbọn kin to ma lo egbe awon koko to wa ninu iroyin na lekan si Are Bola Tinubu se ikilọ fun awon odaran jake jado orilede yi wipe won ko ni ri bi farapamọ si tabi sapamọ si o lẹyin ti awon omo ologun Nigeria ti gbẹmi lẹnu olori awon agbebọn ni ipinlẹ Kogi Ile ejo ko temi lorun to wa nilu Abuja ti da imuse ejo onidajo Peter Lifu duro lori wiwo gile egbe oselu ADC egbe oselu APP AA akodu tonti egbe oselu ZLP ilu Somaliland to yapa lara ilu Somalia won ti se ile ise asoju won silu Jerusalem osu kefa leyin ti Israel je orilede akoko to se idamo won bi orilede to da duro Are orilede America Donald Trump ti kede pe ona ikoja lori omi Strait of Hormuz yo je sise pada laipe lofe laini owo onibode ninu pelu ami ati apere to wa to nwa lati Iran ninu iroyin ere daraya lagbaye agbowo waju iko egbe agba bọọlu Argentina Lionel Messi o si de ijije ife eye agbaye pelu bo se mi awon le meta ninu dije na lati wa lara awon to mi awon ju lana ode yi bi iko egbe agba bọọlu Argentina se bodun du ya fun iko egbe agba bọọlu Algeria pelu ami ayo meta si odo Eyi lopin akojopo iroyin agbaye fun tosan oni akojopo ati atunto iroyin na lo waye latowo Kemisola Williams ederapo mo wa lojo opo ayelujara wa gbogbo Wells Radio 893 lojo opo ikane banidore Facebook wa Wells Radio 893 FM fanpage bakana lori itakun agbaye wa www.wellsradio893.com fun awon iroyin to ba soju yin te fe kan si wa le lori e kan sinu kulo ikoroyin jopo wa lori number yi 0916893200 oye olorun adegoke do ni iroyin yin e seun te n gbo wa o olorun yo poko fun yin e ku kale

fi ọpẹ fún Ọlọ́run ọba àwọn ọba Olúwa àwọn Olúwa ọrọ̀ gọjíga ọba bá àwọn ẹ̀rọ ọba tó mọ gbogbo tó sì lè ṣe ohun gbogbo ọba tó mọ wá ọba tó mọ wá ṣíwájú ogun lálọ akẹ́yìn ogun lábọ̀ ọba tó mọ yìn gbé nínú ìkara wọn àtàbàtúbú olódùmarè ọba tí ń gbénú afẹ́fẹ́ tí ń pa tó yumuyumu A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba olójoojúmọ́ ló yẹ ká mọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ èmi bí èèyàn kan èmi máa ń dúpẹ́ o torí wípé tí n bá wo gbogbo bí ìgbésí ayé mi ṣe rí látìgbà tí wọ́n ti bí mi kódà nínú ọdún yìí náà mo rí pé orí ọ̀fẹ́ Ọlọ́run ọba ni mò ń jẹ. Ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjì ló ti jà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ lọ́tùn lósì lórílẹ̀‐èdè wa bóyá àdúgbò wa ni o bóyá sí wa ni o lọ́tùn lósì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ sí wa àmọ́ àwa náà rèé o ta sì dúró tí à ń ríra wa wò ọpẹ́ ló wá yọ Ọlọ́run ọba. Ẹyin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin olólùfẹ́ ìkànnì kànga máa máa gbé World Radio 89.3 FM níbikíbi tẹ́yìn náà bá wà ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ̀yin náà ẹ̀dúpẹ́ ẹ̀ tíyìn o. Torí pé tí ò bá ṣe tan Ọlọ́run ọba tó wà fún wa ni àwa ò mọbi tá a bá wà lónìí bóyá ipò tí mo wà yóò tẹ́ mi lọ́rùn nǹkan ò lọ déédéé báwo ló ń ṣe wá jẹ́ mi wá mi gbogbo nǹkan a lè máa wò pé àti ìdébi tó wù wá láti dé ọ̀pọ̀lọpọ̀ wa gan ngbà tá a máa wọnú ọdún yìí gbogbo ọkàn wa ga sókè pé ní kinní kan ó yẹ ká ti lè ṣe báyìí ká ti lè ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ ọdún ti dá sí méjì tí rí kankan mú bẹ̀ ẹ̀ jẹ́ àdúpẹ́ mi. Àwọn akínyin lógúnlógún akínyin lọ́gbọ̀n lọ́gbọ̀n akínyin lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà kí wípé ẹ̀ káàsán ṣàlàáfíà lẹwà ṣe dáadáa la bá yín. Ìkànnì kànga gbọ́mọgbọ́ World Radio 89.3 FM your preferred wholesome radio ni ẹ ti ń gbọ́ wa ní ọ̀sán yìí. Eléyìí ti àkàlẹ̀ sí òpópónà Aláàfin Avenue ní Olúyọlé State ní ìlú Ìbàdàn. Ìyún ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ tó jẹ́ pé gbogbo ètò wa ni gbogbo mọ̀lẹ́bí lè jẹ àǹfààní ẹ̀. Tó wá ya mọ́ ṣètò tó jẹ́ pé àwọn ògo wẹrẹ wa tí wọ́n nílè jókòó ti àwọn òbí wọn àbí àwọn àgbàlagbà pé àìjẹ́ àti ẹ̀kọ́ gbọ́n lára kíní tẹ́ mọ́ sọ fún wọn pé ó yá ẹ sá wọnú ilé orí tó gbé sórí afẹ́fẹ́ yẹn ẹ̀ lè gbọ́ rárá o gbogbo ètò wa ló ń kọ́ni lọ́gbọ́n ló ń kọ́ni lóye tó jẹ́ wípé gbogbo mọ̀lẹ́bí lọ lè jẹ àǹfààní ẹ̀. Àwọn kí wípé ẹ káàbọ̀ sí àkànṣe ètò yín ètò wa ẹ̀dùn ọkàn ní ọ̀sán yìí pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Ọláwùmí Ọmọláyọ Ọkọ̀ayà wọn ní ilé Ọdẹ́bọ̀dé. Lórí ètò ẹ̀dùn ọkàn a máa wo ìrírí ayé lára ìdojúkọ àwọn èèyàn lọ́jọ́ kan òjọ̀ kan eléyìí tó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún wọn tó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá ronú sọ̀rọ̀ náà ó jẹ́ tí ń dùn wọ́n lọ́kàn ọ̀rọ̀ náà dàbí ọgbẹ́ ọkàn kan tí èèyàn ò lè tètè gbé kúrò lára tó jẹ́ pé téèyàn bá ronú sí báyìí ó lè jọ́rọ̀ tó ti ṣẹlẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ o gbogbo wa náà la mọ̀ wípé ìyẹn ogún ọdún báyìí fẹlifẹli báyìí ní ń jó èèyàn lọ́wọ́. Ó dẹ̀ lè tún jẹ́ ìyọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní yàjóyàjó ní lọ́wọ́lọ́wọ́ tí ó dẹ̀ pé ó fẹ́ dàbíi pé ó kọjá agbára wọn. Ó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá ronú sí báyìí bẹ́ẹ̀ làyà èèyàn lè máa ṣe kìkìkì pé ìwọ ọ̀rọ̀ yìí ẹ dákun ibo mo fẹ́ dọ̀rùn lá ọ̀rọ̀ yìí sí báwo lèèyàn mẹ́ta ṣe fẹ́ dúró méjì méjì wọ́n ní tẹ́rù bá kànkè tó bá kanlẹ̀ ó níbi tá a gbé sí ó ti kankẹ̀ òkè báyìí ó ti kan ìsàlẹ̀ ibo ló tún kù táwọ̀ á gbé kà. Wọ́n sì ní ẹni tẹ́gùn bágún lẹ́sẹ̀ ni máa ń ṣe lákàlàkàtà lábẹ́ lọ ni àwọn tí wọ́n bá ní ọ̀rọ̀ yìí lọ́ máa wá sọ ọ̀rọ̀ náà fún wa lórí ètò wa níbi táwa máa gbé wa sórí afẹ́fẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa èmi sì máa ń sọ lójoojúmọ́ ojoojúmọ́ lèmi máa ń dúpẹ́ ojoojúmọ́ ni mo máa ń dúpẹ́ oore o torí pé gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbọ́ mi gbágbá ilẹ̀ máa ń dúró tì mí tẹ́ máa jókòó ti rédíò yín àwa kúkú àlùkò pé bóyá ní tẹ́ ń ṣe àmọ́ ìfẹ́ tẹ́ ẹ ní sí kàn ní wa ìfẹ́ tẹ́ ẹ ní sí mi ìfẹ́ tẹ́ ẹ ní sétò yìí tẹ́ ẹ máa ń bá mi fetí gbéyàwó ọ̀rọ̀ tẹ́ ẹ sì máa ń bá mi dá sí lójoojúmọ́ kò sígbà kan tẹ́ ẹ dá mi da ojoojúmọ́ ní ìsìmọ̀ dúpẹ́. Tá a bá wá sọ ọ̀rọ̀ náà tán gbọ́n tẹ́ wá gbọ́ wa máa láǹfààní láti lè bá wa dá sí ọ̀rọ̀ náà pé ọ̀rọ̀ yìí o báyìí lèmi ṣe ru ọ̀rọ̀ yìí báyìí ni kẹ́ni náà ṣe yanjú ẹ̀ sí. Ṣé mọ̀ ń pé gbogbo wa mọ̀ ń pé gbọ́n ni àìpé gọ̀.

0: ẹ̀rọ àwọn padà sí orí ètò yìí ètò wa ẹ̀dùn ọkàn ní ọ̀sán yìí pẹ̀lú èmi ọmọ yìí olólùfẹ́ yìí ọlámùmí ọmọláyọ gan aya wọn ní ilé ọ̀dẹ́bọ̀dé fún àǹfààní ẹ̀yìn tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ẹ máa gbé tòyí lórí ìkọ̀lì yìí lórí ètò ẹ̀dùn ọkàn máwo ìrírí ayé lára ìdojúkọ àwọn èèyàn lọ́jọ́ kan òjọ̀kan eléyìí tó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún wọn tó jẹ́ pé gbogbo ìgbà tó bá ronú sí ó jẹ́ tó ń dùn wọ́n lọ́kàn.
1: ọ̀rọ̀ ta fẹ́ mẹ́nuba lónìí ọ̀rọ̀ arábìnrin kan ni ọ̀rọ̀ màmá kan la fẹ́ sọ bí mo ṣe sọ tẹ́lẹ̀ kí a tó lọ fún ìpolówó ọjà ráńpẹ́ yẹn ọ̀rọ̀ ìní náà tó bá bí mi ó ní bó ṣe jẹ́ lára tèmi torí kò sí ẹnikẹ́ni tó máa jẹ́ pé bóyá wọ́n máa ṣiṣẹ́ kalẹ̀ tí wọ́n ò ní jèrè kódà gan tó máa ṣiṣẹ́ ọmọ bọ́mọ náà jẹ́ ti tèèyàn bọ́mọ náà ò jẹ́ ti tèèyàn tó jẹ́ pé èèyàn ṣiṣẹ́ èèyàn mọ̀ pé èèyàn fi nǹkan lẹ̀ èèyàn mọ̀ pé èèyàn fi gbogbo ara gbogbo nǹkan téèyàn nílé èèyàn fi jíde èèyàn fi ṣe iṣẹ́ ọmọ yẹn ẹ̀ kò wá sẹ́nikẹ́ni tí ò ní gẹ́gẹ́ bí abiyamọ tí ò ní fẹ́ jèrè ọmọ. Màmá yìí sọ fún wa wípé nígbà tí àwọn sì wà kékeré màmá àti bàbá àwọn wọn ní ìdádúró ọmọ bíbí ó wá ṣe ní lànú pé nígbà tí ìyá àwọn máa wá bí àwọn àwọn wà ní ọmọ ọdún márùn-ún gẹ́gẹ́ bí bàbá àwọn ṣe sọ fáwọn tí màmá àwọn ti ṣaláìsí. Nígbà láti ìgbà tí màmá àwọn dẹ̀ ti ṣaláìsí yẹn bàbá àwọn ò fẹ́ ìyàwó mi títí tó fi di pé àwọn wà ní àwọn rántí dáadáa àwọn mà ní bí ọmọ SS1 ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí lọ́ máa wá bá wọn SS1 ti gba tì sí ni o ẹ̀hún ni wọ́n fi ṣe àpèjúwe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́ máa wá bá wọn pé iṣẹ́ ẹ̀ǹtẹ̀ ni wá níyàwó mi ni bí ìyàwó kan bá kú ìmí lẹ̀ ṣàfẹ́. Bàbá àwọn ṣáà kọ̀jálẹ̀ ń pé àwọn òfẹ́ nìkan wàhálà kankan fọmọ àwọn tó jẹ́ pé àwọn máa fẹ́ yàwó kan tí ó mọ ṣe bákan sọmọ àwọn kankan bẹ́ẹ̀ yẹn wọ́n nígbà tó wá dìgbà tí àwọn wá dé bí SS1 tí mo sọ lẹ́ẹ̀kan yẹn táwọn ti wọ senior secondary lọ́rẹ́ àwọn kan ṣe móbìnrin kan dé ní ẹ̀ lóòótọ́ wọ́n sọ fáwọn wípé àwọn ti jọ ń sọ tẹ́lẹ̀ ò kì í ṣe pé bóyá wọ́kọ̀ ọ̀kùngìrì pobìnrin wá wọ́n nígbà tó ṣáà móbìnrin náà wá bá àwọn wá pe àwọn torí pàtó mu wá táwọn ti rí táwọn tó ti jọ sọ̀rọ̀ o arábìnrin yẹn padà ni bàbá àwọn bá pe àwọn lálẹ́ pé nǹkan báyìí ìgbésẹ̀ báyìí báyìí làwọn fẹ́ gbé o ṣé tó tẹ ọlọ́run báyìí làwọn bá sọ fún bàbá àwọn pé àwọn tiẹ̀ ti ń retí pé kẹ́ ẹ fẹ́yàwó mi ṣé torí ohun lo ẹ̀ ṣe wá ní fẹ́yàwó bá àwọn sì fẹ́ràn àwọn gan. Bàbá àwọn ṣàfẹ́ arábìnrin yìí nígbà tí arábìnrin yìí máa fi wọlé wàhálà ló kọ́kọ́ bẹ́ ó ṣáà ń wá nǹkan tó jẹ́ wípé bàbá àwọn àti àwọn wọn ó kẹ̀yìn síra wọn ẹni tó ọmọ tó jẹ́ pé wọ́n ti àwọn àti bàbá àwọn ti jọ ń gbé fún àkàìmọye ọdún ìgbà tí wọ́dé làwọn wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jí ẹran nú pọ́ọ̀tì làwọn bẹ̀rẹ̀ sí ní jí owó bàbá àwọn sì sọ fún gbogbo wa pé ọmọ tí ò ṣe báyìí tẹ́lẹ̀ ó ṣe wá jẹ́gbà tí wọ́dé ló wá bẹ̀rẹ̀ sí ní sọ pé ó ń jí ẹran nú pọ́ọ̀tì ó ń jí owó ó ń mú ẹ lówó ó ń ṣe bàbá àwọn máa ń sọ fún ní gbogbo ìgbà pé ọmọ mi ò ṣe gbogbo nǹkan tó sọ yìí. Kínní yẹn sì máa ń bínú gan tó jẹ́ wípé kò rí àárín àwọn àti bàbá àwọn wọ̀ lárábìnrin ìbáṣà lóyún oyún tó ní nígbà tó máa fi bímọ ọmọ yẹn padà ṣàìsí oyún ẹlẹ́ẹ̀kejì ṣáà wáyé pẹ̀lú gbogbo fìtínà tí gbogbo tí bàbá àwọn ò bá ti sínlé báyìí torí òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ni bàbá àwọn a ṣáà máa dóríṣiríṣìí wo bàbá àwọn ṣáà ti sọ fáwọn wípé káwọn ṣáà mọ wò ó ràn bàbá àwọn sì ti ṣàkìlọ̀ fún arábìnrin yẹn wípé kò gbọdọ̀ gbọ́wọ́ sókè kó sọ pé òun máa na ọmọ àwọn ọjọ́ tó bá dọ́rùn ẹ̀wọ̀ ọjọ́ yẹn ni ó kúrò nílé àwọn nígbà tó máa bímọ ó bímọ obìnrin ó ṣáà bímọ obìnrin yẹn ọmọ yẹn ṣáà wọ̀ ṣáà ń tọ́jú ọmọ náà àmọ́ nígbà tọmọ yẹn pọmọ ọdún mẹ́ta nǹkan ṣáà ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ ní ibiṣẹ́ bàbá àwọn tó fi jẹ́ pé wọ́n ní ọ̀rọ̀ pé wọ́n kówó jẹ wọn ò kówó jẹ wọ́n ṣáà dá bàbá àwọn dúró pé kán tiẹ̀ máa lọ ilé náà káwọn fi ṣe gbogbo ìwádìí táwọn fẹ́ ṣe bàbá àwọn sì sọ pé àwọn ò mọ nǹkan pa ẹ̀. Kí ni arábìnrin yìí rí pé iṣẹ́ bọ́ lọ́wọ́ bàbá àwọn sí báyìí wọ́n ní bó ṣe fẹsẹ̀ fẹ nìyẹn tó gbọ́mọ ọdún mẹ́ta lẹ̀ láti ìgbà yẹn àwọn ò gbúrò rẹ̀ mọ́ nígbà tó lọ nídẹ̀yìn ọdún kan ó ń lọ sọdún méjì wọ́n ṣàpè bàbá àwọn padà gbogbo benefit nkankan tó ti ẹ̀tọ́ wọn tó ti fi dùn wọ́n owó gbà má bínú náà wọ́n fún bàbá àwọn láti ìgbà yẹn làwọn ti wá ń tọ́ṣẹ́ mọ̀ pé àwọn ti fẹ́ àwọn ti ní gbogbo ìgbà tó lọ yẹn gan àwọn ti parí secondary school àwọn ń dúró pé káwọn lọ sí ilé ìwé ẹ̀kọ́ gíga nígbà tó sì ti gbọ́mọ ọdún mẹ́ta lẹ̀ kódà tẹ́ ẹ bá rí àwọn ń gbà yẹn wọ́n ní àwọn dàbí ìyá ọmọ yẹn torí kò síbi táwọn máa lọ báyìí táwọn ò ní gbé dání àwọn sì fẹ́ràn ọmọ náà gan ilé ìwé táwọn wá fẹ́ lọ ó nasẹ̀ ó jìnà sí ilé tí bàbá àwọn kọ́ àmọ́ torí ọmọ yẹn àwọn wá ronúpìwàdà pé ilé ìwé kan wà tó súnmọ́ ọ̀dọ̀ wọn làwọn bá sọ fún bàbá àwọn pé àwọn máa lọ sí ilé ìwé ẹ̀kọ́ gíga yẹn wípé káwọn bá lè máa tọ́jú ọmọ náà torí tí bàbá àwọn bá ti lọ síbi iṣẹ́ kò sẹ́ni tó máa dúró tì í to ba ti wa lo si ile iwe titi e tawon ba ti nbo lati school ti tawon tawon ba ti pari lecture lawon ma lo bu oro isa o sa nlo be titi awon fi pari ile iwe eko giga awon to fi je pe awon si ntoju omo yi tawon ma pari to bi baba awon se wa eyan kan niyan pe ah ibi ti mo ti nsise ise ijoba yi ohun mi komo mi na sise nbe se mo pe emi o ni pe retire ko yo omo mi dabi aderopo won sa re eyan kan ti o ran won lowo amo ngba ti won wa ba won wa se yi ise to wa ba won wa yi ko wa nse ni agbegbe ibi ti baba awon kole si ilu mi ni won wa se yi si awon koko fe so pa won osise yen tori omo yen pe ta lo ma toju e ba mo baba awon ni wipe onile aye titi e lati gbe lo se ile aye ti e fi ile ma toju e ni won ba tagbara mi ba ka awon tu wa ro fo baba awon pe abi se ka awon mu dani ni baba awon ni rara o pe ko fi ile lo fi di pe awon fi omo yi ile to je pa awon lo si ibi ta awon wa tori eni to ba awon wa se yen ni pe ta awon ba fi be sino ka awon be ma wa su ta awon ba ti de be awon le so pe boya ka awon gba transfer pada ibe la awon wa odun marun awon ori transfer se o amo awon ma n wale wa wo omo yi gbogbo oba yen baba awon tin se eto bi won se ma retire ati retire ti sumole ibi ta awon tin sise la awon ti pade eni ta awon ma fe ko se ni ibi ise kan na o amo awon se apade arakunrin yen awon mu wale awon si se gbogbo eto ba won se ma fe ra awon awon si won si fe ara awon amo ilu ti awon ti wa sise yen ni ibe ni arakunrin yen gbe ibe la awon si pada si amon gba kan ni baba awon sa saisi baba awon sa isan kan to je wipe isan yen lagbara gan awon pada lo sile won toju won awon gba yan fun won won ni gbogbo igba yen ni baba awon ti n gbe si awon leti ta awon ba ti pe npe omo yi phone o ti fi be se kini amo awon na awon kan ti won ma ran si won pe omo yi o ti bere si ni rinrin bakan bakan oko e wale bo oro to ba lo sile ngba to je pe ko si eni to ba se ja imose mo omo to je pe baba agbalagba je pe ko se enikankan to ma yin bolo ti nbo ba e ba o lo se lo be yen nkan nkan be yen lọmọ iwa bẹrẹ sí ní ṣe oríṣiríṣi nǹkan ló bẹrẹ sí ní wu ìwà tí ò da ẹni bàbá rẹ gan kò tọjú wọn tó bá ti fi wọn lẹ láàárọ báyìí ó tún dalẹ kó tóó dé lọmọ tó sì wà ní secondary school àìsàn yìí ni bàbá àwọn ṣàṣẹ tó fi jẹ pé ọlọjọ dé tí bàbá àwọn ṣaláìsí ní kété tí bàbá àwọn ṣaláìsí kò sẹni tó kọ wa kúkú dúró tì báwọn ṣe he lọwọ nìyẹn tó fi di ìlú táwọn wà làwọn bá ṣàkìlọ fún pé ibi tó wà yìí o kò sí pé kó máa sáré kó máa ṣe fòkì káàkiri kó fi ọwọ́ ẹ̀ síbi tọ́wọ́ ń gbé àmọ́ nǹkan tó ti wà lára rẹ̀ tẹ́lẹ̀ ibẹ̀ làwọn mọ̀ pé oríṣiríṣi nǹkan ó ń jalè ó ń mú nǹkan mọ́ nǹkan ó ń ṣe kinní ọ̀dọ́ ó ń ṣe gbogbo wà àwọn ò tiẹ̀ wá mọ̀ pé nǹkan táwọn tiẹ̀ rí pé ó ń ṣe gan nǹkan kékeré ni àṣé ọmọ ife ẹ̀ ti lóyún gbogbo ìgbà tí bàbá àwọn ṣaláìsí táwọn ń ṣe ọ̀rọ̀ òkú oyún ti wà lára rẹ̀ nígbà tó dọ́dọ̀ àwọn làwọn ṣàwọn pé kí ni nǹkan tó ń ṣe ẹ́ làwọn bá ṣàrí pé ó ti lóyún àwọn kẹrẹ láti ìgbà táwọn ti ṣègbéyàwó gbogbo ìgbà tí àwọn lọmú wá sọdọ yẹn ó ti pé ọmọ ó ti pé ọdún márùn àwọn ò sì gbọ́ pé àwọn ò gbọ́ po ọ̀rọ̀ wọn ní àwọn ní fallopian tube blockage àwọn tún wá ní àwọn tún wá tún ṣe gbogbo ọ̀rọ̀ fibroid gbogbo ẹ̀ ṣàjọpọ̀ gbogbo ẹ̀ lọ́ ṣà ń wá bí wọ́n ṣe máa lògùn sí tí nǹkan máa ṣe bó ṣe yẹ kó ṣe orí ìyẹn làwọn wà o táwọn tún wá gbé tọmọ ìdání tí wàhálà ẹ̀ wá pọ̀ oyún tó ṣáà ní àwọn ṣáà bọ́kọ àwọn sọ̀rọ̀ pé kí ni nǹkan táwọn wá ṣe sí ọkọ àwọn ní kọ́ fi oyún náà lẹ̀ fún wípé kọ́ jẹ́ kó bí pẹ̀lú bó ṣe tún wà nú oyún náà kò tún dẹ́kun gbogbo ìwà àbàjẹ́ tó ń wò ó àfi kàkà kó rọ̀ lára rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ní pele kéésì ó ṣáà bímọ yìí o ọkùnrin ló sì fi ọmọ náà bí ní kété tọmọ ti bọ́ ní ara rẹ̀ báyìí ló tún ti bẹ̀rẹ̀ sí ní rìnrìn kiri àwọn eyín bí tó ṣẹ̀ṣẹ̀ dé ó tún ti ráwọn ọkùnrin kan tó jẹ́ pé wọ́n ti ń tàn nǹkan táwọn sì ní fún ni wípé kó parí secondary school rẹ̀ kó sì lọ sí ilé ìwé ẹ̀kọ́ gíga ẹni tá à ń sọ èkó tiẹ̀ tí ì parí secondary school gbogbo ìgbà yẹn o nǹkan kan wá ṣẹlẹ̀ sáwọn tó jẹ́ wípé ó jẹ́ nǹkan tí ó dun àwọn gan bẹ́ẹ̀ lọkọ àwọn jáde lọ́jọ́ kan bó ṣe lọ ṣe kò ń gẹ̀ jàǹbá ọkọ̀ kan tó jẹ́ wípé àwọn lásídẹ̀ǹtì yẹn pọ̀ gbogbo ìgbà yẹn gbogbo àwọn tó wà nú ọkọ̀ yẹn kò sí kankan nú wọn tó jẹ́ pé bóyá wọ́n yè ibẹ̀ náà ni ọkọ̀ àwọn ṣaláìsí sí táwọn ò sì tí ì bímọ

won se kini ba won molebi se de niyan o asoko awon gan awon omo popo awon ti fun eyan kan loyun to ti bimo fun won lodun marun tawo o fi romo bi asoko ti se nkan mi nta awon sa ri pe ko ya awon lenu ohun lo tun ma so fa awon pe ah ma ro en gbogbo nkan o da ase o ti ni nkan ti won se nta lawon molebi ba gbe ogun de o wi pe ile iwe gbogbo ogun awon fe gba eni to ma en to bimo lo leto si gbogbo won awon ti e ba mo ja tori awon ni owo ti tawon na lowo lawon ko gbogbo nkan ti won bere fun awon ko le won lowo lawon ba dale aye awon gbe omo ti aburu awon bi yen nigba omo yen gan o ti pomo odun kan ni gbogbo nkan yi sele ni kete ti oro yi sele tawon ti ero boya aburu awon leni keje awon ati omo to bi kale won ni baburu awon se kuro leni yen tawon o ti e mo bi to lo lo si bo mo osu mefa kale awon wa awon omo bi tawon ma wa si nibi to sese de ti o ti meni kankan awon sa bere si ni toju omo lo o nigba to mo yi pe omo odun meji lo ba pe awon wi pe awon ba sa ri call na ta le leyin o ni awun ni o anti mi mo ko ni ki so fun yin wi pe ko si n to se mi o kini kan ohun fe mo bibi ti aye awon o se ri ni ma bo nle fi gbogbo yen ele ma bo ko ba ti e si kankan to ba se a mo ba se yanju e ko kokko ti call lati gba yen lawon o ti gbon kankan pa re nigba ti omo yi wa pe omo odun mewa lo ba pe lojo birthday ojo bi omo yen gangan lo ba pe awon lo be awon pe awon mo pe omo yen o ti po omo odun mewa bayi e pe ohun ko ni ko ohun kini o pe o ku ojo bi o pa won si ku itoju o pe ka won ma worry number to si fi pe awon ni ko se number ile wa ni bi yi o tumo si pe o wa ni boyoke okun ibo lo wa ilu wo lo wa ko so nkan kan o ko ni ohun ko ni ko ohun ko ki won ni pe ko ma binu sohun ko gbogbo e se le dani e kini kan ohun fo omo yen ji won e ka ma toju e ko ma se gba ke wa se pe boya won na ogbiyanju lati ri okunrin mi lo to nkan to ko awon se fa won o du awon gan ta won te fi wo pe awon oni sumokunrin kankan amo ngba ti wahala po o li egbon aburo baba awon kan ko fa won lorun ile ngba to sa awon sa we nikan to je wi pe o ti bi mo ri ti o si po pelu yawo re mo amo ngba ti awon tun fe arakunrin na wahala sa kankan sa sele laarin won to fi je pe awon tutu ka ta won royun ni lawon ba won pe awon duro toluwa awon o ti e foro okunrin kankan mo laye àwọn bá bẹ̀rẹ̀ sí ní tọ́jú ọmọ arábìnrin yìí mo lérò pé bí tí mo sì ọ̀rọ̀ yìí dé ó ti yé gbogbo wa báyìí ẹ máa bá mi fetí pé àwọ ọ̀rọ̀ yìí lọ ẹ ká mọ ibi tí wàhálà wà gan lọmọ yìí bá pa ẹ lọ́wọ́ bá wo ọmọ yìí o ẹmọ pa àwọn nìkan ni àwọn sì níṣẹ́ wọn lọ́wọ́ lọmọ bá parí secondary school ló bá di pé yóò wọ iléèwé ẹ̀kọ́ gíga lọmọ bá ní medicine lòun fẹ́ lọ kà àwọn sàrùn párúsẹ̀ sí gbogbo nǹkan tó nílò àwọn sàfún ó sì kàwé yẹn ó tún lọ medical school tó jẹ́ pé ó ṣe dáadáa ọmọ yẹn sì yin wọ́n ó jọ́ ọmọkan tó jẹ́ pé ó jáfáfá gan nígbà tó máa ṣe tán ló bá tún gbèsè ẹ̀ dé pé òun máa fẹ́ lọ sí òkè òkun lọ ṣe máa pé kóun lọ kúkú wo èyí tóun mú gangan kóun lọ ṣiṣẹ́ lórí ẹ̀ kóun lè yè kóró torí ṣe mọ̀ pé ní medicine ó ní oríṣiríṣi nǹkan tí wọ́n lè mú ń bẹ̀ ìgbà yẹn wá bọ́ sígbà tó jẹ́ wípé àwọn ti fẹ́ rìtáyà kódà gan ó ṣe déédéé ìgbà táwọn rìtáyà gbogbo owó rìtáyàmẹ́ǹtì àwọn kò yóò lè má jẹ gbogbo ẹ̀ o àmọ́ púpọ̀ nínú owó rìtáyàmẹ́ǹtì àwọn owó orí ọmọ yìí làwọn na sí tó fi lọ sókè òkun tó fi lọ ka ìwé sí nígbà tó sì parí ó sì sọ fún màmá òun ó sì sọ fún àwọn wípé torí màmá rẹ̀ ni ó ń pe àwọn o ó sì sọ pé òun ò wálé pé òun máa wáṣẹ́ sọ́hun kankan bẹ́ẹ̀ yẹn àmọ́ òun níyàn kan tó òun fẹ́ ń bí òun máa wálé o òun máa wá ṣe pé bóyá báwọn ó ṣe ṣètò fẹ́ra àwọn kóun ba lè mú ìyàwó òun lọ nígbà tọmọ yìí sì ṣe tán tó sì di pé bóyá ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tó fi rí iṣẹ́ ọmọ yẹn jọ ọmọ kan tó jẹ́ wípé ọmọ tó mọ̀ọ́rẹ́ ni lóòótọ́ wọn náà wọn ti pè é nígbàtí àwọn ti mọ̀ pé òye ti máa yé dáadáa wọn ti ṣàlàyé fún pé èmi ò ń ṣe ìyá rẹ o níyà ìyá rẹ bàbá ló pa wá pọ̀ báyìí wọn làwọn ṣàṣàlàyé fọmọ náà ọmọ yẹn sì ti mú dání àmọ́ wá sọ fún àwọn wípé ẹni tó rí òun ẹni tó tọ́jú òun lòún mọ̀ gẹ́gẹ́ bí ìyá o ẹ
wa

0: nkan to sele bi aburu awon se wa mo pe omo yi o je o kawe o se gbogbo e awon o mo amon gba to mo yi kawe ton to bere si ni rise to rise lohun won lowo to kokko gba bayi won lawon sunkun lojo yen pe ah ah omo yi ma mo re pe o fi owo yen ranse sa won ni to n dupe lowo awon pe awon ma se awon ku aduro ti lawon tun sadura fun lawon jo se pe kini ah lawon wo pe to olorun ba lo kuku ran awon lowo nigba to wa ko pe sigba yen igba na ni awon sa ri eni na to wa si ile awon bo se bo bi tawon n gbe to awon ti ko kuro ni bi tawon n gbe tele awon ti ko le mi lo ba sa de lo ba di aburu awon lo ba kunle lo gba ese awon mu pe ko awon ma binu pe ohun wo bi ile aye ohun se ma dane awon ko lo kan awon lo si ibi ti ilu kan to je pe awon ti lo nse owo ki ma fi gbogbo enu so won sa lawon sa lo sibe ibe lawon ti sise tawon ba orisirisi awon okunrin ni nkan po pelu bo se se gbogbo latodun ti won ti lo na wo ni nkan kan mu bo o bo se lo bayi lo se bo lo ba bere si ni bi awon pe ko awon ma binu e ka awon jo won mo pe ohun ti se ohun fo mo ohun le ohun se gba awon sa ni ko si wahala e sa je ka dale bo olowo ni bi to ohun ma de si o sa ni yara wa o to ba fe sun ko wa ni omo ohun ko lawon ba sa salaye fun pe ah o se bayi o ti lo soke okun o ati bo mo e ni o sa dupe dupe dupe dupe odo won lo wa odo awon lo wa ni fun bi igba die fun bi osu kan tomo ye ba pe awon ma fe so fun amon awon wo pe awon mo bi o se ma gboro na si awon ti salaye fo mo pe mama e wa nbi o amon gbogbo igba lo ni ohun ti e fe gbo rara kon ma bo hun so nigba to ya o wa pe lojo kan ti aburu awon wa ni egbe awon lo ba di ah somo mi niyan je n ba soro e je n se gba awon ba gbe phone fun lo ba sa be omo e pe ko ma binu ohun ti mo pe ohun se ohun ti mo pe ohun se gba ohun sagbon omo yen sa ni ohun ti gbo amo eni to hun mo gege bi iya ohun le ni to hun mo o ati be ni inu ti n bi aburo ta won tori awon o mo nkan ta won fe se awon sa salaye fun pe ko ni suru pe ara okan omo yen ma ro nigba to wa ya lomo iwa wale toro ti so fun awon wipe ohun ni omo kan to hun fe koda go awon momo na tomo na ba fe wa sile gan a ti pe awon bere pe se ya yan o si nle e to fi ma wa lo ba sa wale nigba ti o fe se gbogbo bo se ma fe ra won tori o fe mu arabirin yen lo si oke okun nigba to de gan registry to ni won ma lo o so fun mama yi wipe won gbodo so fun iya ohun pa won fe lo si registry iya sa se abi nkan to mo ba so lawon sa se o na o sa tele lo awon lo se onibo nkele ti ya omo gan o mo nigba to ton ti se gbogbo registry o lohun o ti iraye pe awon ma se boya eyan afefe yeye kan iyen lawon ko fe se ka won le mo ba won se ma se gbogbo iwe awon ti oro traveling ni iyawo se ma bo si nigba to de lo looto awon ni oko ta won wa o amo omo iwaju awon loju nse lo ra oko bogini fa won to do bale bayi to dupe pe ah e gbiyanju lori aye ohun ko si kan to hun ma fun yin leni to je wi pe wo ti e o sa sadura o sadura o se gbogbo nkan aburu awon si wa nbe lo si ri gbogbo e o ke wa se pe boya omo o se fun o gba ti omo sa nlo o n pada lo o sa fun ohun na ni owo amo nigba ti oro wa di kini lomo ni tomo ti pada lo lo wa di pe lo ba bere si ni sala owo ti awon o ti e mo bo se mo pe boya awon lo si registry awon lo se nkan lo ba bere si ni soro sawon wipe se nkan ta won se yen so da ohun ti de ohun si ti be yen si je ko mo ohun moju ohun awon ni ah awon ma n bo mo lo to won si so pa awon ma n be omo yi lojo ojumo awon ma n be pe iye eni ye awon ko toju eni abi ki la won fe se o ti pada won o ti bebe je ka gbebe won lomo yi o ti e fe gbo rara ni aburu awon wa bere si ni so fawon wipe e tun mo mo ohun e lo se gbeyawo fun leyin ah leyin ohun to hun si wa laye se be ti sore tọlọrun ba ni ke se e si fi ohun le ko hun gbadun omo ohun lomo ti o mo bo se dagba o ẹ̀yin ti lọ́kọ̀ òun ò lọ́kọ̀ òun ò ní kankan kò sí òun ò lówó kankan ẹ̀yin gan lẹ̀ ń bọ́hun ẹ̀ ṣé kò wá yẹ kó rọ ọkọ̀ fóun ni. Àwọn ò wá mọ̀ nǹkan táwọn máa sọ. Ló wá di pé wá bẹ̀rẹ̀ sí ní léèrí máwọn pé àwọn máa rí i. Làwọn bá pe ọmọ yìí làwọn ṣàlàyé fún wípé bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ àwọn ò fẹ́ wàhálà. Wípé ibi táwọn ọdẹ lóòótọ́ àwọn ti ṣe wàhálà lórí ẹ o gẹ́gẹ́ bí bọ́lọ́wọ́ bá ṣe rún àwọn. Àmọ́ nísìnyí tí ìyá rẹ̀ ti dé àwọn tí ẹ̀ sì ń bẹ ọmọ pé kó máa ṣe déédéé ọmọ ní láéláé ẹyin tí mo mọ̀ gẹ́gẹ́ bí ìyá lòun máa ṣe gbogbo nǹkan tóun fẹ́ ṣe fún. Torí pé ilẹ̀ tọ́jú òun ẹ̀yin lẹ ran lọ́run lọ sílé ìwé òun mọ parí biribi tẹ́ ẹ kó nílé ayé tòun màmá òun òun máa ṣe ìwọ̀nba tóun bá lè ṣe o àmọ́ titi yín titi ẹ̀ kò lè ju titi yín lọ o. Kò síbi táàbúrò àwọn ò tí ì rẹjọ́ àwọn dé báyìí. Nǹkan tó ṣẹlẹ̀ tí màmá ẹ̀ fi sọ̀rọ̀ síta nìyẹn wípé báwo làwọn ṣe ọgbọ́n wo làwọn fẹ́ gbé kalẹ̀ táwọn máa fi yanjú ọ̀rọ̀ yìí torí pé àwọn ò fẹ́ nǹkan torí wọ́n ti sọ fún pé àwọn máa rí o ọkọ̀ tó rà fáwọn gan ẹ̀rù ń bọ àwọn gan àti wà àwọn ò mọ báwọn ó ṣe ṣe. Ọkọ̀ tó ṣì wà ńlẹ̀ tẹ́lẹ̀ làwọn ń gbé kiri pé kiní àbúrò àwọn gan ti bínú kúrò nílé àwọn báyìí ìjà ti wà ńlẹ̀. Gbogbo àwọn mọ̀lẹ́bí tó jẹ́ pé wọ́n ọ̀rá wọn láti yẹ ẹjọ́ yìí gbogbo wọn lọ ti wà lẹ́yìn ẹ̀ báyìí òun ò mọ nǹkan tó lọ sọ fún wọn tó jẹ́ pé gbogbo àwọn èèyàn tó bá ti pè òun pé ẹ̀yin náà ṣe wá ṣe bẹ́ẹ̀ ṣe bá búrò yín ni ẹ ti ràn án lọ́wọ́ èwo làbọ̀rọ̀ tún sọ fọ́mọ rẹ̀ pé kó má tọ́jú ìyá ẹ̀ kó má ṣe gbá kó má ṣàgbọ̀n. Àwọn ò wá mọ báwọn ṣe fẹ́ pẹ̀tù sọmọ yìí nínú torí ọmọ yóò fẹ́ gbọ̀n kankan. Ìwọ̀nba kékèké tó ń ṣe fún màmá ẹ̀ kò tẹ́ màmá ẹ̀ lọ́rùn. Ní òye titi ẹ̀ bíi pé kó jẹ́ pé òun ni ọmọ yìí máa ṣe gbogbo nǹkan tó ń ṣe ohun ńláńlá tó ń ṣe yìí kó máa ṣe fún òun. Ìwọ tó ò mọ bọ́mọ ṣe dàgbà tó ò mọ lóòótọ́ ìwọ nìyá rẹ̀. Ó wá rọkàn fáwọn báyìí òun bínú. Àwọn ò wá mọ báwọn ṣe fẹ́ ṣe àárín yẹn tó jẹ́ wípé kò ní la wàhálà lọ tó jẹ́ pé ọ̀rọ̀ náà torí ọ̀rọ̀ náà jẹ́ nǹkan tó ń dun màmá yìí lọ́ ṣe sọ̀rọ̀ wọn síta o. Ẹ ti bá wa gbọ́ ọ̀rọ̀ yẹn ti bá wa fetí gbéyàwó ọ̀rọ̀ kí lẹ lò pé màmá yìí lè ṣe báwo lọ ṣe lè ṣe àárín yẹn torí ní ìsìn ó ti wá dàbí pé àwọn làwọn wà láàrin ọmọ ò fẹ́ gbọ̀n kankan ìyá yìí àbúrò àwọn tó bímọ gan-an ó ń wò bíi pé àwọn làwọn ń kẹ̀yìn ọmọ sóhun àwọn ò sì ṣe nkankan tó jọ bẹ́ẹ̀ kódà gan àwọn tún ń pe ọmọ àwọn tún ń bẹ ọmọ ni ò gbọ́. Báwo làwọn ò ṣe wá ní padà jẹ̀bi ṣé káwọn máa wojú ẹ̀ rárá àbí báwo làwọn ṣe fẹ́ yanjú ẹ̀ tó jẹ́ wípé ọmọ náà yóò mọ gbọ́ tìyá rẹ̀. Àbí sárábìnrin lè fẹ́ sọ pé bóyá lóòótọ́ àwọn kọ́ làwọn bímọ àmọ́ ṣáwọn ò wá ní jèrè ọmọ tó jẹ́ pé àwọn làágùn lórí ẹ̀ ni. Zero 9168931000 ni nọmba tẹ lè pè wá sí bá wa dá sọ́rọ̀ yìí kí lẹ́yìn lérò sọ́rọ̀ yìí kí ni màmá yìí lè ṣe báwo la ṣe lè dá sí báwo la ṣe lè ṣe ọ̀rọ̀ yìí tó fi jẹ́ pé nǹkan ò ní túká tó fi jẹ́ pé gbogbo nǹkan máa wà ní tùbíìnù torí wọ́n ti sọ fáwọn pé àwọn máa rí báyìí àwọn ò sì mọ nǹkan ẹni táwọn ti rí lọ́jọ́ tó ti pẹ́ àwọn ò mọ nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ àwọn ò mọ irú ìwà tí ń wù àwọn ò mọ ibi tó ti tẹ̀ àwọn ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀. Báwo ni ẹbí ò ṣe ní dàrú báwo làwọn ṣe fẹ́ ṣe àárín ìyá àti ọmọ yìí tó jẹ́ pé òun kan máa lọ déédéé torí ọmọ yìí ariwo kan tó ń pa ni wípé ẹni tó tọ́jú òun ẹni tó ṣèyá fún òun látìgbà tóun kéré nígbà tó gbọ́mọ oṣù mẹ́fà lẹ̀ ta ló wá fẹ́ kí ó tọ́jú ọ ta ló wá fẹ́ kó jẹun ọmọ ẹ̀jẹ̀ àmúpè yìí.
1: Ẹ̀kásán
0: sá o kí ló orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè wá. Ẹjọ́ ẹ bá wa sọ̀rọ̀ sókè ká lè gbọ́ yín dáadáa sà.
1: Bólú wa ti fẹ́ ló ń sọ̀rọ̀ láti New York.
0: Ẹ káàbọ̀ Mr. Bólú wa ti fẹ́ kí lẹ bá wa rí sọ̀rọ̀ yìí kí ni màmá yìí lè ṣe.
1: Ìyá ẹ̀ gọ́gọ́ ọgbọ́n ló ti jẹ̀bi wọ́n ti tutù.
0: Ọmọ ló jẹ̀bi.
1: Ìyá gọ́gọ́ ìyá tó tọ́jú àwọn ọmọ yẹn wọ́n ló jẹ̀bi. Wọ́n ti tutù jù ọwọ́ tutù jù yẹn òun ni ọmọ yẹn ti mú wọn. Kò yẹ kán gbà sílé ná ibi first place nígbà tó padà wá.
0: Kò yẹ kán gbà sílé.
1: Bó ṣe lọ ọ̀n bá ti fún lówó kó lọ gbalé síta. Ó gba ìlú mi síta kò yẹ kán gbà sílé òní sí fi ṣe fi wàárín wọn tó yẹn. Àǹdẹ ọmọ tó dẹ̀ ń sọ̀rọ̀ ṣé òun ló tọ́jú ọmọ ṣé ọmọ jẹ́ ọmọ kékeré ni pé ọmọ ò ní mọ ibi tó fẹ́ náwó ẹ̀ sí. Bí tó bá yẹ kí n ṣe ìyá ẹ̀ ló kọ ilé tó wà kó wá bó ṣe máa kúrò lé kó rìn kúrò ń tòsí tó lè fi nǹkan burúkú ṣe kó rìn kúrò ń tòsí o ri ku won to ti gbo be yen o ko ma gbadun mo e lo tojo ise lo na lo tojo ohun to ohun na lo yen
0: ni wa be ni
1: e wo
0: apo ki won ma be ru rara ko ko sa ku ohun gbogbo sakani yen
1: ti o ba ti deun lo ni le yen ko ku ohun sakani yen ko ma ye kiyen ni family mo baba mi ko yo ma npo yen o ne ti ba ti gbo re bi sori won ma talaka fun iye won ni to ba ti gbo re bi sori wa gbogbo oja aye e bi wa fiji o de ni jeyan awon ti ma jeyan a jeyan lara
0: so
1: ko wa bo ti ma kuru nsa kan niyan ko lo fun ko
0: ese Mr. Buluwa ti fe e je amu pe yi e ka san
2: Yes, ma. Yes, ipe ko gboro ki wa ni ko wa se si o mo na ri pe mo lo n po je mi pe se gbogbo nkan to n se ko agun ko aye ni ko pe ni se yen ni ko pe ko gba omo soro ta ona ba ri pe mo fun ara ya ri wa wa da wo lowo e ko kuro bi to wa ta pata se mo wa le fun ara e ko ma je pe gbodo ko la la la
0: o ti e ti lodo won mo ija ti sele o ti ku lodo won o kan le ri mo won wi pe awon ma ri ni
2: bẹ́ẹ̀ ni kò lè rí nǹkan kan bá tù sẹ́ńdà ní owó ló tọ́jú ọmọ ẹ̀ ló tọ́jú òun náà kò sí nǹkan kan tó máa náà rí àwọn tí mo bẹ̀ jẹ́ jésù ẹ̀ kò sí nǹkan kan máa rí kó tẹ̀ máa ń lọ pátápátá kò yẹ kó gbà sílé láti bẹ̀rẹ̀ ọlọ́run á yanjú ẹ̀ lágbára
0: ọlọ́run. Ẹ rí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ náà ó gba ọgbọ́n. Àmọ́ Mr. Bolúwa ti fẹ́ àti mọ́mì ìwà mọ́mì Akínọlá bí wọ́n ṣe ti sọ nǹkan tí wọ́n sọ wọ́n ni pé màmá yìí ò bá ti mọ́ gba arábìnrin yẹn sílé. Àmọ́ okùn alájọbí àbí kí la fẹ́ wá ṣe wọ́n ti ṣe báyìí o, ọ̀rọ̀ ti di kíní. Àmọ́ àwọn wá wò pé báwọn làwọn ṣe fẹ́ ṣe tí ò ní di wàhálà tí ò ní di wàhálà sọ́run ọmọ gan torí àwọn ò tiẹ̀ mọ̀ nǹkan tá àbúrò àwọn yẹn gan lè ṣe toró ti ń lérí mọ́ àwọn báyìí pé àwọn máa rí ọkọ̀ tí wọ́n rà fáwọn gan àwọn ò lọ́kàn àti gbé ọkọ̀ náà torí àwọn ò mọ wàhálà tó máa jáde ń di rẹ̀. (0916-893-1000) ni nọ́mbà tẹ́ lè pè wá sí bá wa dá sètò 0916-893-1000 àbí kẹ́ ẹ pé 0911-3-4-8-9-3 0916-893-1000 ẹ jẹ́ àmú pè yí.
3: Ẹ kásán máa
0: ò kí lorúkọ yín máa ti ibi tẹ́ sí ń pè wá.
3: Mo rẹ́ni kẹ́ láti Àkọ́tà.
0: Rẹ́ni kẹ́ ẹ káàbọ̀ mà ẹ jẹ́ bá wa dá sọ̀rọ̀ wà yí o.
3: Ojú tẹ́lẹ̀ fi wò ni wípé lóòótọ́ àbúrò wọn yẹn ó ṣẹ̀wọ̀n ó ṣẹ̀gan nǹkan tó ṣe kò dáa ṣùgbọ́n bẹ́ẹ̀ ti realize rẹ̀ tó fi padà wá ó yẹ kí ẹ̀mí ìdáríjì wà kí ẹ̀mí ìfẹ́ wà kí wọ́n dárí jẹ àwọn ṣùdábùrò wọn ni ìgbà tí ọkọ̀ dẹ̀ ti di méjì lọ́wọ́ wọn láti fi pẹ̀tù sí nínú wọ́n lè fún ní káwọn yóò tẹ̀lé káwọn dẹ̀ máa lo tuntun tí ọmọ rà fún wọn lébi ṣe wò nìyẹn o wọ́n dẹ̀ máa gbàdúrà kọ́kọ́ lọ́n fọwọ́ tọ ọkàn ọmọ yẹn.
0: Ìṣe gan ni adúpẹ́ mà adúpẹ́.
3: Ẹ ṣe ẹ pé ètò.
0: Ẹ̀túrí bí màmá wa mo rẹ́ni kẹ́ ẹ̀túrí bí táwọn náà tún ru ọ̀rọ̀ náà sí ṣáwọn pé nǹkan tó jẹ́ pé tí gbogbo wa bá jọ rò báyìí iṣẹ́ rí pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ̀túwó bí táwọn tún sọ sí pé níìsì tí jẹ́ pé ọkọ̀ ti pé méjì lọ́wọ́ wọn pé bóyá kan gbé àmọ́ ṣé yóò wàá gbà se yo wa gba pe ko gbe ti won tin lo tele le wo lowo omo si omo ti o si ra oko o si ni gba ki mama igbe tutun fun iya re ke ma wa si mi gbo o ko se pe boya omo yi gan lati gba ti oro ti sele ti mama yi ti lawon ti be omo yi wipe mama re ti wa bebe pe o de ti gbo o nse fun ya re o ni won ba o amo ko wa se to o ti omo yen so npe ohun mama se fun won ohun nipa agbare ni agbara won mama se fun won amo titi won o le to titi yin won lo so fa won bayi la won fe ti ara won gbo pe to ohun ba te ma se nkan kan fun won ko ni story te ohun se fun yin o tori pe yin le sise ebe amo n taburu awon fe ni wipe bohun se ti dey kiya ki egbon ohun to se gbogbo ise ka won step down kuro ni igbe ko je pe ohun lo mama ma toju to mama se gbogbo nkan fun e dakun so se se be le pe wa si ba wa da soro to wa nle yi 0916893 1000 eje amu pe yi
4: hello ma
0: Ekasan. Ki loruko yin ati
4: bo. Mo le so wa lati kopa.
0: Eka bo o. E je ba wa da soro yin.
4: Amoro temi ni pe gbogbo nkan ti om eni e ba sa nse ki ya yen je ki omo yen ma wa bi e. Ko ma je ko mo yen wa bi e because eyan mo nkan ti o le se at any time. Because any te yan se ri si pe si pe ni eyan
0: mo ma ko wa lo bo e. Amo ti won ba jabo fun omo se ko tun ni ma je ki oro na tun ma je nkan to tun ma ma le si.
4: Ah because anything leni yen le se si to tin le ri momo mi yen awon na toju yen awon tun toju omo. O ye ko mo pe eyan gidi ni iya yen o ye ko ma kan ma treating won to that extent pe won ma ri. So omo agbalagbala won ma fi be ni ma ogbon na ni won ma fi sale fun mi ko se pe won ma fi bia bi interest bo yin kan teni yen se won ma fi ogbon because agbalagba ni won mo bi won se ma gbe oro yen kale
0: e se gan ni adupe
4: yes yes ma yes ma
0: tuwa nti anti wa yi tu so won ni wipe gbogbo nkan ti o nsele yi o ye ki mama yi ma jabo fun omo ti nbe loke okun pe ni o ni pe boya ko lo ete agba ni o to rawon omo gege boye won se so won ni won omo nkan ti aburo won yen le se oro to wa nle yi oro to gba ogbon ni keledu asi sanu ka ri iyanju si oro na to ba bi emi gbogbo nkan ti aburo mama yi fi nse filenge filenge to fi nleri to nse yi to ba je iyan to je wipe won larun ojile o ye ki won joko ni ki won mo bi won se ma ma petu si ko je pe mama yi gan ti won ba ja yi o lo ye ko di mu sisin ko ba le mo bi won se ma petu somo yi ninu ki gbogbo nkan le koko le yanju ona tawon wa gbe oro yi gba ni oro to fe wa da gbogbo nkan ru tori mama yi gan won ti n gbiyanju lati mo bi gbogbo nkan se ma lo bo se ye ko lo amo igbese tawon wa n gbe yi lo wa je ki gbogbo e ma ru gbobo

tí wọn ṣe tó jẹ wípé kò da bí nkan tí mo ń sọ lọ kò wáyé kí àwọn tún wá máa mu kólekóle torí màmá yìí gan wọn láwọn ti gbégbèsè bí gbogbo ẹ àwọn tí ń bọmọ yìí sọrọ àwọn fúnra ara àwọn gan làwọn pọmọ ńgbà tó dé làwọn ṣàlàyé fún àwọn ọmọ báwọn ṣe pẹtù sí nínú tó fi ti ẹ gbà pé ó da òun ti gbọ òun mọ ṣe ojúṣe gẹgẹ bí ọmọ àmọ títí wọn ò lejú ti yín lọ nkan tí ọmọ fi síbẹ tó fi yàtọ nìyẹn tó fi jẹ pé bóyá mistake táwọn tún ṣe ni wípé gbo ọjọ tọmọ sọrọ yẹn àbúrò wọn yìí wà nbẹ ó sì gbọ gbogbo ẹ bóyá nkan tó wá wà lọkàn rẹ nìyẹn wo ọ̀rọ̀ yìí ó ní bó ṣe jẹ́ àwọn gbogbo ẹ̀yìn tẹ́ ẹ pè wá náà tẹ́ ẹ bá wà dá sọ̀rọ̀ ẹ̀ tẹ́ ẹ bá wà fetí gbéyàwó ọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ọpẹ́ pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọba náà ẹ wo á jábọ̀ ẹ kò tí ì lè parí ń bí torí ọ̀rọ̀ náà ó ní bó ṣe rí lára mi bó bá ṣe wá máa jẹ́ tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ ìtúnbù yìí gbọ́ torí etí tó gbà lọ báyìí ó di dandan kó gbà bọ̀ ẹ má gbàgbé pé ní dédé aago kan ọ̀sán ní gbogbo ọjọ́rú lẹ́mọ̀ pàdé èmi ọmọ yín olólùfẹ́ yín ọláhùn mi ọmọ láyọ̀ kan àwọn ní ilé ọ̀dẹ́bọ̀dé lórí ètò ẹ̀dùn ọkàn lórí ìkànnì kànga gbọ́mọgbẹ́ welsh radio 89.3 fm your preferred awesome radio. Ẹ wo gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ẹ má jẹ́ ká kọjú tún lú ọ̀rọ̀ o ìgbà rẹ̀ ò tó ṣe lọ́bẹ̀ ẹ má jẹ́ a fi wàdìwàdì rédà lórí ìkọ́ ẹ jẹ́ ká gbéjẹ́ fórí ẹ jẹ́ ká tẹ pamọ́ṣẹ́ wa ẹ jẹ́ ká má dúrà lókùúkúdù dájúdájú ohun gbogbo tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù à ń wò pé ibi tí mo wà yìí kò tẹ́mi lọ́rùn wá nǹkan jókòó lé ọlọ́run ọba tó ń ṣe bẹ̀ kò tí ì kú òǹdí àrò gbogbo nǹkan tá a fẹ́ dájúdájú ó máa tẹ̀ wá lọ́wọ́ títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ gbọ̀n ẹ̀yìn aráalé yíyá àti ayọ̀ náà láti fi pàdé o ire o.

0: ẹ kaabo pada sori eto yi eto awon obirin lori ikanni Wells Radio 89.3 FM ikanni kanga gbọmọgbẹ mo so lekan ko to di pe a lo soju oja n pe abala keji eto yi apa eto ẹkọ na si ni ṣugbọn o tu wa fe yato die nitori fọnran kan ta ri ni gboro kódà wọn fi ránṣẹ́ sí wa ni pé
1: ẹ̀yin
0: tíìmù ohun obìnrin ẹ dákun ẹ bá wa gbójú ẹ bá wa tú wòbó láti ń kẹ ọmọ tó yìí ṣé ara ìkẹ́ ọmọ náà ni eléyìí ni àbí kíni ká ti pè é wọn ní pé ṣe rí ìdánwò wáyẹ́kì tí wọn ṣetán láìpẹ́ yìí àwọn òbí kan inú rẹ̀ dùn pé ọmọ mi wọ ló soríire báyìí inú mi sì dùn dáadáa o mórí mi wú kódà àwọn
1: àṣẹsọ́sù àgàn
0: ẹni sùúrù àwọn àṣẹsọ́sù àgàn inú wọn ń dùn dáadáa nítorí tó ṣe ó sì ra ọkọ̀ bọ̀gìnì ayọ́kẹ́lẹ́ tuntun on tọ́ọ̀tì kódà mo rẹ́kọ̀ ọ̀hún lẹ́dà
2: mi lára rẹ̀ kàkà
0: lára mi tẹ̀tí yìí dráíbà bẹ́ẹ̀
1: ṣùgbọ́n pẹ̀lú
0: fúláwà náà fi kódà wọn wá ṣe nínú ilé wọn o bọ́mọ ti ń drop pen báyìí last paper bẹ́ẹ̀
1: náà wọ́n ti lọ gbé mọ́tò sínú iléèwé
0: iléèwé ni o wọ́n fi ṣe surprise ni inú mi sì dùn kí n mọ́ pàrọ̀ orí mi wò bí mo ti ń wo fọ́nrán orí mi wò mo sì fọ́ láàrẹ̀ tọrọ ní sùúrù wa mo fọ́ láàrẹ̀ tọrọ pé òbí kan ló mọ̀ sí ilé ìfi fún ọmọ rẹ̀ elédùwà mọ̀ sàánù tèmi
1: náà
2: ó dé tán
0: ní sùúrù bí èèyàn bá rí nǹkan tó dà kí èèyàn mọ ọjọ owó rẹ ibẹ nìkan ni a mọ ọjọ owó rere àdúgbò wa ni mo ṣàti ẹrí inú mi dùn ṣùgbọn fọnrán ó ti wá dá ọwọ òwú sílẹ pé ẹ dákun ṣe lè yòówá pọjù àwọn kan tiẹ sọ pé n ta fi ń kẹ ọmọ nbẹ lógún pa àwọn kan ni pé kíkẹ yìí ti pọ jù
1: kí ni ṣe size cream ó ní 500 àti kí

0: ìbéèrè mi rè ṣé fọ́nrán tí mo ra ṣàlàyé rẹ̀ ò ṣe ẹyin tára tí ìyá yìí tó ṣe fọ́mọ rẹ̀ so wrong láti sọ pé ọmọ mi o mo rí mi wo gẹ́gẹ́ bí obìnrin ṣe mo pọ́ obìnrin ni gbogbo wa ta àwọn àánú kúlù yìí
1: nǹkan tẹ̀mí mọ̀ ni pé nǹkan tó ṣe yẹn ti pọ̀ jù
0: kí ló dé
1: lóòótọ́ wọ́n lè ní agbára lóòótọ́ wọ́n lè àbí queen mother ẹ̀jẹ̀ kí queen mother bá wa kọ́ bá wa fẹ́
2: ní tó ń sọ ná
1: kájọ́ tó bá yẹ pé lóòótọ́ wọ́n ní lọ́wọ́ àwọn pé ó pọ̀ ń ṣẹ́dá lẹ̀ àmọ́ nǹkan tẹ̀mí wa rò ni pé for that age there are other things that are more appropriate for that child's age ju nǹkan tó ṣe fún yẹn
0: so mọ́tò wà appropriate ló ń sọ fún mi
1: ṣé tẹ́lẹ̀ kò sí nǹkan tó fi ń gbé wá sí ilé ìwé definitely pẹ̀lú bó ṣe ṣe irú nǹkan bẹ́yẹn dájú wọ́n gbé wá sí ilé ìwé wọ́n dẹ̀ ń gbé padà lọ nǹkan tó ṣe yẹn ó ti pọ̀ jù for our age
0: ẹgbẹ́ nọ́mbà àtàkì wa jẹ́ kíkún ìmọ̀dà sọ̀rọ̀ ẹ dákun ojú wo lẹ fi wò ó ṣé ó tọ̀nà àbí ó tọ̀nà kí ni big deal pé mo ra mọ́tò fọmọ mi kó ṣe parí wa ẹ̀ kì ó yìí tiẹ̀ tí rí result inú mi dùn mo ti ní ìnípa rọ́ mo fọlá rẹ̀ tọrọ
3: nọ́mbà tó lọ lọ́la tọrọ
0: nọ́mbà tó lọ
2: kò lè gba ẹ fún àwọn tán lè ra mọ́tò wọn lè ra
0: ọmọ yẹn ṣiṣẹ́ ni ó dá mi lójú nọ́mbà tó wọ kúlù yìí rèé òde jẹ́ ń pe nọ́mbà tàbí sùúrù bó bá wù ọ ni kò sọ nọ́mbà tó wọ kúlù yìí rèé 0916893 1000 0916893 1000 tàbí 0911 3-4 that is to say 3333-893 ẹjẹ́ mú lẹ́sọ̀ 0916893 1000 tàbí 0911 ẹjẹ́ mú pé yìí 3-4-8-9-3 ẹ̀lú ẹ̀ka sàn ẹ̀ ti wọ lórúkọ yín àti ibi tí ẹ̀ ti ń pè wá.
4: ẹ̀ka sàn máa ọ òkú tún mọ́dà àti gbogbo àjọ yẹn máa.
0: ẹ̀sẹ̀
4: ìbéèrè kan mo fẹ́ di nílé rí ẹ̀sẹ̀ gbogbo kíkà ọmọ yẹn ní.
0: Tí ìyá yẹn bá tí àgbọ̀ ẹ bá wa tún
2: mú. Tí ìyá yẹn bá lọ ta ló
4: ní. Tí ìyá yẹn bá lọ kó bá darúgbó.
0: Ọmọ lọ ní.
4: Ọmọ lọ sí tó kú.
0: Ẹ ṣe
4: ọ̀gá.
0: Ẹ ṣe
4: ọ̀gá. Ọkùnrin lèmi tí mo ń sọ̀rọ̀ ni
0: o. Yóò dà fún yín. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ti gbọ́. Ẹ ṣeun. Ẹṣọ tán yín. Ṣẹ̀gbẹ́ mi lẹ sọ pé mo ń ṣàṣejù. 0916893 1000 0916893 1000 tàbí 0911 3-4-8-9.
1: Àwọn ṣe wọn pé there is time for everything. There is time for everything lèmi mọ̀. Àsìkò tó ọmọ yẹn wà ẹja mú pé.
0: Hello, ẹ ti wọlé o, ẹ káàsán orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Ẹ káàsán.
4: Ẹ láti àǹfààní.
0: Ẹ ṣeun.
4: Ẹ jọ máa pẹ́sẹ̀ náà lèmi náà fẹ́ fi yàwó. Tí ọmọ yẹn bá jáde yìí, tó bá jáde yìí jẹ́ kí wọ́n máa kú ṣé ṣe ìmọ̀ fẹ́ gbà fún
0: mi. Ẹ mọ̀ wọ rí private jet ní owó wà nílẹ̀. Orí wọn wú ni àbí.
3: Secondary school tí resort gun tí jáde.
1: Àti ègbé sí àárín kìíní. Àwọn bẹ́ẹ̀ fún ni wọ́n gbàjọ.
0: Ṣé o wá ní sùúrù o? À ń gbọ́
4: nígbà yìí. Ẹ máa gbọ́ máa ta bá wò ó ṣe bẹ́ẹ̀ni káàkiri kọ̀ọ̀kan lára ọmọ láti lò láti fi iṣu fi bí ọrọ̀ wo ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni.
0: Bó tẹ̀ yẹ pójú òpó òun tọ̀nà láṣùgbọ́n wọ́n sọ pé wọ́n ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bóyá mo gbọ́ wọn yé dáadáa bóyá wọ́n tàà ti sọ pé bóyá wọ́n fi ń ru ọmọ náà courage ẹ̀ sókè you never can tell 0916893 1000 tàbí 0911 3-4-8-9-3 bí mo ti sọ lẹ́ẹ̀kan mo ní mo fọlá rẹ̀ tọrọ kúrì mọ́dà ẹ̀fẹ́ sọ̀rọ̀ kan.
2: Nǹkan tó wà bẹ́ẹ̀ o ni wípé gbogbo nǹkan tó ń ṣe yẹn ṣe á rí mi ni.
0: Queen mother.
2: Ṣé a rí mi ni? Ṣé a rí mi ni? Lóòótọ́, Ọlọ́run lè bùkún àwọn èèyàn débi pé wọ́n lè rà á. Ẹni tó lè ra mọ́tò tuntun tí wọ́n ń já ọ̀rá lára ẹ̀ fún ọmọ kò ń ṣe òtòṣì. Gbogbo èèyàn ló mọ̀. Ìyẹn ni pé kó tó di pọ́n ra mọ́tò yẹn, ó ní mọ́tò tán fi gbọ́mọ yẹn wá sílé ìwé. Ọmọ yẹn ò dẹ̀ tí lè wa ọkọ̀. Bí mo ṣe mọ̀ pẹ̀lú èjì ẹ̀ o tó jẹ́ pé secondary school ni ó wà tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ parí wáẹ́kì kò tí ì lè pé 18 years tó lè wa mọ́tò. So kí ni fọ́rífọ́rí tí wọ́n fẹ́ ṣe fún àwọn ẹgbẹ́ pé àwọn òbí ẹ lè ṣe. se nkan to fe se ni
1: kari mi ni nkan to nkan mo le mo ba fe ra oko fun won le ko gboda ko gbo ko gbo wa sita oko yi olo ma ma gbo iwo ni moto iwo apo mo ti ra won yan to se be na fo mo pe iwo ni moto yi ma ma gbe
0: o so pe je mu pe yoto loju ti mo fi nwo che mi ah hello e ka san ti wo loruko yin ati bi ti e tin pe wa
4: e ka so emi ni pe bala wole mo ti pe pada
0: e seun
4: e ba so it we mother eri ni won iya omo yi bi ni ni pe iwo omo ni ah o da mi leju je to bi pade ru kwa e si ba je de ni ba ti ko ra je ti fo lowo e lowo ni ma
0: e seun ah ah o lowo e lowo ni se ri mo fe ka underline be yen ko won lowo e lowo ni se mo pe gege bi abi amo o ni nkan ta ma so fa amo wa lati fi je kinu won du pe wo to ba se nkan bayi
2: se gbogbo nkan ta ba ni owo e lowo la gudo se fun awon omo wa bo ti e je pe nkan ti ko won o ti toju bo lati lo
0: se mo pe omo to ba ti pari secondary school ile iwe eko giga ni nlo yen university
1: so moto ti o gbe lo ile be kan ti ra
0: ah ah ki ni wa nbe na ah ah
1: seri nkan ti emi ma so ori ona meji ni ma gbigba ona akoko ni wi pe se mo pe nkan ti won se yen on tun fi omo mi to wa nbe a ma ri pe ah nkan ton se bi igba ko won fun wa fi da ogbe si omo mi a ba ma a tun ma le nkan ti owe o ti fa se ma omo sin tele tele to pe nkan to wa won o to won fi gangan fa tele
0: me so emi o fi tara tara gba
1: ma gbo nkan ti owo won o to won fi gangan fa omo yen secondary school ko ti igba result na ke se pe institution si won ma gbo moto fun kabuka lo te ti wa wo institution pe okay a ya gba moto yi o ma fi se eserin lo o yen yato bo ni school sari mi ni lodo temi
0: emi o wa ri bi
1: sari to ko de tun wa ntona to pelu age omo yen ati moments yen ko ti gba result na nkan ti yan fi nkan mo wa ngbagi o wa logun pa kese gbogbo nkan ti yan ba lagbara le ma se fo mo awon nkan mi wa to pe awon baba temi o ma support obe fun wa bayi pe eran wa o sugbon e ni feran je
0: ara nti mo wa nsonu se ri awon nkan kan wa ta fi
1: tori pe je ki nso fun e tori ko se mi gbadura ki won lo le o mi gbadura ki olaniwaju won lo seyin bo awon kankan won to pe yan ma nfi ndora wo
0: be ni
1: tori ojo ti
0: o le je pe seyin ma nfi ya kora wo ni abi ndora wo ni
1: o so ro pe ya o le je pe ojo mi ma wa to ko ma wa ni situation kan to se wi pe awon parents e ni owo ton le fi se bo won ni si ni be
0: e mo binu e je bere which is very very important nitori pe mo ni ability lati se kan fomo mi se ma mo a wo pe dakun ki lawon eyan mo so tin ba se le fomo mi ki won ati tori e ki dina omo mi ni to to si tabi to wo kan mi lati se fun omo na
1: ni o deny
0: ki wa lo ye ka se at this point
1: omo pinki nkan ti mo lagbara lati se fomo mi o tori awon eyan ti e gboro listen pe ki laye fe so but awon kan mi wa to je pe iwon tun won si loni ile aye
0: iwon tun won si loni ile aye
1: at that time at age omo yen
0: awon nkan ti
2: se ri bi won se ra moto yen won le ra moto yen fun
1: ni o le ra fun na
0: Hello,
4: e ka se ti wo lori koyin ati bi ti e se
0: lo. Hello
4: ma, ki ta mama wa. E ja foju wo, e mo yo omo lo wa je SS1. Won ti bajara won je. Ku o ti en lo le iwe mo. Ile okunrin won lo. Iyin wa nko lo wa. O wa ri pa mo iwa ko ju mo bi e. E o mo bo mo ise great pe le inu le kan tun ka. O wa pa le o wa ndu. Let them say.
0: Ese o. Oni let them.
2: Sherry, nkan ti mo nso lo kiko yen to wole oni wi pe to ba tejo yi pe won ra moto yen ni oruko mo yen wi pe awon mo riri nkan to se o foju siwe o ka iwe o se o pari waheke ton wa ra moto yen fun ko n se dandan ko won gbe lo si ori ate ninu ile iwe nibi tomo yen ti se tan o ti ba se wi pe boya o ni nkan mi ti won ni ninu okan won pe awon fe awon fe lo fi han wi pe isen to to awon nibi be won le ra aimoye omo to je pe awon obi won ti ra awon property
1: kale fun be ni
2: loruko won
1: ti won pa
2: o gbe microphone won de gbe lo sori afefe debi pe ori aye lujara lati ri nkan tan so gbogbo aye lo ti ri wi
1: pe awon so pe kan ma ra nkan to fe se
2: eyan le eyan le inu eyan le dun fun aseyori omo eyan ki eyan de se nkan fun won sugbon awon nkan kan wa to je pe nipele ni to ba ti e se loruko e won le se kan so fun wi pe moto yi o iwo lara loruko e tori pe o se wuri fun wa ara moto e loruko e sugbon ni isin o ti le wa driver mama gbe e ton fin fi titi temi gbe e lo titi enu wa ma fi gbe e lo
0: seri mo fe ka
1: wo yi the problem we have is with the public display of their we mi mo kan ti mo fe pe
0: bon ti gbe sita
1: be ni o le se o le se nkan fun omo won na opolopo awon eyan omo lo wa to je pe won ti ni akekere won ti fi ori won to pe awon lo ni moto yi to je pe nkan won gan lo fi ra moto to je pe won de ti pe kini ati ti won yen to gbe wa si school to so pe kini yen
0: mo fe so kokan lori
2: oda omo yen gan o ti le ni properties to ju moto to gbe fun yen lo but sheri nkan tan se yen ko lodo temi ko
0: sheri emi wo npe we are looking at this thing boya nitori ba ti mo soro ati awujo ti awa because you can never oh le so fun mo ti fe celebrate omo mi but wu mi lati mu nu omo mi dun ona ti mo ma gba emi loye baby ti won oro yi de mo ti se nso o pe ah the way I want to celebrate my child ti woni wi pe
1: awon ni nkan mi nu
0: awon
1: ofisi e ni kan mi
0: ni won wa show ni won wa show
1: be ni
0: pawon wo na wa
1: pawon ti to wa nle nile iwe won
0: ni tomato e wa show mo binu e wa de bi orin kan ba wa show kini effect e lori awon to show kan fun
2: kilo ni nkan ti temi ti so le kan yen e mo yi pe awon laarin awon egbe ni sin won a ma ri bi pe a se iro mo and iyen gan le je ki omo yen gan ko ri are bi pe ohun ju gbogbo awon yoku lo ko bere si ni ma
1: siwawu
2: bi pe ninu gbogbo yin ewo ni babe ati ye ra moto fun nipa ko setan nipa se leyi iru omo ba yen o le ni igberaga se bi pe o le ti pase gan
1: ko subu be ni
2: o se awon kan ti ko
0: emi wa ma wa so se ri awon looto n te so ya awon kan so lori ajara pe ah se ro bi yi o fe ma fun awon to ku ni inferiority complex ni pe awon mo mi a ma ronu emi ma so n pe bibeli gan ni pe tomo re ko le fun o ni isimi to ba dagba eyin o yo fun o ni isimi to fe dada kaluku ni koko mo re ko si to lona to ye ko to tohun se mo daada and in the right way gege ni suro
1: o le ma je di right way
2: eh o kon mo oni gogo ti mo fe so pe agbe awon odo meji obirin wa ni jo children's day won ni omo kan lady yen mi mo ruko omo yen bi ai ni se o so oni pe ohun pelu awon kan to je awon kan ti awon olu abi to ma nri o lo ma nfe convince ohun gba mi ti o ke meje ko focus pe but ah o ma well nkan ti ohun ri yi to ba ya ohun na ma ni ju
0: pelu oni
2: bo gba mi o ma nfe subu omo lo ma ro pe oni gba mi o ma nfe subu sinu iwa yen bo ma ko ah sogo to ye ko gugo ka ni pe omo yen ko ti o de ti subu ri gan ti o tun wa gbere pada to wa lo subu le meje meta
1: the way ti iwo ro lopon e pe the right way for me to train my child might not always be the correct way.
0: Enisuru, I do tell people pe there is no perfect way to train a child ko si ona to to tabi te ata fi agile pe tabi ta ko
1: sile pe
0: eleyi gangan lo ye ona yi lo ye ka agba kaluku lo mo bi tin to mo re to si work fun to ba sa ti je pe o to lona to se pe o bofin mu ti o si koja ala o dawon eyan ri gege ni afojuri emi wa fe ka ko nkan kan ye wa npe se ri gbogbo wa a le ma fe reku lawujo wa be si ni owo wa ika ma rin wa yi ko dogba bomo president ba wa class mi le expect kan mo fi micro wa jawo sinu tilewe se oro mi ti ye yin mi wa leti tori re ki wa so npe yin tan se o da ko o boju ko boju mu ibi ti point temi fe ka ti wo gangan niyan pe the fact that pe obi yi o lowo lati fi se kan bayi fun omo e ko ye ka wa obi to ku wa so npe ah owu eyin to se o da loju temi da bi pa njowu ni o
1: ara to ba gbo awo so pe nkan to se o da
2: ki show
1: la so pe ko se ra moto da je ka balance
0: okay.
1: But the public display of all the shenanigans in the school
0: but
1: is what I yes is what I have a problem even some school authorities go ni gba gbogbo ito se yen yes
2: kan lo se nle won
1: yes
0: sugbon o leyi gba
1: eh eh so ayan so pe to ba mu e ko mi o private jet ra ko gbe sin di
3: komo wa ka
1: gbogbo e na ti di baba je oni di ni o da
0: eh sugbon e je ka soro ki lo de to se pe apa bi ba ri nkan ba yin o mo ri bakan lara
1: ko ri bakan lara wa o
3: ko ri bakan lara wa
1: o ko ri bakan lara wa tori mo mo awon eyan to je
2: bi pe iriri
1: won ni oro
2: iriri ni iriri iriri wi pe laarin awon egbe se ri nkan ki nkan teyan ba nse to ba ma fa isubu elomi keyan yewo o le ma je nkan ti o da so ti yin o le ma je nkan ti o da o da bi pe nibi kan ninu bible o ti so pe to ba je pe eran jije lasan lo ma je ki eni keje ko kose ko ma je eran yen so ti yin to ba ye pe iru nkan yi o ma je ki awon odo egbe omo yen ka won na fe wo wi pe ona wo la won na le gba se in case to ba ye pe awon parents won le afford e bi ru
1: oko ti e ma bi le awon obi won
2: so o ma ru won soke lati fe so pe emi na ma wa gbugbo ona kemi na se báwo bí mi ò bá lè ṣe fún mi èmi náà mo lè wá ọ̀nà láti ṣe irú wọn kẹdẹrẹ ẹ jẹ́ kí n sọ fún yín táìmù yẹn gangan ni èṣù máa pòsíṣàn àwọn tó lè introduce wọn sí àwọn nǹkan tó yẹ pé ó lè tó bá join ẹgbẹ́ yìí ìwọ náà wà mí èkó wò á bẹ̀rẹ̀ sí ni máa kakulẹ̀ òótọ́ tẹ̀yìn tèmi náà bá dẹ̀ rí owó èmi náà lè ra mọ́tò náà kẹ máa gbọ́ kọ́ ọmọ secondary school máa sọ pé èmi náà lè ra mọ́tò náà èmi náà lè ṣe kinní kan èmi náà lè á fẹ́ jẹ́ kí òun náà máa look forward pé kí òun bóyá òun lè by all means láti ṣe tó dẹ̀ rẹ̀ wípé kò lè help irú àwọn ọmọ yẹn kò sí nǹkan tó burú nínú ẹ̀ sincerely tíyàn ní agbára láti ṣe ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó yẹ pé kí ni motive behind nǹkan téèyàn fi ṣe kí ni ìdí tó fi ṣe òun ni kéèyàn máa rò
0: ìdí téèyàn fi ṣe
2: ìdí téèyàn fi ṣe
0: ojoojúmọ́ òbí sì ṣe ré òbí tó ṣe irú eléyìí fún ọmọ rẹ̀ tá a bá ní pé ká bí ní ìdí tó fi ṣe òun náà rọrọ sọ pé nǹkan báyìí ọmọ yìí mo rí mi wú mo fi ṣe ṣé ká wá máa ti torí ẹ ká má wàá ṣe tó yẹ ká ṣe fún ọmọ wa gangan n tèmi sọ gangan nu sọ ọrọ mi ti yẹ yín bá a le ti tó èèyàn mélòó ni ó fẹ́ máa explain ìdí tí mo fi ṣe nǹkan báyìí tó inú mi dùn lóòótọ́ mo sì ṣe nǹkan báyìí ẹ mọ̀ jẹ́ ká gbàgbé gbogbo wa lálọ́mọ mo rántí lọ́sẹ̀ ní bí session tó kọjá mo ní ọmọ mi ò bá ti lè ṣe báyìí sórí tó ń wọ̀ jẹ́ ó dárúkọ bẹ̀ kan kọ́mọ́ dàbí ìpolówó ìyìn fẹ́ dárúkọ bẹ̀ ìyìn gbé ọ lọ síbẹ̀ mo sì rí lóòótọ́ pọ̀ ṣe bẹ́ẹ̀ mo sì gbé e lọ ṣe mọ̀ pé it's just like the same thing.
1: tó bá ti kọjá ice cream lọ́dọ̀ tèmi ó fi igi
0: fún mi fàìdí àlàhùn gẹ́gẹ́ bí ó láhùn ni ó láhùn ṣe máa kọjá ice cream tí a jẹ́ ṣùgbọ́n
1: lé àṣẹ o
0: ice cream ló kọjá
1: kí lọ rọ ọkọ fadé fẹ
0: ice cream ẹlò náà ta ice cream ẹ má gbàgbé pé táàmù tí àti ẹwà àwọn ọmọ bọ sí kíláàsì tó kù bẹ àwọn ọmọ nọọsì wọn ṣe graduation wọn ti wá sọ sí wọn àsìkò náwó dé ṣùgbọ́n ẹ má jẹ ká gbàgbé pé ṣe rí àwọn nǹkan báyà fi máa ń mórí ọmọ wù ni torí mi rántí nígbà tí a wà ní tí mo wà lọ́dọ̀ àwọn
5: òbí mi. ni pé ká má mórí ọmọ wù nǹkan tí mo bí nǹkan ti ẹwà sọ ká balance àní ká má mórí ọmọ wù o ó máa ń tún ẹ̀kọ́ ìjọba tó wà fún gbogbo tó bá ti ṣe dáadáa ní sùkúlù
1: kọ́mọ̀rì
5: má ṣe báyìí fún má ṣe báyìí fún ìyẹn kọ́ lè má lọ bọ̀ tó bá ti dáadáa mọ́ òní tí máa ṣe fún ẹ tó ọmọ yẹn bá tún wá rí ọ wọ́n ṣe nǹkan báyìí fún mi wọ́n máa ṣe báyìí náà.
1: and every one of us mọ̀lámọ̀ kan tó mọ̀ wá láì.
5: bàtà mo wà nípa mari two gbà yẹn two hẹ́pọ̀ sọ mari three dálì mi bàtà kító tó ṣe dáadáa nọ́ra
1: fún
5: mi. ìwọ
0: náà wọ̀
5: láàrin
0: mo tún mọ̀ nípa mẹ́rin. nígbà tó wọ̀ bó ló ti ṣe ó ṣe bùgá àwọn tó kọ àbó ṣe bó ti rí gangan
5: ni
0: o sá àti ẹ̀wọ̀ fún ọ ní sùúrù ṣó wọ̀ láàrin àwọ̀ ọ̀rẹ́ rẹ̀.
5: nǹkan tẹ̀mí sọ ni kó tún máa encourage ọmọ yẹn pé ọmọ yìí jẹ́ kí n ṣe dáadáa jẹ́ kí n ṣe ju àwọn ẹ̀gbọ́n mi lọ jẹ́ kí n ṣe ju àwọn àbúrò mi lọ sọ́dà wọ́n tún lè ra nǹkan míì fún mi kì í ṣe pé àní pé kíyàn máa encourage ọmọ àní pé kíyàn máa ṣe kóríyá fún ọmọ ẹ̀ but kíyàn ṣe nǹkan ṣáárí mi kó ṣe fẹ́fẹ́ gbọ́ àwọn fẹ́fẹ́ rì tì
0: ká máa jẹ́ pẹ́lòmí ṣáárí mi ló láìkẹ́ ẹja mọ́ ìlọlé ojú ọjọ́ tí ó mọ̀ di pé yóò wà lè wà kúrò nínú kúlò jẹ́ ẹ mú látọ̀dọ̀ rẹ balance ọ̀rọ̀ ká sì mọ́ lọlé ẹja mú pè yín kíákíá kó tó di pé àmọ́ lọlé. hello.
6: ọ̀lẹ́ máa ẹ jọ̀ tọ́mọ yẹn bára jẹ́ tuntun iná la gẹ́gẹ́ bí òbí ẹ máa bí.
0: tọ ẹ ṣe o. ẹ ṣe o ẹgbọ́n wọn ní tó bá ra jẹ́ẹ̀tì fún yín.
5: ni kó máa ra bàbá wa ní kó máa ra mọ́tò gan fún
0: un. wọ́n ti lẹ́ẹ̀gùn ó yá bálànsì ẹ̀ka mọ́ ọ̀rẹ́ lè wá
1: ọ́ adúpẹ́ pé òkú adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ pè wọlé àtàwọn tó ń gbìyànjú láti pè ṣùgbọ́n tí ojú ò kó òtọ́ nù ẹ ṣe gan ni gbogbo bíi tẹ́ ẹ ti mú owó àpò yín òní gbé lọ́lẹ̀ lódùmarè títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé mo fẹ́ jẹ́ kí gbogbo nǹkan tá a bá ṣàǹṣe
7: ka fi le olorun lo a ni sise o a de ni je bi lori awon mo wa oruko temi oyi pada oluwatimi ni abdul latif le mi nje titi ojo mejo yure ati ayo la fi pada a o ni di eni ton daro fun titi ojo mejo yure
0: queen mother
8: a dupe lowo gbogbo eyin ololufe wa te pe wole sori eto yi gbogbo ohun ko hun to ba wu ta ba nse e je ka ma wo pe kini atubo ton e nitori wi pe o se pataki lagbara olohun a jere awon omo wa uruko temi ni eludipo luakemi queen mother
0: adupe lowo gbogbo eyin ti e wa wa gbe to gbe eyin te pe wa adupe lowo eyin o si dupe lowo olorun oba na lodo temi ma so wi pe gbogbo nkan ti eda ba nse laye boya o ro ma wa omo boya ko ro ma wa omo iwon tu won si ohun ni gbogbo nkan je ka ma se gbogbo nkan ni won tu iwon si ka ma wo pe boya bo se po tin se dale no la mo ku bota eje ka fogbon ka fogbon se oruko temi o yi pada ola mi omo layo kan won ni ile o debodi mo so pe titi di ose tun bo ri ati ayo na lati fi pade o
7: eje n dupe lowo gugu awon to pe wa wole eyin o baba ti sa n pe ohun mo mo pe bo ti ka won la si na se n pe eseun seun ati mommy to pe mu gbagbo oruko won ese eje n ki awon ti won fi atejise ranse si wa lori facebook na abiodun comfort duwari yin ese won ni e ku ise eyin o anjo rin akiyin na mustafa ese seun seun o mo wa gbagbo lati darapo mo wa ni ose tin bo lori ikanni west radio 89.3 fm fun eto yin eto wa ohun obirin ti ago meji ba ti lo e ti mo pe ohun awa layo ile mo gbo lori afefe emi a ma so npe lase idumare e je nda ko mi o ko ti bo yi pada o ti mi to pe akin ko le e lo ko ti mi lase idumare won ni fe nikankan ni wa sawati o ha ti to se tin bo o dabo
9: Ephile, Emma Yikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongolewa. 89.3 FM, your preferred wholesome radio.
10: West Radio, 89.3 FM.

0: To, aje kwe kama kira wakasa, ni gugo bikibe ite bate nlanfani ati mongbon wa kete kete losan yi, nebe ita wajakane yi ban lanfani ati mongfede. Mokinyo e kuwa ta aro, ya loja baba loja, e mokwa jao, onisyo wa oloko wo, osise e joba, e oko oba, ada oba, konireba inlese o, kosi nisa inlese la shere du mare. E gugo e yin to waje awako na, awaye. Inle ma wa la se le du mori ba se awako ni o okada leyin wa ni o keke lese meta ntiyin ni o awaye le ma wa awon to ti jarinrin ajo na won o ma lo re won o ma bo re ni gbogbo yin patapata nla lanfani ati kilo san to ni
1: ja ka won tori ofurufu na
0: awon to tun
1: awon awa ori ofurufu
0: rin ajo na tun la won na awon to tun fi oko oju ofurufu se rin
1: ajo
0: awon lo mo awaye na nti won na ba won won o mo waye awon to ba si tun gan na won mo so kale layo atalafia
1: anelo ikan na wa to gun o
0: gbogbo e oko ne atoju omi o ati to furufu ati ibo mi o ba wu atoju popo oko gbogbo won awaye won si ma wa awon to si wa nu e no si ma so kale layo ati ni alafu gbo eyin omo ile eko pata e wo ogbon imo ati oye olodumore o mo fi kini o yo mo fi jin kini lopo lopo gbogbo te ba ti nko ba yo mo ye yin yeke yeke eyin na e si ma lo lati fi se ise to je pe ise rere ise alubarika te fi toju ko wa ti ya ti baba yin e teyin na o si fi jere ara yin olodumore o yan fun yin lase eledumore iroyin amunu tutu le nlanfani ati mo gbolowo nikan ni kanga gbon magbe Wells Radio 89.3 FM ti akale si opopona Alaafin Avenue Oluyole Estate nle Ibadan ibe la kale si o ibe le tin lanfani ati mo gbo wa losan toni egebe ti mo ba ti mo nse lori eto yi losan yi emi ati Sola lajo wa ninu kulun ha hin Sola Adekunle Isola oya ba n gbo un safefe ba n ka won ara ile lagbon odo re nbe un
1: to mo keyan ara ile o ni bi gugu 13 lanfani lati mo gbo wa pe aku ojo meji aku ojo meta ri pe awon kan tin ko o ti to bi yose meji bayi ta tin gbo un yin lori afefe ewo won mo ko won mo so pe awon ipolowo oja bayi o na ni o ne firi wa ni ose to lo to mo ki gbogbo eyin baba wa gbogbo eyin momo wa gbogbo eyin ololufo ikan ni kan ga kan pe se a tun ti de o bi a se nde eje ka se
0: awa de
1: o le ni mo fe do ni atele ni ni pe olorun wa mu o bayi mo ti ra awon kan tun ko mi ni auto ati soprano
0: to fi je po won re oni mo je pika mo
1: lo ni ni regede ni re
0: yo da fa mo eni
1: ami olorun
0: yo da fun o ni lo re pupo to yi bo se mo fo won ja speaker won yo gboro lo loyin o
1: la se won na ri pe o yato bayi
0: o ba lo fo won ja speaker ba ma ni ta lo mo lo ba lo mo yo lo ni bi o tin fo won ja speaker emi o ko le pe
1: ani la laarin ojo meji tan ti ko mi ba won o mo tin yato mo ti le korin ni
0: o ti le album
1: mo ti le en ti wa le so album o album gun
0: sugbon o ti yato
1: o ti yato ton ba ni na ko to ni tin ati soprano sugbon tenu en ti ni be se dada
0: ko si wahala die na ni nkan die na ni ko si wahala gbogbo o jora won
1: ami olorun mo ki gbogbo eyin ya loja o ati baba loja eyin onise owo atoloko wo kekeke mo kiyin o ipe akasan o ni akule bayi on la ki ara ile eku ona la ki ru ona e ma awon ara ile ni awon to wa n bi oja eni to sese ti bi ise de awon to si wa tan warin tan lo tan bo aki gbogbo awon na Isola Adekunle oruko temi mo tun kin kaabo sori akotun iroyin amunututu ta mo lanfani awon anfani to n lo lorilede yi awon anfani iroyin ayo iroyin dunnu iroyin fokanbalẹ to n pa lataaro in ta ti en gbo yire inu wa aya wa saga ni ko si oro mi o telu mo suka o ti
0: aya won ti eroke roro
1: o mi gbo
0: iroyin ti ba ni
1: awon iroyin ta n gbo ise la wa yasa pe bo la ba yara ja bayi sugbon lara re la wa na ti wa wo awon iroyin to je pe o munu enu dun to mu nu
0: a se sagbe kale to yi pe a gbodo mo munu awon eyan dun na ni a we mu royin ba nu je wa bela igbo buburu lenu abore a we mu royin bubu wa royin dun na iroyin ajo ona la se pe ni amunu tutu
1: tutu
0: en ti munu tutu so mo pe awon efo kan wa ton mo pe lefo amunu tutu
1: hey
0: ha isola
1: o ti
0: mo ko like o nje o ma tori ko be ki asiri re tun lo si kokon se bi ko si gbori
1: emi
0: ti efo ton pe lefo amunu tun ta ba fi epo pupa ro sile ha
1: so se epo pupa mo san lori e ni ton ba tun wa ji lata
0: awon gbe po jade epo o
1: je
0: ke yo mo lo o ba gbo ko mo lo gun
1: ara pe o so rawon kan wa ton se ngbo wa ni so pe ah awon efo ohun to se nda ko awon ti ro pe ah ka won tun wa ri iru pe lawon pon mo lori
0: si
1: ah ti won o fi yi ti won o fi ro ma si e
0: be fa amunu su ti mo ntutu ti wa ya ke gbo o mo
1: yo ma lo ni lori oke ni
0: eyo
1: hun
0: awon royin ta ko wa losan ti ni o se kini
1: o tutu
0: o tutu
1: je pe
0: ti o mo mu na awon eyan tutu bayi
1: ti
0: o si mo mo ko won bale bayi pe o ya o atun ti isola sugbon ja ti lo to o eh ja toro aforijin tori pe alanfa ni ati seto lose to lo ko si laburu o e mo ke ba ti mo nso eto lo lo ni gbowo e o ni gbowo na
1: lo
0: si
1: le
0: kini o
1: eyo
0: e mu ipolowo oya yin e mu wa sori ikan yi koko re na nu tori ngbe ba ti mu ko lowo oja wa ta se nba yin po lowo oja ta je nbu gbaje te nta
1: warawara
0: te tun wo ko ya mu fe so ngbo we eto yi ah ki la nse kini se ta nse
1: ise ta
0: agba na
1: ise ta agba na
0: pa pa pa a ti ba yin seto re lowo ti o gan pa eh nitori e oni o je lanfani ati gbohun wa lose to lasun si de losan inu oni nlojo
1: ojo ojo ke ko ranti se
0: emi gan mo ranti mo nwoju re o soro
1: sori igba to tin soro amo efohun to ti da pe efohun mo ti mo
0: pe ah oni wo nfokan ro
1: emi mo emi
0: wo kan re 20 osu kefa odun 2026 oni tun lojo ru oni tun lojo anu
1: ojo anu
0: ojo anu lo ni
1: be ni
0: o ri pe mo si so pa anu gan o
1: apere anu apere anu na ise lo rayo apere anu ni o apere anu
0: ago meta ti koja aseju mesan na ko lu an e ba tin soro lowo lowo yi
1: e ba ko ni pe mo koja mi olugbala oyo sori ta anu anu mo pe o ti mo ti ri pe o tin wo pe so ti wole ni emi si wa nbi
0: ewo ni wole
1: ah o le ti wole baun ah o mo pe apere o ri pe apere anu bo se fehan o ra yo body e o wa tun wo pe ah kini o fe gogo o
0: awe
1: eh emi o ma koja mi ni to ba ti se to o mo to ba ti se yo se se
0: so eyin ara le e fi so lale sapa kan ba e mo se ba le kankan oro ounje ounje
1: iro ato ounje ati
0: da o ba ounje bayi yo sa mo wa gbogbo e mora won ko sa le jo ni e ja gbeju
1: be agba kan be o mo ko ni ti ounje ba ti tan ti oni eni nkan to ba ti ro ounje
0: mo pa owe do
1: eh iwo na lo
0: owe pa o mo so owe pa iso la to
1: ounje ba ti tan ninu ise ise buse ni so ri oro elemi to so nisin yi bi yo se je si
0: o ri won se la ri e ti mo nwo
1: pe eh si o da ni
0: o lagbara
1: o mo pa asiko yi in to je
0: o lagbara isola
1: sori
0: isola
1: eh
0: isola
1: eh
0: se mi
1: eh
0: se mi
1: ah
0: to eyin ara le oruko temi je oyi pada oye olorun adegoke n lo ko temi je ni papapa eh awon royin amunu tutu ta lanfani ati kowa si gboro aye losan to ni ah amuno tutu royin ni o
1: ah
0: inu
1: ani bi mo se ri bayi inu mi dun ni pe ogo fun oko re mi mo bi mo se gborin ni
0: ogo ni fun baba ati fun omo ati fun emi
1: mo
0: o wa nu egbe wa ko ni sos
1: bara
0: o ti han bi mo ti gbe o le gbe mo ni ogo ni fun baba ati
1: o mo pe iwo gbe lohun okini
0: ati fun
1: ohun okini o ri pe to ba tun gbe nisin emi o gbe ni ohun irele
0: o ri ti mo se gbe ohun
1: enjo
0: o toka si royin kan lowo mi lo
1: fine
0: lori pe awon olopa ah awon olopa won mo se godogodo meje won se yaya mefa o o pe ni bona ti se
1: ni boni o
0: àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ògùn ni won ma se godo meje so rawon dana ti won kora won jo ti won ni orisirisi egun egun egun ti won ni pe awon ti e ni connection won se network won ni kini ne
1: kini network
0: nibo awon lapa omo bi igba ti so mo pe won ni awon agbalagba kowe kan won lo ori buruku to so modo to fi nlu ye
1: to fi ngun gbin gbin gbin
0: omo pe beyan ba mu omo odo ti fi ngun yan nu odo omo pe omo odo nlu ya
1: re nu ya re ni be ni
0: so wa ri awon lopa omo beyan se mu odo beyan se mi fo isu lori ninu odo omo pe yan ma jan mo ti so mo tuka go mo fo mo pe
1: ko le ro dada
0: omo pa ta ro nje
1: omo to fi le ro to fi ro ma si lati
0: to fi gun ti e kona
1: ko gbodo ni
0: koko omo pe omo odo won mo jan isun lori yo mo fo lori papa papa mo ya re ni won ni mo ti ko be ni pe awon olopa won mo fo awon atilawi odara won mo fo won ka mo ni won na tu won ka be won tin gbe dana ro
1: ni
0: isola e ka pase olopa apele ogun won ni won mu awon afurasi mefa e mo binu won na mo awon afurasi mefa koda won le ohun ja won boya awon kan jagun buku ton ko kakiri ton gbe pe ohun ija be awon ota ba ti nkan won ni kola ngba won mu won won ni won gba ohun ija bu won lowo won gba won nkan ota won ni omo kini to fi mo munu generator won ni won tun gba lowo awon asilawi
1: won tun lowo
0: ah won tun do yun na won ni kola e ro bare ni soro o wa dara nti won gba lo ninu se ta won olopa ti won se ni awon agbegba bi okuta wa asimi ati ibafo ene won ti mo won atilawi wo ile ise ohun wa salaye olori awon si orisisi ton ti se to je pe bi won ti se on be ton ba ti ra won odara kan won wo pe e ton ti fe so se nbi won ko fun won ni won fun won laka momo oju ona ni pe stop there
1: you never go
0: won ba ti stop there ba pe won fe wo pe e ja reverse e ja
1: reverse nbo
0: see these people won ni won lo see these people ah be ri won the one reverse won fe won be mu di le yin won ni won ko to fun won laka mo lati en pe yo wa dagba ti eyan ba ndo fe teyan ba disappear si yan waju teyan ha be si yan leyin
1: won
0: awon olopa ba ti de so wa yan pe eyin tawon atiraba ko eyin af eyin ni pada won ah awon olopa ti mo pe won mo ronu ko sese ka won fe
1: bẹ́ẹ̀ni lọ
0: àwọn náà ti wọ́n látẹ̀yìn ni pé abó ti wà lẹ́yìn
1: yìí
0: nílé o níbo lẹ̀ lọ kò sọ́nà ìsọ̀lá wọ́n ni wọ́n fún wọn lákàmọ́ láti wájú àtẹ̀yìn àtàárín àti ó sàdé wípé ọwọ́ bà wọ́n nígbà ọwọ́ bà wọ́n àtijọ́ ẹ̀ ni ó àtọ̀hún ìjà wọn àtàwọn nǹkan olóró tí wọ́n ń lò wò ó bí wọ́n ti kó àwọn afurasí ọ̀hún wọ́n tún kọ́ wọn nǹkan bú wọn tí wọ́n fi ń sọsẹ́ ní ibẹ̀ kódà wọn tó fi léde pé kèésì àwọn ẹyún nìkan wọn ní àwọn oríṣiríṣi bá wọn ń là wọn máa ń mú tó yẹ kó wá ti ṣiṣẹ láàárọ ẹ àwọn ò lọ mú wọn ṣekú báyìí ni pé tó ti ń sọ ṣe ẹyin bí lọwọ bá bà wọn ìròyìn pọ mẹ o ṣùgbọn ní ìpínlẹ ogun wọn ní láwọn ṣẹ táwọn ṣe pé aláàfẹ kí wọn ọdaràn ogógó kó jọba mọlẹ yìí a fọwọ ọdaràn a fọmọ tútú a bo nírin ni ọmọ bí ìgbà tẹ́yà bá fi bórin bórin bódì
1: ìsásùn ìsásùn
0: ọ̀sẹ̀wọ̀n
1: yóò wá
0: mọ́ ṣọ́ká ẹ̀ẹ́dúgbò bá ọmọ ìdáná gi.
1: mo ti dá àtipẹ́ o.
0: bẹ́ẹ̀ bá fẹ́ ṣe náwó ó mọ̀ pé wọ́n máa ń fi kinní kan lẹ ìdí pọ́ọ̀tì kí ẹ̀yìn ó mọ̀ pé wọ́n máa bá fẹ́ tó bá fẹ́
1: pọ̀ yóò
0: ní wọ́n ṣe pọ̀ tí ó bo dáadáa
1: ẹ̀yìn
0: wọ́n ní bí àwọn ọlọ́pàá ṣe pé gbogbo ẹ̀wọ̀n tí ń ṣe ọ̀daràn ààrẹ àwa náà fẹ́ mọ̀ ṣe kínní kan fẹ́ mọ̀ tàbí ọ́bíọ́ ìwọ̀ ọ̀daràn làwà fẹ́ yàn láàyò ìwọ̀ ọ̀daràn lẹ́ fẹ́ yàn láàyò àbòyìn tó jẹ́ pé ẹ̀ṣà àfọ̀yìn tẹ̀ṣà wo ìsọlá bí wọn ti ń mú wọn nù wọn ti ń ṣèdí lọwọ ọsẹ ìbùkún wọn ètò ẹlàdù wọn wọn sàn dì lọwọ wọn sì ń fọ gbogbo ẹ mọ wo wọn ni àwọn ti ṣàwọn àṣeyọrí tó pọ gan o wọn ní mélòó mélòó la fẹ máa kà mélòó mélòó la fẹ kà nínú ẹyìn adípèlé
1: ṣùgbọn
0: nínú ilé ìtàn fìlédè wọn ni àwọn mẹfà tó jẹ afurasí mẹfà lọwọ bà wọn wá yàwòrán wọn pẹlú jẹnẹrétọ ńláńlá
1: àti àwọn
0: aẹfóònù bóyá wọn tó fọwọ kọ níbi kan ni jẹnẹrétọ ń jẹnẹrétọ wọn tó tó tó ní
1: o
0: wọn fọwọ kọ ni mọ àwọn jẹnẹrétọ náà wọn tó ya fọtò rẹ bẹẹ tó sì rí pé jẹnẹrétọ tó ń pọ wo tó bá sì rí àwọn àtìláwí ọ náà ó ti mọ pé ó ṣeéṣe kèé ṣe ìyẹn lẹni
1: jẹnẹrétọ yìí
0: ẹ fọwọ kọ ń bẹ kan ni eyin o won ja won be o won ja won lawon se tawon se ni abe ekuta abi okuta wa asemi ati bafo lowo ti ba awon odaran yi
1: sori akoko na o mo tinu mi fi dunju ni pe sori ero ilewo ti won ba lowo won
0: atota abon atawon bo buku to bi so se
1: sori awon kini buruku yi amoye eni ti won ti gba ero ilewo lowo re inu mi dun de bi pe ah tan ba sori bon se nfo won bon se nfo won o ri pe okan eniyan o fi mo bale ni lati jade lati wole amoye elomi to je pe iwo ro duro nlo won de ti yo iwo owo ero ilewo re won ti yo lati
0: randa ba
1: o de me ibi to nlo gangan won de ti yo lowo re iwo na ba wo iru won wa mo inu won mo dun pa won ti ri nkan gidi sugbon o ri pe in ti mo fi fe ran awon olopa orilede ni pe tan ba fe sise won bi ise won ase ase professional bi
0: awon eniun awon eniun odo ni won o
1: langba ni
0: awon ti won je ka won kan mo pe awon odo wa won je olere
1: so
0: iwon o le sise awon odo kan si wa to je pe ah
1: sise
0: awon odo mo n dara mo se bo ba rodo mi ni bi to je pe o le je en to tun kawe to je pe ngba to sajo to je pe o ri pe o ko we to hun gba awon olona re oyo
1: yo to
0: saye mo se aje
1: bi
0: mo won ni se aje lo so monu bi o ko o ri bi to mo mi tin ja se mo ri ti o mo bo ogun bo
1: jo mo lagun bo
0: o si ti wo koda wo go ri we wo pe omo re ise to se o le fi yan gan pe to ma ni se kan se bayi mo se
1: be ni
0: sugbon elomi yelo mi awon se ti boko dile je
1: ti o ti e se ti o se so pe ise ba ni
0: oh nonse eni to eni ti won tun wa da loro so mo ru awon elomi won aya owo lati fi sowo eyin kan fi de odo won loru ganjo e mo fowo ko oja won e mo ko lo ipo wo le fe fi awon to lo oja si ninu ko wo le fe kan wa sugbon gbogbo awon olopa ti te won alaafia gan ojoba lawon agbegbe ibi tawon ati lawi ti nso se
1: awon eyan o tun le ma jade
0: bo se ro awon ara gbogbo odun tori ni gbogbo igba ti owo ti ba won yi koni si elomi ti o mo ni won la ti o mo fi won lape ti o je pe boya won ti le kun ile itaja won won si sun le won oni sun dada won mo ro pe won odun mo jan de sobu mi o mo jan de le itaja temi o won oni royin o mo
1: o ri pe
0: owo ti ba won ati lawi
1: o mu mi ranti iroyin kan na ta ka lo ni pe awon agbe awon ati lawi won eni eleni yo ti tan jeli lori toro jeli to wa nbe na ni
0: o ba fowo
1: ko o afowo okun okun jeli
0: ke si wuwo fun
1: won o ti fa o e wa mo ko a jeli ma dunnu le a mo e kan na o kan mu na lo ni gbe igba tan ba
0: ni won ba ma wo ko o se do fe
1: e generator o kan ku nisin ni jeli do fe ni o ri pe bo se nte won nu ikan na ba wo se ta won kan na nu won ti gbe bayi ase ni ti mo so won won ti gbe lekini won ti gbe lekeji o ba pe ah ele bo se gbo ti jeli ku ba o ti gbota soku bo ni o ti ase iyan ti ra gbe won ruwa ko gbe sinu mo ruwa ba lo ba di oya
0: ibolo nlo
1: ibolo nlo
0: o ba nlo lowo mu
1: won ba nlo lowo mu pe ibolo ti ri jeri iwo na wo in ti ese ti e ti ese awon kan ba o le ni won so ra won o le odun awon na ma so ah o ri bo se lagun ah awa wa se ndun awo sise kankan ise ta nse o import and export ni iro ni o import and export wo ba se ndun wo ba se se jelo iro ni awon ise labi o ri ti won mo iru won losan won mo fe se gbalẹ ni ani igba mi gan won ni ah e ja ba yin debe won to ri igba mi tan ba ona tan mo ngba sise labi won won le gun ori okada tabi kan wa nu moto kan si ro ajo beni eleni lara ti o fi ni mo so kubo iru won ba won elomi tan ba wa melomi o mo ka nu won se a ti edupe lo wa awon olopa yi emi dupe lowo won gidi gidi
0: gan ba mu elomi o mo ka nu won lai mo se la
1: lai mo se la bi tan se iwo na woru ero ba re ni soro aduro tan ba lowo won o mo bo yelomi o gba ni je mo san die die ni emu boyo sese elomi le sese san wo tan pe ah je kemi na mo enjoy ero ba re ni soro mu eyin mu
0: se yo lara re Oto wa mo ronu.
1: Wa mo ronu pe.
0: Ta lo ni
1: rakini mo de ti sanwo tan.
0: Ta lo ti gba yi.
1: Ah. Sugbon ka dupe lo awon olopa to je wi pe won se akitiyan lori pe bo ni a se fo lu imo
0: iwo dana yo godo gogo legi awo baby ni le yiwo ko eyo godo so ko di ko di gorere
1: o di gorere ni a
0: gbo ina gbe e ko lo mo gbe nu gbe woran
1: o di ni gbe o ri pe tawon eyan kan ba fe janu gbe e emi o le gba kona bi o e seburu la le nbi ba emi o le gba sugbon ka dupe lohun
0: to
1: ti sibe tele sugbon ka dupe lohun awon olopa to je ko won se gudugun awon so ra awon olopa ya gbe fun loyin awon na fi awe niyan lokan bale ipe e ma lo ko sewu o ri pe ta ba n doju popo gan gba mi gan o ri e ma ba won be ni tun mo ye igba mi gan mo yoro ba ni so ibo ni wo ti rero ba re ni so re o ri pe lara se tan se emi mo so pe ta ba gbosuka osuba kare fun won o to be o ju be lo o ri ara e o fe fara ise awon olopa na tan tun se o fara mo iroyin to tun be lowo temi na ni ipinle sanfara awon olopa ipinle sanfara awon na won gbo won kefin pe awon agbebon janduku
0: awon
1: janduku agbebon
0: awon bandi elewe
1: awon bandi bandi elewe ipe won ri nkan mo oju ona
0: mo ri nkan mo le ki wa na ri mo le
1: se mu royin kin ka fun o awon olopa ipinle sanfara ni won gbo mo dola awon pe won ri awon ibon ado loro IED
0: ti
1: ado loro IED tun mo awon agbebon ri mole ni oju opopona tansa tanfa ni ipinle sanfara ni ipinle kan sanfara ni won ti ri ado loro
0: mole won ri ado loro mole ni ipinle sanfara
1: awon agbebon
0: isi bo na mo wo ti awon omo logun bo ti so ye ba awon omo logun o ba kefe re so mo nkan la bi ti kini
1: o won ti se
0: wa agbede bi won ti ri mo leun ko wa je wi pe awon eyan omo won si nkoja lo won koja bo bo ba lo rogua
1: buwa
0: omo ye eyan ti o pa la ni
1: so ri iroyin
0: ti e
1: adupe lo wa
0: awon olopa
1: iroyin dupe ni o
0: mo kefin re
1: awon eka ipase olopa ipinle kan sara won fi lede won fi iroyin na lede pe awon kefi pe awon kefin pe awon agbesunmo mi agbebon won ri nkan yi mo oju opopona to lo si tanfa ni ibile kansun kago ni ipinle safara ni won so won tete gbegbese kan mo kobo lati awon to mo tu omo pa awon kan wa to je pe
0: won ti kefin
1: e ba se kefin e bayi awon kan wa to je pe won mo won se tu won se
0: ni e se ta won ko no ka mo tu ado lo ko ba sise
1: ko mo ba sise la bi
0: oni
1: won kan si won si sare tuka ko to di pe yo pa awon ara agbegbe la tori awon agbegbe won ri mole soju opopona pe awon eyan
0: to ba nbo imoran oni ero laabi ohun ni jole alori na ni
1: igbeta laabi gun tun ni jo
0: ami o tori bi o se ni jo ohun na la won awon omo ologun wa gbegbese tori awon ti ni ipinu pe en da ri mole yi eyin e ti mo kankan awon ti mo foju ro pe loju ona ta fi si yi awon bi mewa bi mejila bi mejo won mo ko ya lojojumo àwọn arìnrìn àjò gan gba bẹ kọjá ṣùgbọn nígbà tó lódùmarè ó wà gbèsè rẹ rẹ lọwọ pé ẹyin ẹkàn
1: ro lọkàn
0: àyà yín ni nínú ń tènìyàn
1: ṣíṣe tọlọrun
0: kò ní sí tí ó sàwọn èèyàn mi lọlọrun bá wò pé ẹyin ọmọ ológun ìyá mo darí yín nígbà táwọn ọmọ ológun náà fi mú fílẹ wọn sì ṣèwádìí wọn sì rí mo sì wá rí wọn wá kàn sáwọn tí ó tu
1: tó máa tètè tu ní kánmọ kóbó bẹẹ ni
0: ni ò bá dún
1: ni ò bá dún
0: ni àbá gbúrò láàbí làwọn èèyàn bá ń yọ
1: wọn bá ń jó wọn ń yọ
0: fún orí pé ròyìn ayò ni
1: ó rí pé àwọn irú nǹkan báwọn táwọn tába ti kẹfin wípé àwọn agbésùnmọ̀mí kan
0: téèyàn bá gírì nǹkan
1: tó ń gbà fúra tí wọn bá ti ń kó gbàfura sí ẹ jẹ ká tètè máa fi ó rí pé àwọn ọlọpàá yìí ó rí pé iṣẹ náà ṣe tán ṣe kẹfin rẹ lóòótọ́ sórí àwọn ọlọpàá kan wà tẹ pé ọ̀rọ̀ ká mójútó ọ̀rọ̀ ìlú bó ṣe ń lọ ni ó rí pé bọ́n ṣe kẹfin rẹ sọ pé àwọn gbogbo ọlọpàá kọ ló ṣe mọ bọ́n ṣe ń tu bọ́n ṣe ń dè
0: ó rí pé àwọn èèkàn sáwọn ló jẹ́ pé sẹ́ táwọn mọ̀ nù
1: bẹ́ẹ̀ni ó rí kété tí wọ́n kàn sí wọn
0: làwọn
1: ẹ̀yìn náà jẹ́ pé
0: èèyàn gbọ́dọ̀ fi rún nǹkan báwọn falẹ̀ àdóòlù la pé àwọn mí àmọ́ ní nọ́mbà tó bá máa ń wo àwọn eré
1: eré àwọn eré ìwọ
0: tí àwọn òǹkarì ó
2: fẹ́ ọmọdún
1: pin
0: yóò máa kà á ní èèyàn gbọ́dọ̀ fi jáfara àwọn bá ti lógún àbáyé kí àwọn kan wọ́n tètè débẹ̀ ní nǹkan pàjáwìrì ní
1: ọlọ́mọ
0: ìjà rí lábúrú àdúpẹ́ o àdúpẹ́ o kódà agbóríyìn fẹ́yìn ọmọ ológun
1: ìṣe mo ṣàkọrin àti dúpẹ́ ayé ọpẹ́ mo rántí orin àwọn aláfa ni
0: àti dúpẹ́ ayé ọpẹ́
1: ti
0: àwọn aráwàsí àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ
1: àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ o ti sá lọ ni o ti sá lọ ni.
0: Ajá dúpẹ́ lóòótọ́ ayọ̀pẹyọ̀ torí olódùmọ̀lẹ̀ ọmọ ìjà ríbi tí wọn ò bá kẹ́fẹ̀ tó kọ́ sí nkọjá lórí ẹ̀ kò síbi sí ìran èèyàn kan ò lédè o a lè rò kọ́ wà ní Ìbàdàn kéèyàn wá kan ti wà ń sá
1: òfara
0: kó mọ ìrìn àjò bóyá ó fẹ́ lọ rajà ni
1: àwọn tó yẹ kó mọ̀ tẹ̀lé
0: mọ́ ìdáburú àwọn ìrìn àjò tí ń gbójú òpópónà tó kọ̀ kan lọ tiwọn tí àdó olóró tán dìmọ́lẹ̀ bá lọ dìgbù wá ọlọ́run ò ní já rọ́nà bó la fẹ́ kọ sí èèyàn ẹtí ẹtí ẹsẹ̀ ìyẹn wá gan ẹni ẹlẹ́ni tí ò lẹ́sẹ̀ lọ́rùn
1: àtàwọn ọmọ
0: kan kó oníkókó èèyàn ẹlẹ́nìyàn tí ò mọ nǹkan kan tí wọ́n kàn ń bá ti bí wọ́n ti jẹ bí wọ́n èèmú lọ ni wọ́n wá ràdó olóró mọ́lẹ̀ fún bá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìmọ̀ràn aláàbí ò jẹ́ lórí
1: wọn
0: ó jẹ́ akọrin àti dúpẹ́ lẹ́ẹ̀kan sí.
1: Àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ òwà ní bèsì ni.
0: Tí
1: wọ́n bá ti gbé lóhun òkè ó mọ̀ wọ́n ní ṣé ọkùnrin
0: lóhun. Èmi jẹ́ mi mélè báyìí ọ̀pẹ lọ́pẹ́ rẹ gẹ́gẹ́gẹ́gẹ́.
1: Ọ̀pẹ lọ́pẹ́ rẹ. Ọta ìbá yẹ ẹyẹ ọjọ́ ọ̀nà yẹn.
0: Àwọn bàndì bá ní ìbá yẹ ẹyẹ wà
1: ọ̀pẹ lọ́pẹ rẹ.
0: Ẹ wá bá wa gbé
1: pọ̀ pọ̀ o. Yẹ ẹyẹ ẹyẹ.
0: Ó sorí rẹ̀ àwọn bàndì bá ní ìbá yẹ ẹyẹ wà
1: ṣùgbọ́n
0: ọlọ́run ò jẹ́ àwọn ọmọ ológun ò jẹ́ àwọn ọmọ ológun ní Nebo.
1: Bàndì
0: bàndì
1: ló fi bàndì.
0: Ẹyin wọ ní bàndì bàndì eléwèlé.
1: Ẹyin
0: wọ lágbèbọn.
1: Lágbèbọn
0: ládùúgbò mi.
1: Tí
0: n ní iyò
1: òsánà.
0: Kò sí. Làwọn ọmọ ológun bá gbé ìgbésẹ̀.
1: No road.
0: Wọ́n sì tú gbogbo àdó olóró nílẹ̀.
1: Pátápátá.
0: Wọ́n
1: tu yẹ́bẹ́ yẹ́bẹ́. Tí òkè
0: ẹ̀rọ ibẹ̀ wọ́n ti mọ̀ pé adúráwá lọ ti
1: jàkadì kọ́.
0: Torí àwọn gómọ̀ pé ẹ́ àwọn lè tún lè tú kínní.
1: They get us. Ohun tó mọ̀ sọ ni they get us.
0: Ọ̀tọ́ ni. Yóò mọ̀ ká wọn lára.
1: They get us.
0: Torí ìtọ́rọ̀ òun kò jọ.
1: Kò jọ o.
0: Wọ́n wà mọ ká wọn lára pé àwọn ẹni yìí wọ́n tún ti ṣáájú wa débi kínní. Kí ló dé ti kínní ọ̀sẹ̀ tẹ̀lé dùn? Kò lè dùn. Ó mọ̀ pé èmi kan mo gbà wẹ̀ mọ́júmọ́ lóru òní ni. Orú mo ti bẹ̀rẹ̀ àwẹ́.
1: Èmi ti gba tèmi látọ̀sẹ̀ tó lọ sórí àtọ̀sẹ̀ tó lọ
0: ni.
1: Mo ti ń gbà lọ́sàn-án àtòrú.
0: Mo sọ ni fọlọ́dúnmọ́ rẹ̀ pé ìmọ̀ràn àwọn láabi àwọn ẹni ibi yóò gbọdọ̀ jọ lórí Nàìjíríà. Nàìjíríà my country.
1: Olóògbàwẹ̀.
0: Látọ̀sẹ̀ tó lọ mo ti ń gbà mo ti ń gbà lóru.
1: Látọ̀sẹ̀ tó lọ.
0: Ó wò ni pé ego rẹ̀. Nàìjíríà is my country.
1: O ti gbàgbé pé
0: tọkàn tọkàn.
1: Mo
0: sì ń gbà láti
1: wá. Tẹ̀sùrú.
0: Lónìí mo ti gbà. Lọ́sàn-án mo ti gbà ń tówó rí ètò.
1: Wa ìṣẹ́jú mi ló mọ̀ fí wọ́n nǹkan jẹ́ ń bẹ̀.
0: Ṣé mo wọ́n nǹkan jẹ́?
1: Torí inú mo báwo pé ìgbà wo làwẹ̀ bẹ́ẹ̀.
0: Èmi ó yọ́ lọ́hùn.
1: Láíláí.
0: Inú àwẹ̀ mo wà.
1: Kò jẹ́ rí bẹ́ẹ̀.
0: Ó gbà mí gbọ́.
1: Kí n gbà ọ́ gbọ́.
0: Ẹnu mi dán.
1: Rárá o.
0: Ẹnu tí ìjọ èèyàn bá gbà wẹ̀ tẹnu ẹni ó bá ti gbẹ fúrú.
1: O mọ̀ gbọ́
0: sórí
1: àwọn àwọn
0: àwẹ̀. Tẹnu èèyàn bá ń dán o ti já àwẹ̀.
1: Àwọn àwẹ̀ kan wà tó jẹ́ wípé.
0: Èèyàn sì lè gbà wẹ̀ kéèyàn mọ̀ ràn sí péèyàn gbà wẹ̀ kéèyàn fi kẹ́nu.
1: Kéèyàn fi kẹ́nu.
0: O sọkọ ni.
1: O sọkọ ni.
0: Tó bá ti sọkọ, ntọ́ bá ti fi ẹnu, o lè lọ gbé lórí ìkọ́ padà.
1: Ntẹ́ o fi ẹnu, o tún gbé sórí ìkọ́.
0: Tàsìkò tó bá sọ àwẹ̀ rẹ kọ́, o lè fi kẹ́nu. O mọ̀ọ́mọ̀.
1: Àmọ́ tí
0: yẹn bá ti. Tó o bá ti wá ìgbẹ́nu tán, àwẹ̀ rẹ bí o gbé kọ́ sí, o lọ gbé padà
1: wọ̀. Àmọ́ lédè kan ti gbá àwẹ̀ kọ́ báyìí.
0: Bèbí ti gbé padà
1: wọ̀. O ti gbé padà
0: wọ̀. Àwẹ̀ Nàìjíríà. Àwẹ̀ àgbàtàdúrà mi.
1: Ó
0: sọ fún bàbá wa nation. Wípé èmi bó o ti ń wò mí. Ẹni àmì òróró àdí àgbọn ni mí. Àdúrà tí n bá sì ṣe. Olódùmọ̀rì ó fàṣẹ sí ni. O ní ara rẹ̀ náà rẹ̀.
1: Àdí àgbọn sì
0: ni. Ìsọ̀lá. Aládùúgbò rẹ̀ o.
1: Ìyàwó èmi gan tí mo ṣe rí gojú rẹ̀ àti múra rẹ̀
0: lónìí. Kò ní sí.
1: Mo ti mọ̀ pé ọmọ kan máa ń sọ pé ìgbà mi wà white white.
0: O lè tó kúlè tí ẹ̀ tó pè mí lẹ́yìn ijó olódùmọ̀rì èmi náà ni. O bá ní owó kọ mi, ó yé Ọlọ́run. Ó rí tọ́lọ́run wà ń bẹ́ẹ̀.
1: Ẹ̀yin ju
0: olódùmọ̀rì. O lè pè lẹ́yìn ijó olódùmọ̀rì.
1: Ìmọ̀lẹ́ àwẹ̀.
0: Àwanu.
1: Ìmọ̀lẹ́ àwẹ̀.
0: Àwanu.
1: Àwẹ̀ tí ríbi.
0: O tún ti fún mi
1: ìmọ̀lẹ́ àwẹ̀.
0: Ìmọ̀lẹ́ àwẹ̀. Yẹn lò bẹ́ẹ̀. Kọ́dà ayé ń kò ìròyìn eléyìí àwọn àjọ ẹlẹ́yin ju àánú kan àwọn náà ṣètò ètò kọ́ ni pé ẹ jẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà níbí wọ́n tiẹ̀ ṣe máa dákọ̀ gbé nǹkan papa julo lori agbado
1: agbeloba nisin o
0: agbeloba o isi o ko dowo
1: owo buruku
0: eyin de wa nzoro e pada
1: soko
0: o nja ni pada soko
1: ah ah soke o mo iyan mo
0: awon ton le wa ngoro na kan ma
1: da kan ma da ku
0: ah iyan le mo se ni oko aroje
1: oko etire
0: oko etire ayo
1: awon ani lodun agbado mo o ah
0: won ti ni won ti nko won bayi won wa je nka fun ona won ni awon ile si ohun eh won ni won bere eto koni olode meji fa awon eyan won po ko won ni African Agricultural Technology Foundation foundation ni awon eleyin ju anoto mo se ranwo fa awon eyan ni won ko yan nipa imero atonto ni se pelu si ogbon ni le adulawo Africa ni won wa se eto ohun nibi to je ko mo ti mo ka awon agbe nibi won se gbin agbado bi won se mo se tojo ojo ofin ni dan kan ru ti won si mo ta ti ogbe o mo yo mo bokwa bokwa oni won se fun fun awon agbe lanfani pe ewo be ti sere o te awon kokoro ti won fi ni bakini je e ti kokoro ba je be se sere o te fi ni padanu to je pe won wa ko won lawon orisirisi ona awon orisirisi ete ti won fi ma de dako ti nke awon ere oko won mo yo mo bokwa bokwa bokwa ti to nile tele mo si mo je igbadun to ye pe o kalu ko si mo pe ah ise o ti rere ehe won wa fun won lawon orisirisi imo ati oye lori ibi won se mo se lori oko ategbegbe agbado to ye pe yo se tun dakun imodara ise eto abo nipa onje to nje o sun wa bo papa julo lori oro agbado to

0: bá fẹ́ kí àwọn kòkòrò bàjẹ́ bẹ́ẹ̀ ti sẹ́rẹ̀ wọ́n fún wọn ní kọni ìfojúdi ọjọ́ méjì wọ́n ní lẹ́kùn rẹ́rẹ́ ni pé fún ọ̀sánwó
1: lọ́fẹ̀ẹ́
0: ọ̀fẹ́ ni
1: o wá rí pé
0: oògùn wọn ní àjọ ẹlẹ́yinjú àánú foundation foundation ni lọ́fẹ̀ẹ́ ni
1: ó ti rí pé
0: wọ́n ní wọ́n kọ́ wọn wọ́n ní nǹkan mọ̀ kọ́ wọn mọ̀ pọ̀ wọ́n ní ẹ̀wò wọ́n ṣàlàyé fún wọn ni pé báyìí àgbàdo yín bí kòkòrò bá ti fẹ́ dé bẹ́ẹ̀ sì sẹ́rẹ̀ pé ojú ọjọ́ bá ti fẹ́ dàbí kó ní ìṣòro ojú ọjọ́ kan fẹ́ wáyé kó mọ̀ bá kan àgbàdo tẹ́gbìn bẹ́ẹ̀ sì dáàbò bórè bẹ́ẹ̀ sì sẹ́rẹ̀ tí ò fi ní sí wàhálà wọ́n ní nǹkan mọ̀ fún wọn mọ̀ wọ́n ní kódà wọ́n tún ṣàlàyé fún wọn láwọn nǹkan tó wọ́n ti mọ àwọn èso àwọn irúgbìn tó dáa tó níye tó yá pé wọ́n bá fi lè tì bọ̀lẹ̀ báyìí bo ọkọ̀ bo àkùà òní ò mọ yọ gbogbo oríṣiríṣi nǹkan wọ́n ṣàlàyé fún wọn pé ẹ wò ó tẹ ẹ bá fẹ́ kí ẹ mọ ṣe kínní kó sì mọ jẹ nǹkan tí ó dáa tí ó yẹ pé ẹ jèrè rẹ àwọn orílẹ̀-èdè nàìjíríà gbọ́n jẹ́ tẹ́ pé àgbàdo òní dín tí ó tiẹ̀ mọ wọn táwọn èèyàn ó lè ṣẹ̀ mọ lálàsẹ̀ rẹ̀ mọ́ wọn wá fún wọn ní ìkọni ọlọ́jọ́ méjì kọni tó sán ogun tó gbọngbọ́n lọ́fẹ̀ẹ́ pé ẹ̀sẹ̀ báyìí wọn ni làwọn ẹgbẹ́ náà ń tẹ́tí rẹ̀ pé ẹ̀hẹ́n wọn ni tó bá ti níbèrè yóò ní excuse me sir wọn ni ẹ mọ sọrọ excuse me ẹ sọ yorùbá èèyàn wa ni wọn bá bèrè
1: ẹ sọ tiwantiwa ni ẹ mọ wulẹ fi bu kó wa búrẹdì jẹ
0: ẹ jọ tẹmí bá gbin àgbà irúgbìn yìí tí bá gbin tí mo rí pé ilẹ̀ yẹn ó ṣe báyìí wọn ni wọn sọ pé tó bá jẹ pé ilẹ̀ yẹn kò tó gbìn kọ́kọ́ yẹ̀ wò irúlẹ̀ wo ni ṣé ilẹ̀ yìí ilẹ̀ báyìí báyìí
1: ni ṣé ilẹ̀ o ṣeun àbó ni protein
0: inú ajílẹ̀
1: sajilẹ
0: fatalaisa náà wọn ni wọn sọ pé ìbáyìí ló ṣeṣe wọ tó fẹ gbìn lẹgbẹẹ lé o lè ṣe báyìí wọn ni oníkàlùkù wọn bá ń gba ìkọni mo ní tó bá yẹ kí mo wà ń bẹ ìbò ṣé ń wo mi àgbẹlẹ mi náà.
1: àgbẹ ṣé àgbẹ lọ bá ń tiẹ ni àbí àgbẹ lóbìnrin
0: àgbẹ lólórí
1: àgbẹ
0: lọwọ lọkùnrin àgbẹ lólórí lóbìn
1: àmọ yóò bin tó ń dàkú
0: àgbẹ lólórí lèmi
1: tóbìnrin bá mú owó àdá báyìí
0: ọkọ ni ojé mi lo
1: àdá
0: ń lè yà mí lọ ọmọ pé àdá adéyàn bá ń di àdámú jò ọwọ́ ìyẹn lé ọmọ bá
1: wọn wọ́n ti mọ́ rẹ strong dada
0: ni
1: ajé kọ́wọ́ rẹ strong dada
0: yóò ṣàwà báyìí
1: sórí ọkọ o mọ̀ pé o lè mọ kọ́lù dada tó bá ti bi tó bá ní o fẹ́ mọ̀ fọkọ́ roko kó má lọ tu gbogbo ebè gbogbo àwọn tó gbé àgbàdoro
0: èmi kọ́ mo mọ̀ agbẹlólórí ló ń bá wí ìṣọ̀lá óyá mo gbọ́.
1: jẹ́kẹ̀mí náà mú ìròyìn kan wá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ nasara ti dóòlà àwọn ènìyàn méje tí wọ́n sì gbà wọ́n là inú mi dùn gbà tí mo gbọ́ ròyìn pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ nasara wá wọ́n dóòlà àwọn ènìyàn méje ọwọ́ sì bá àwọn ajínigbé.
0: àwọn ajínigbé kó àwọn èèyàn
1: àwọn ajínigbé
0: àwọn méje wọ́n sì àwọn ọlọ́pàá dóòlà
1: wọ́n dóòlà àwọn ènìyàn méje tí ọwọ́ sì bá àwọn ajínigbé àti bí wọ́n ṣe ń ṣe tán ṣe mú àwọn afurasí 44 ní iléeṣẹ́ ọlọ́pàá náà.
0: ọwọ́
1: bá wọn wọ́n jí àwọn ènìyàn méje gbé àwọn ọlọ́pàá sì ṣe jẹ́ kí n kàròyìn ẹ̀ka ìpàṣẹ ọlọ́pàá ní ìpínlẹ̀ nasara àṣeyọrí nínú ìjà wọn lòdì sí àwọn ìwà ọ̀daràn jàǹdùkú tí wọ́n ń ṣe ládùúgbò tó yẹ pé àwọn afurasí 44 pẹ̀lú bí wọ́n ṣe dóòlà àwọn méje tí wọ́n fi wọ́n hàn pé tí àwọn
0: ọlọ́pàá
1: àwọn méje
0: àwọn àtìláwé ń
1: gbígbé pamọ́
0: àwọn ọlọ́pàá wa kọjá lọ bẹ̀
1: wọ́n dóòlà wọn méje.
0: nígbà wọn jí mọ̀ gbẹ̀hùn so ọmọrú pò táwọn mọ̀lẹ́bí wọn wà inú ìdààmú ni ọmọ ẹni àwọn àgbà pé ọmọ ẹni èèyàn kú sànjọ́bẹ nínú lọ torí bọ́mọ èèyàn bá kú èèyàn ó ti gbà fọ́nà pé ọmọ òun ti dolóògbé o ṣùgbọ́n ọmọ ẹni nù wàhálà ní ìpòrúru ọkàn onítọ̀hún pẹ̀lẹ̀.
1: wọn ò tún wá mú un dúró gbogbo àwọn èèyàn kan olówó tán bá lọ́wọ́ wọn bí
0: àwọn
1: nǹkan ìjà olóró
0: bíi mẹ́tàdínlógún
1: o ni wọ́n gbà lọ́wọ́ wọn àwọn nǹkan olóró tán ti ń lò láti ìbẹ̀rù
0: tí wọ́n fi ń sọ́sẹ́ tán
1: nígbà tí ọwọ́ bá
0: wọn tán wọ́n kọ́ àwọn nǹkan wú wọn pé ẹ̀ ní máa lo nǹkan láàbì yìí mọ́
1: wọ́n kó gbogbo ẹ̀.
2: ẹ díẹ̀ nu òbí yìí o.
0: èyàn wà á dàbí ẹ̀mí máa jẹ́ mi sọ nígbà wọn bàbá wọn ṣẹjọ́ pé àwọn ń ta àká mọ́ yín ní akàtà ṣùgbọ́n ní tó ti ẹ̀ pàbá bẹ́ẹ̀ làwọn èèyàn méje orídìí èèyàn méje láìsí ewúrẹ́
1: láìsí
0: ewúrẹ́ àṣẹ méje tán ipò wo làwọn òbí wọn wà ṣùgbọ́n àdúgbò.
2: bronya bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹ̀ fẹ́ràn.
0: báyìí inú ìdùnnú àtayọ̀ làwọn.

0: òbí wọn wà báyìí ìsọlá mo ṣe fẹsẹ lù mo gbé sí bàbá àbíjà
1: wọn yóò lọ ni
0: òbí wọn lè wà lórí ìdúgbòlẹ àṣẹ ṣùgbọ́n wàyí inú ojú àtayọ wọn mọ wa
1: àsìkò wọn ìyẹn ti ẹjẹ fẹsẹ lù ó máa wọn òkèlè kan wà tó kan mọ ní tí ẹ bá ti sókè báyìí yóò padà sówó
0: ẹ ìwọ tó náà ṣe ta bọ̀m̀bọ̀
1: ìrọ àwọn òkèlè dá pé
0: àwọn
2: ìjà kan ọ̀dọ́ ní ẹdínú obi yóò
1: wà jẹ pé tínú yẹn bá dùn tó bá ti bù
0: kí. òun lè ta kọ́mọ́ dùn wọ́n mọ ìjà òsì tó máa dárẹ̀ rẹ̀
1: ké
0: ọ ní wò pé ìyọ̀
1: jà ìyọ̀ lè
0: já o lè mọ́ ìwò pé ìyọ̀ òsì mọ ìjà òsì mọ rẹ̀ ké á ọlọ́run ṣe
1: o fún
0: ti ẹ̀ mọ̀ pé àwọn atiláwí tó gbé wọn létí ẹ̀ ti kọ́kọ́ bèrè pé ẹ mú iye báyìí wá.
2: díẹ̀ bẹ́ẹ̀ nu obi yìí yẹn ronya bẹ́ẹ̀ ni ẹ̀yin
0: náà rí kò ní sí wàhálà owó kò sí nǹkan
1: kan
0: wọ́n sì lọ gbà wọ́n
1: kú lẹ́
2: bò tí. ẹdí ẹnu obi yóò ṣe akẹ́yìn.
0: wọ́n tó gbà wọ́n
1: afurasí
0: tó ń lọ́wọ́ nínú
1: ìṣẹ̀lẹ̀
0: owó bà wọ́n bọ́wọ́ ṣe bà wọ́n ìwọ̀n ò ní lè sọ́sẹ́ láàbí ń bẹ̀ mọ́ àwọn tọ́wọ́ ti bá wọ́n wà máa wò káíkó fọ̀rọ̀ wá wọn lẹ́nu òpó ó yá ẹ mọ jẹ́wọ́ tí wọ́n bá pọ̀ wọ́n fò pọ̀ wọ́n mọ bẹ̀bẹ̀ ní pé ọ̀gá ẹ̀ bẹ́ẹ̀ sà ǹjẹ́wọ́ ó ń sọ tẹnu mi wọ́n ó yá ẹ mọ sọ ẹ mọ tò lẹ̀ ni wọ́n bà máa. àbòròbòrò pé ẹnìkan náà wà bí o
1: ẹnìkan náà wọ́n mọ jẹ́wọ́ ni.
0: ọlọ́run ṣe ọlọ́run ṣe mo bá wọn òbí àwọn ọmọ yọ àwọn tí wọ́n dọ̀ọ̀la mo bá wọn èèyàn wọn yọ àtàwọn òbí.
1: ọ̀pẹ ló yẹ ọ́ bàbá olóore pẹ́ ọlọ́run ọba tó kó wọn yọ o kò sanwó dà mẹ́wàá ní
0: wa. sori bó ṣe fẹ́ wù mo kọ́kọ́ wò pé tí bá ní yọ gbì ọ́ kọ́kọ́ dàbí fọ́nù elégbèrè ó ba orin jẹ́. ni mo ṣe wò pé ṣàjẹ́ fiọ́lẹ̀ kọ́ ọmọ gbé ohun rẹ lọ bá
1: wọn
0: mo lè gbé kí wọ́n lọ gbé lọ
1: sọ́nà òdìkejì
0: tó fẹ́ ṣe jáde
1: o ṣò tí
0: ó ní dùn. méje kéése kékeré wọn ṣe wọn.
1: sórí ìtumọ̀ tí
0: wọn. wọn ò tiẹ̀ tún wá dùn làwọn kan tó wá kọ́ nù ròyìn pé wọ́n dòòlà wọn wà níbì kan wọ́n ṣẹnu ọ̀nù ọ̀ wọ́n náà dòòlà wọn láyọ̀
1: àti
0: àlàáfíà.
1: ní òmọ tó tún
0: wá ọpẹni
1: òmọ tó múnú mi dùn ni pé wọn tún wá kọ àwọn afurasí.
0: wọn tún mú wọn wọn fọwọ́
1: ọ̀tá sí
0: yìí àti láwí ó yá wọn ti wá wọn mọ sọ mọ pé bọwọ bá bà á ilọ ni o lọ gẹgẹ ju ilọ ni o lọ ọwọ ọba o.
1: ọwọ ọba o ogúrù tún bọ ọnu omi ọwọ ọba o ọwọ ọba o ogúrù tún bọ ọnu omi
0: ọwọ ọba o. sọ ọmọ bí ogúrù tún bá bọ ọnu omi bí ó ṣe dúpọ kẹ ọmọ tí ń jẹ ogúrù tún.
1: òkúta ni
0: òkúta ni ìmọ̀ ń dàbí alámọ̀ báyìí bó báyìí lè bọ́nu omi báyìí yóò tún fúnka ni yóò tún sórí bọ́wọ́ ti bà wọ́n yìí wọ́n wà mọ wò sí o
1: wọ́n
0: mọ wò sí o
1: láì ni
0: wọ́n wà dàbí èèyàn tí ò lè jẹ kankan tán sórí sí ìbòsí káwọn ọkọ alábòde mọ̀ pé
1: ọgbọ́n lẹ̀ ń dá
0: ẹ lè jẹ̀kọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tán ọgbọ́n ni
1: ọgbọ́n ni
0: àwọn yìí náà mọ̀ wọ́n wà mọ̀ bẹ́ẹ̀ kàn
1: ní. ìwọ tẹ́ pé tó bá ti lọ ṣe lórí
0: bẹ́ẹ̀
1: àmọ́ bó ṣe
0: mọ̀ sí i àwọn
1: ikọ̀
0: aláàbò adóòlà
1: ọkọ rẹ
0: ilẹ àwọn ọmọlọmọ ti wà lọdọ àwọn èèyàn wọn báyìí tí wọn ń dúpọ táwọn òbí wọn náà ní ẹmọ sí ẹ ń tẹ ẹwà àgbà alájọ ní wọn pẹ yóò tọdẹ sisi ẹ láàbí nígbà wọn bá ti ṣèwádìí wọn ti ráwọn ẹrí mọ jẹ mi
1: sọ
0: wọn kàn sọǹgà wọn ni pé ẹyin o ẹlẹ ọmọ wọn fẹ sọ pé ń pèrò oko ọba o wọn ò sì nílé sọ pé ọgá ẹ bẹ gìsà wájú adájọ
1: o
0: nígbà wọn bá ti dájọ fún wọn kàn lọ mọ fa sọ pé ń pèrò oko ọba ìsọlá wọn ò bá mọ lọ bẹ wọn ò bá lọ mọ ní. jẹ 1%
1: one
0: ṣe one
1: one o máa wá jẹ miss
0: miss
1: o máa sùn miss o
0: máa sùn
1: o máa oúnjẹ tó yẹ pé o máa ní fertilizer o máa ní àwọn oúnjẹ kan wà tó yẹ pé ẹni.
0: ìyá ò yé mi o èmi sábà pé 2% o máa jẹ 2%
1: o máa jọ 2%
0: tó yẹ kó lè tẹ̀lé wọ́n lè jẹ
1: 5% 7% 8%
0: wọ́n tún bẹ láyìn dòdò lé ṣùgbọ́n ní ìṣòwò mọ̀ yọ 2% pẹ̀lú sí àṣekára.
1: irú wọn tún mọ yí lórí àgàbà pé hello ṣé mo rí méjì bẹ́ẹ̀.
0: wọn ò lè rí méjì mọ báyìí wọn ò lè rí méjì
1: má
0: bá ṣe mọ̀nàmọ̀nà ní ìsìn.
1: sọ́n kọ́ńbó ni.
0: àdúpẹ́ àdúpẹ́ o mo bá
1: àwọn ọmọ yọ. ìwọ náà irú àdúrà àwọn èèyàn wá gbègbè ibi tán ti ń sọ àwọn èèyàn mẹ́rìndínlógójì.
0: Ká tó dúpẹ́ lọ́wọ́ àwọn ikọ̀ aláàbò tó lọ dóòlà àwọn èèyàn náà.
1: Àwọn èèyàn
0: mẹ́rin. Kì í ṣe kéèké. Àwọn atiláwé wọn ò ní wà nítòsí ibi tẹ́tẹ̀tẹ̀ kẹfí wọn. Wọ́n lọ farasin sínú ibì kan ni. Wọ́n mọ̀ pé ibi kọ̀kọ̀ láti ṣèkà. Àwọn tí ń ṣèkà ò ní ṣe ràn gbangba. Ibì kan tí ó wà rẹ̀ tó jẹ́ pé ojú ò ní wọ ẹ̀ ní fojú bẹ̀. Ẹ ní fara ojú kankan síbẹ̀ pé tójú ò fi wà lára wọn wọ́n ti lọ ṣèkà. Ṣùgbọ́n àwọn ikọ̀ aláàbò náà wọ́n fi
1: mú fílẹ̀.
0: Wọ́n ṣiṣẹ́ ìwádìí. Wọ́n ṣiṣẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́. Wọ́n gbé àwọn ìgbésẹ̀ pé ọ̀nà bí.
1: Ṣùgbọ́n àwọn àwọn aláàbò wọn ṣáàdù pé ẹja wo bọ̀bọ̀ yìí dáadáa.
0: Àwọn ń wò pé
1: ẹja sọ dáadáa.
0: Mo ti ń lọ ìyókè
1: rẹ̀ nípa ọ̀rẹ́ gbà fúra. Ẹja fura sí ọ̀rọ̀ rẹ̀ ó gbà fúra. Bọ́n sì máa ń ṣe òun dẹni. Sórí tí mo fi láàkì àwọn ẹ̀ṣọ́ aláàbò ni pé òní mọ̀ bóyá ọlọ́pàá ni tán bá ti fẹ́ ṣiṣẹ́ wọn. Wọ́n ṣe
0: professor. Wọ́n kàn darapọ̀
1: mọ́ àwọn o le die pa ni le faaji te ni mo
0: ti o se se ko o sise
1: ti o sise ti e ni
0: yo ti o si mo e ko won ba rojo
1: yo ba yin dewe ke ah o ni ah won ti mu pa get you ah get you ah yo tun ra kini elerin dodo fun pe ah chef ah e ba mi fun won meji be ah
0: ke ba te mo n were ori itake
1: ah
0: o ri awon ogbon atawon ete ajini ke ton mo nlo
1: ton mo nlo
0: ti awon ikọ̀ aláàbò lórí eré orí ìtàgé ẹyọ tí wọ́n máa lò tí wọ́n ti tẹ̀lé wọn wọn ò ní kódà èmi inú àwọn obìnrin wọ́n dọ̀gbọ́n ṣe bíi pé àwọn ń dọ̀rẹ́ pẹ̀lú àwọn atiláwí yìí wọ́n tún máa bá wọn ṣe wọ́n jọ máa ṣe
1: mí
0: wọ́n dà wọ́n bá tún fẹ́ lọ ṣiṣẹ́ láabi wọn tún jẹ́ kánmọ̀
1: àwọn
0: náà tún máa fún wọn ní àmọ̀ràn pé ṣé wà orúkọ mi ò kí ń ṣorúkọ tí mo fún ẹyin nílẹ̀ èrí ìtàgé ni ló mọ gbọ́ my name is officer ọjọ́ náà ló kọ̀ mi wọ́n bá ní àìwọ́ tó pé ààrẹ fún mi ní sandra no
1: I'm not a sandra
0: lẹ́nu iṣẹ́ ni mo fi pè fún ẹ sandra officer ọjọ́ náà ló kọ̀ mi you are under arrest ni ó bá mọ̀ wò pa ẹ̀kọ́ àwọn yóò ti mà sí rí rẹ̀ wọ́n ti mọ bí ó kù
1: sí bí wọ́n ṣe kọ́
0: ti lọ bẹ́ẹ̀ oyá.
1: Go
0: mo je ka ba mo pe ah mo finu wenu mo jewo
1: o jewo se sori in ti ja won niyan ni pe
0: meyan ba se daada
1: ti yan ba se daada o ni jewo
0: so mo se daada mo fi ti e no mo la keje la o ni do jewo
1: awon kankan wa ta won yo ba mo so pe ohun abamọ ni ma kẹrin ọlọrọ wọn ẹrù nígbà tó fi ń ṣe pé iṣẹ tí mo ń ṣe
0: yìí mo ń bọ di nǹkan àbámọ títí ń gé ka àbámọ bọnu oníwá ẹsẹ rántí pé ohun o.
1: So n tí èyí wọn ni pé gbogbo ń ta wá fi kìtà kìtà kìtà kìtà kìtà ta fi ọ̀nà ẹ̀rú ọ̀nà àìtọ́
0: ta fi kójọ
1: ọwọ́ kan ìjọba kan gbẹ̀sẹ̀ lé.
0: Mo kàwé kan wọ́n ní ìgbẹ̀yìn lódo
1: lópo àdá
0: kìràkìtà òdọ́la
1: kìràkìtà ń
0: bọ̀. Wọ́n ìsọ̀lá jẹ́ mẹ́lẹ̀ pàápàá ìròyìn eléyìí wọ́n ní obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yẹ ti mọ̀ aya bàbá nọmba
1: one
0: sẹ́nitọ́ olúrẹ̀mí tinubu wọ́n ní lọ́jọ́ ṣẹ́gun wọ́n kéde owó kan tí wọ́n fún àwọn olókoòwò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí àwọn olókoòwò pẹ́ẹ́pẹ́ ń jẹ́ 2,000 làwọn olókoòwò pẹ́ẹ́pẹ́ yìí pé 100,000,000 naira ni wọ́n ní wọ́n mọ̀ fún wọn wọ́n pín fún wọn ní ìpínlẹ̀ benue kí wọ́n fi bẹ̀rẹ̀ ọjà kan fi máa ta ọjà wọn bí wọ́n ti sọnù wọ́n ní kódà ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ wọ́n ìyá ààfin tinubu ṣàṣàyẹ pé kẹ́tọ́ sẹ́yìn ònìkan ò wọ́n ní àwọn tí àwọn bá ti mú báyìí àwọn ọmọ kó àwọn nǹkan ìdókòwò àwọn okòwò wọ́n tún wá sọ̀rọ̀ pé àwọn ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan àwọn ò fún wọn ní ẹ̀rọ kọ̀ǹpútà láwọn gbọ̀ngàn ibi tí wọ́n ń lò láti fi máa ṣe ohun tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ àwọn òfin wọn ní ẹ̀rọ kọ̀ǹpútà ròyìn pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n bàbá ń bá rí rẹ̀ ó ní èyí tí wọ́n fi léde pé lórí ètò àgbèsè retí ọ̀tún àwọn ògbówó kalẹ̀ 150,000 fún 1,000,000 àwọn obìnrin ní vandekia àti 500,000 míì fún àwọn míì ní ìpapọ̀ rẹ̀ wá jẹ́ 100,000,000 50,000,000 ìyọ̀n 50,000,000 fáwọn obìnrin 1,000,000 ní vandekia àti àádọ́ta mílíọ̀nù mi 50 million fún wọn ní ìpínlẹ̀ Makurdi àpá fún àwọn tó jẹ́ pé wọ́n ní oko òwò ńlẹ̀ tó ń ṣòwò tẹ́sẹ̀ ẹ̀gbẹ́ jẹ́ pé oko pẹ́pẹ́pẹ́ ni o àpapọ̀ rẹ̀ wá jẹ́ 100 million naira tí wọ́n pé àwọn òfin ṣe èrò lágbára fáwọn obìnrin olókoòwò kéékèèké wọ́n ní pé kòun àwọn náà ó di ẹni tí ń dá ṣiṣẹ́ tó jẹ́ pé wọ́n sì máa rí nǹkan mú bẹnu tínú wọ́n sì máa dùn ìṣọ̀lá ìròyìn pọ̀ ń bẹ́ o ṣùgbọ́n owó ọ̀hún wọn ni wọ́n ó gbé jáde fún wọn báyìí wọ́n sì kó fún wọn pé ẹ fi máa ṣiṣẹ́ so wá rí lórí ìtìmọ̀ ẹ̀rọ náà wọ́n ní fáwọn ọ̀dọ́ ni gẹ́gẹ́ láti jẹ́ pé ètò ẹ̀kọ́ wọn nípa ìmọ̀ ẹ̀rọ ó tún jingiri sí ẹyọ ni wọ́n ní pé àwọn gbọ̀ngàn tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ àwọn ó kó kọ̀ǹpútà àwọn ó kó rẹ̀ ní ìpínlẹ̀ abia ni o cross river ni o rivers ni o delta ni o ebonyi ni o edo ni o jigawa ni o fct ni o wọ́n ní kọ̀ǹpútà láwọn gbọ̀ngàn ict wọn báyìí ó mọ̀ fi síbẹ̀ ni fáwọn ọ̀dọ́ ni pé ẹ kàn lè wọlé wà pé ẹyẹ ń wò bí n ṣe tẹ táwọn kó tiẹ̀ tún wọn bẹ tí wọn mọ kan ibo ṣe báyìí
1: tí wọn lóòdì pé
0: èmi náà wọn ti lo kọ̀ǹpútà rí
1: wọn mọ ti tẹ rí
0: yóò dídé pé wọn kàn ní ó yá wá tẹwọ tó ní ìrírí o
1: wọn náà
0: ti mọ̀ ń pa wọn ní kí ó lè jẹ́ pé ètò ẹ̀kọ́ àwọn ọmọdé àtàwọn ọ̀dọ́ yóò jingiri nínú ìmọ̀ ẹ̀rọ ọ̀nà ṣe kó àwọn tó wájú olókoòwò wọ́n fún wọn ní àwọn olókoòwò 1,000,000 níye wọ́n fún wọn ní 100 million wọ́n dá sí ìdá méjì àwọn kan ń gbà Makurdi àwọn kan ń gbà ń bi ìlú Bome 1,000,000 ni wọ́n ní Makurdi 1,000,000 ni wọ́n ní Valencia náà wọ́n gbà 50 million ìyọ̀n 50 million fáwọn 1,000,000 Valencia àwọn 2,000,000 tó wà tó yẹ pẹ̀lú kan mí lè Makurdi àwọn náà gbà 50 million àpapọ̀ rẹ̀ jẹ́ 100 million fẹ́gbẹ̀rún méjì àwìn fáwọn tó jẹ́ pé olókoòwò pẹ́pẹ́pẹ́
1: pẹ́pẹ́pẹ́ ni wọ́n
0: ní sí pé wọ́n yàwó kìí ṣòwò yá o
1: wọ́n
0: fún wọn ni wọ́n fi ṣòwò àwọn náà wà á di ẹni tó ní iṣẹ́ ọwọ́ lọ́wọ́ bó ti ẹ̀ jẹ́ pé kò ládàáni tó ní sí ẹtiẹ̀ tó jẹ́
1: àdáni
0: iṣẹ́ rẹ̀ òun ni sí
1: CEO
0: ẹyin o mọ̀ pé bẹ́ẹ̀ anybody báyìí tó bá ti ní sẹ́yà yóò ní èmi ni CEO
1: èmi ni CEO
0: torí pé òun ló ni bó ti ẹ̀ jẹ́ pé ìtumọ̀ sí ohun ó ní oríṣiríṣi ó ní bó ti lò ó
1: èyí
0: kàn sí wípé ẹ̀kọ́ nílé iṣẹ́ nìkan ni ó kó òun
1: ni
0: CEO ṣùgbọ́n àwa báyìí àwa ti nílé iṣẹ́ rẹ̀ a sì di CEO nù.
1: ẹni tó nílé iṣẹ́ dúró já ṣe gbogbo èèyàn ni CEO ẹni tó nílé iṣẹ́ ìlú rẹ̀ òun náà CEO ni.
0: Ẹ̀hún náà ni mò
1: ń fọ́. Ẹni tó nílé iṣẹ́ pé èmi wò búkà mi rè táwọn èèyàn ti ń jẹun CEO ni
0: láyé. CEO ló náà.
1: Àti pé ká wá dúpẹ́ lọ́wọ́ ìyàwó Olúrẹ̀mí tí wọ́n rí pé ṣàṣà ni ẹni tí ó rò pé jẹ́ kí n ṣe irú nǹkan ó rí pé a máa yé gúdúgúdú látẹ̀yìnwá tí wọ́n á wo ìgbésẹ̀ yìí tán tún gbé. Láti lè pé ẹ jẹ́ ká ran àwọn ènìyàn yìí lọ́wọ́ kì í ṣe pé wọn ò ní tán ṣe tẹlẹ o ṣùgbọn
0: ọkàn wọ pé ẹyin olókoòwò pẹpẹpẹ
1: àwọn olókoòwò ọ rí pé olókoòwò mi wà pa ó wù lọkàn lẹpẹ àwọn ọjà mo fẹ jí kó gbòòrò sí bó mo sì lè ẹlòmíì ò dẹ lọkàn pé bó mo sì lè ṣètò ẹyáwó ṣùgbọn wá wo
0: ẹlòmíì ò tí ẹ mọ ṣe
1: ẹlòmíì ò mọ bá ṣe ń ṣètò ẹyáwó
0: ẹlòmíì kò mọ bí ó ṣe lọ
1: fọkọọlẹ
0: kò mọ bí ó ti kọjá lọ ọbẹ kò tiẹ mọ bí ó wà kò mọ bí wọn ti ń ṣe.
1: Wá wo wọn wá gbóró àǹfààní wọn wá fún wọn lọfẹẹ wọn gbé wá lọfẹẹ wọn gbé fún wọn lófo ó rí pé inú wọn mọ dùn débi pé sórí ó mọ àwọn orin eré kan táwọn èèyàn ó mọ àwọn oríkì tí wọn ò kí mọ̀mọ́ rí ilẹ̀ lómìnira mọ̀ kí wọn lóríṣiríṣi sórí àwọn ìwà tó dáa tó yẹ ká mọ̀ wò ni ká mọ̀ wá pé tá a bá ti wà nípò agbára bámúbámú báyìí òní mo yó mi mọ pé bí n pa ọmọ ẹni kọọkan òun kọ ló yẹ káwọn olórí wa mọ sí ìwọ náà wò kí ìyàwó àwọn bí olóṣèlú wa bí.
2: ọba ayé
1: ibẹ kákàkiri.
0: kékeré àwọn náà
1: máa ń rìn
0: àwọn èèyàn lọwọ
1: ìní ìyàwó nọmba
0: wà bó sọ fún bó sọ ọkùnrin
1: bó sọ ọkùnrin ìyàwó nọmba wà
0: wà ló fi ṣe báyìí. àní sí ó pọ̀ kó mọ̀ jẹ́ pé àwọn tí ń ṣòwò kan tọrọ fáwọn ní tẹ́lọ́gùn kóòtù máa ronú pé akúntà náà á rí nǹkan kan.
1: nígbà tó ti di ìyàwó nọmba wà nàìjíríà tó tiẹ̀ ti ṣe bẹ́ẹ̀ kí ìyàwó sẹ́nítọ̀ mi àdámọ̀ bẹ́ẹ̀ ni ìyàwó ọ̀nàrẹ́bù mi àdámọ̀ ìyàwó
2: ọba ayá
1: ẹ̀. kánsílọ̀ mi àmọ́ ká tó wá sọ àwọn ìyàwó house of assembly ṣùgbọ́n àwọn
0: ìyàwó
1: ààrẹ gbégbèsè
0: àwọn ṣàfihàn ara wọn
1: pé awo gofuna ti o fi pa ni butoro ni
0: awon iyawo gomina mi na nse ti won to ye pe amo e da ba mo ti o yin ba gbe lawa kan gbe bode so kan we elomi wa to je pe olore bonkele ni won won le esure ja se labe le awon mi wa baun o ti yo iroyin le mo gbe won
1: e so wa mo
0: ba won e ta wa ba ri nu iroyin lawo ka jade
1: e so wa mo awon iran lowo kan wa to je pe lekun jekun ni le ka se ka ni o ri pe iru igbese ti ya gbe oloko owo ni won gbe
0: awon awon odo na
1: won tun so fun awon odo na
0: nipa computer to na won gbe le
1: ti yawo gomina mi na to ba le so pe ah lekun agbegbe mi
0: pe ka won na se lodo ti won na
1: empowerment kan kekere kan sori loju ti won o le kere sugbon loju awon tan se sori en tan
0: o to bi ju
1: iru aduro owo ni sin eni tan ba fun ni egberun mewa abogun egberun abi 50,000 o ri pe yo mo awon le wo pe 50,000
0: se yo so yo so ah o jo won to ko fun ori ko ni nkan ti o se la koko o
1: lo mi lowo lowo ta wa
0: elomi bayi egberun kan ni o si to ba fun na lo so pe enikeni ti iwo ba ni pa lati se lowo fun o na ro ko kere
1: se fun
0: iwo to si mo pe mo ni pa lati se bayi ti e koko se na
1: nitori pe so
0: ika
1: o si dogba ti o ba ro pe emi ti o mo pe iru awon iyawo gomina tan so nisin tan ba fe ra so gan ati moye owo ti o je so ro wa so tan wa pa owo ti mo fi ra so
0: kokan fi se itori anu kokan
1: fi se itori a
0: Isola o ti ya won ara ile na ba o seun Isola ko to de pa mo lo to ra ni pe mo se ri ile lo o da ya mo fe leyi se lo mo kan fe sare mele pe awon omo ologun rile ede wa mo kan ni pele Kogi o ko re ni Ibrahim Bastuji are Bola Tinubu wa se kilo fa won odana pe rile ede lati mo mu yin sokubore lati mo mo yin sokubore oni mo sare fe jumo sare ba mo papa ka mo rile
1: akoko na ja ka omo logun dada
0: sori ki won na
1: ni sori o mo pe tan
0: ba are si ti se kilo eyin de wa tin si se la bi o bowo ba ti bayin ish
1: sori
0: owo ta lasi
1: sori lasiko eni to ba loju ori to nsele lori de dubai iwo tan ba awon sori awon kankan wa te pe to ba fi se o ba rede ati wo danu ni
0: Ọ̀dà
1: ìwọ ni tó wá náà pé iṣẹ́ láàbí ló yàn tètè jáwọ́ báyìí.
0: Jáwọ́ o! Níbi tó farapamọ́ sí o, tètè jáwọ́ ló sẹ́ láàbí. Isola, gbàǹdàgbèrè ja ọmọ rẹ̀ lé.
1: Tó o mọ kí gbogbo ẹ̀yìn olórí. Tẹ wà ní ìdírẹ́dù ní gbogbo ẹ̀yìn alọ́jà, gbogbo ẹ̀yìn bàbá alọ́jà, gbogbo ẹ̀yìn olókòwò kéékèèké. Tayo bayi on lati fi mo pade ni ojo mejo
0: o seun to eyin oju te fin wo wa oni fo ti te fin wo wa koni di o yo olohun adegoke lo ko temi je royan mi kan gagbon wa gbe wells radio 89.3 fm letin gbo wa e gbo po be o e mo gbo wa nso ko kale e seun

mọ́ kí yín ẹ̀ka alẹ́ ẹ̀dẹ̀kùṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn lẹwa ló dé sí tìbọn yín láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Láàbí Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó lè tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ gbèrò ìmọ̀ ẹ̀rọ gẹ́gẹ́ bí ọ̀pákùtẹ̀lẹ̀ fún ọjọ́ iwájú rere orílẹ̀-èdè Nàìjíríà. Ilé aṣojúṣòfin pàrọwà sí ààrẹ Tinubu láti kéde ètò ìmúbọ̀sípò olóṣù mẹ́fà fún ètò ààbò àti ọrọ̀ ajé. Gómìnà Mákindé jẹ́jẹ́ ìdàgbàsókè àtìlẹ́yìn fún gbogbo àwọn iléeṣẹ́ elétò ààbò. Ẹgbẹ́ òṣèlú APM ń ṣe àfihàn Open Salawu gẹ́gẹ́ bí igbákejì olùdíje sípò gómìnà. Àjọ JAB yọ̀ǹda ojúlówó èsì ìdánwò UTME tọdún 2026 fún gbígbà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣàfihàn rẹ̀ wípé ìdàgbàsókè ọjọ́ iwájú ọjọ́ ọ̀la ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti ìṣọwọ́ṣètò òṣèlú dá lórí akitiyan orílẹ̀-èdè yìí láti ṣàmúlò ètò ẹ̀rọ. Ani ti ṣe akọ̀wé ìjọba àpapọ̀ Sẹ́nítọ̀ George Akime ló sọ eléyìí di mímọ̀ lónìí lásìkò tó ń kéde ìṣíde ìpàdé àpérò ìmọ̀ ẹ̀rọ tọdún 2026 nílùú Àbújá. Akime sọ̀rọ̀ lórí pàtàkì ìmọ̀ ẹ̀rọ, eléyìí tó wà ní ìbámu pẹ̀lú àfojúsùn ètò ìrètí ọ̀tun Ààrẹ Bọ́lá Tinubu. Ó pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó gúnmọ́ láàrin ìjọba àpapọ̀, ìjọba àpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ fún ìdàgbàsókè ìmọ̀ ẹ̀rọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó ilé aṣojúṣòfin ti ké pe Ààrẹ Bọ́lá Tinubu láti kéde ìmúbọ̀sípò ètò ààbò àti ètò ọrọ̀ ajé olóṣù mẹ́fà láti yanjú àwọn làásìgbò ètò ààbò orílẹ̀-èdè yìí. Ìgbìmọ̀ ló tún pè fún àtúntò lọ́gán lórí ìlànà ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n pàrọwà sí ìjọba àpapọ̀ láti ṣe ìfilọ́lẹ̀ ẹ̀ka ọ̀rọ̀ àtọ iléeṣẹ́ ológun láàrin wákàtí 72 fún ìyọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ lè tán fi tipá mú nígbèkùn ní kòpẹ́kòpẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Eléyìí ló jẹyọ nínú ọ̀rọ̀ adarí ọmọ ilé tó kéré jùlọ, ìyẹn Fred Agbede. Ó pè fún ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ẹni tí ṣe agbẹnusọ iléeṣẹ́ ológun tẹ́lẹ̀ rí, ìyẹn Abubakar Abe, pẹ̀lú pàtàkì kíkún àkúnyọ àwọ̀ nídìí ètò ààbò. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé tó ti ṣe ìfìdímúlẹ̀ ìfarajì ìṣèjọba rẹ̀ fún pípèsè àwọn ohun ṣiṣẹ́ fún gbogbo àwọn iléeṣẹ́ elétò ààbò láti lè ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ, pẹ̀lú ìlérí àtìlẹ́yìn fún ìdásílẹ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá lé tí ó máa rí sí ìwà ọ̀daràn tí a mọ̀ sí VCU lẹ́yìn àwọn àṣeyọrí wọn kòpẹ́kòpẹ́ láti káwọ́ ìwà ọ̀daràn jákèjádò ìpínlẹ̀ yìí. Gómìnà ló ṣe ìlérí yìí nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣọwọ́ṣiṣẹ́ ẹ̀ka VCU ọ̀hún, eléyìí tó kójọ lóṣù bíi méjì sẹ́yìn gẹ́gẹ́ bí ara akitiyan láti gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn míì ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà dúró lórí wípé ìṣèjọba rẹ̀ yóò tẹ̀síwájú láti máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo iléeṣẹ́ elétò ààbò léètò ṣiṣẹ́ ní ìpínlẹ̀ yìí wípé ààbò ẹ̀mí àti dúkìá jẹ ìṣèjọba rẹ̀ lógún. Aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pè fún ìdásílẹ̀ ẹ̀ka iléeṣẹ́ elétò ààbò alápapọ̀ léètí a mọ̀ sí JTF láti kojú gbọmọgbọmọ ètò ààbò tó mẹ́ẹ̀ ní apá òkè ògùn àti àwọn ibòmíì tó ṣe pàtàkì ní ìpínlẹ̀ yìí. Àwọn aṣòfin ṣàlàyé pàtàkì ìgbésẹ̀ máa ṣiṣẹ́ parí pẹ̀lú àwọn ọlọ́dẹ lè tó mọ ojúlẹ́jà inú gbò. Ìpè yìí ń ló jẹyọ lásìkò ìjókòó eléwọ̀ ọ̀rọ̀ tó wá láti ẹnu ọ̀nàrẹ́bù Waliu Salami
le to soju agbegbe irepo onosogo ati honorable Lukman Jimo to soju agbegbe orelope won soro lori awon ikolu si awon opopona bi kishi si igbeti ati igbo si igbeti egbe oselu Allied People's Movement ti a mo si APM ti safihan oni salawu ege bi igba keje oludije sipo gomina ninu eto idibo odun 2027 ni ipile Oyo won gbe igbese yi loni ni secretary ati egbe na le ti be ni ipile Oyo igba keje oludije sipo gomina ni lo ti di oniruru ipo muri eyan sipo re ina awon toro kan ati awon ma egbe to seku ton wa n bi eto on ton buwolu ajo to ri si idowo asewole si ile eko giga ti a mo si jambu ti kede wipe awon e atejade esi idowo utme to 2026 won laarin wakati meji iyonda re won so eleyi di mimo ninu atejade to jade lati owo agbenso ajo jambu iyen Fabian Benjamin won salaye awon igbese le ti awon toro kan gbodo gbe pelu arowa si awon olukopa lati ye awon akole nipa won wo daada kan to se atejade pelu wipe kan toju re daada fun lilo ojo waju ijoba ipinle kasina ti kede aseyori idola emi awon eniyan merin ton jigbe le ti awon omo ile ise ologun se awon eniyan na in lori koyo ninu ise akanse to nlo lowo lori afurasi adari ajinigbe eyin o ka sala muhammadu fulani ati awon iko re awon eniyan in lo ti n gba itoju lowo latari awon oju ogbe ibon le to wa ni ara won lásìkò tó ń bẹ nígbèkùn ẹgẹ bí ó ti wà nù àtẹjáde tó jáde lónìí láti ọwọ kọmíṣánná fẹtọ ààbò abẹlé ìpínlẹ katsina ìyẹn nasri muhasu wọn gbóríyìn fún àwọn ọmọ iléeṣẹ ológun àti gbogbo àwọn òṣìṣẹ elétò ààbò lè tó ṣẹkù tó kópa nínú iṣẹ àkànṣe náà. èyí ló pín ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní ṣùgbọ́n ká tó máa lọ ẹ gbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kẹsẹ̀. a mú wá fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti ṣàfihàn rẹ̀ wípé ìdàgbàsókè ọjọ́ ọ̀la ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí àti ìṣọwọ́ṣètò òṣèlú dá lórí akitiyan orílẹ̀-èdè yìí láti ṣe àmúlò ètò ẹ̀rọ. a tún mú wá fún yín pé ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó ilé aṣojú-ṣòfin ti ké pe ààrẹ Bọ́lá Tinubu láti kéde ìmúbọ̀sípò ètò ààbò àti ètò ọrọ̀ ajé olóṣù mẹ́fà láti yanjú àwọn làásìgbò tó ń kojú ètò ààbò orílẹ̀-èdè yìí. a lórí ọ̀fẹ́ láti mú wá fún yín pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé tún ti ṣe ìfìdímúlẹ̀ ìfarajì ìṣèjọba rẹ̀ fún pípèsè àwọn ìṣiṣẹ́ fún gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò láti lè ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ pẹ̀lú ìlérí àtìlẹ́yìn fún ìdásílẹ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá lè tí ó máa rí sí ìwà ọ̀daràn tí a mọ̀ sí VCU lẹ́yìn àwọn aṣeyọrí wọn kò pẹ́ kò pẹ́ láti káwọ́ ìwà ọ̀daràn jákèjádò ìpínlẹ̀ yìí. a tún mú wá fún yín pé ẹgbẹ́ òṣèlú Allied People's Movement tí a mọ̀ sí APM ti ṣàfihàn onímọ̀-ẹ̀rọ Mufútáù Open Salawu gẹ́gẹ́ bí igbákejì olùdíje sí ipò gómìnà nínú ètò ìdìbò tọdún 2027 ní ìpínlẹ̀ Ọ̀yọ́. a mú wá fún yín pé àjọ tó ń rí sí ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga tí a mọ̀ sí JAMB ti kéde wípé àwọn akẹ́kọ̀ọ́ lè lọ máa ṣe àtẹ̀jáde èsì ìdánwò UTME tọdún 2026 wọn láàrin wákàtí méjì ìyọ̀nda rẹ̀. Kẹ́misọ́lá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ ẹ gbọ́. ẹ lè máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀wá gbogbo at West Radio 893.
ẹ̀tí lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. A tún wà lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Ẹ lè kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lórí ẹ̀rọ 0916893 2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ní orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín, oorun ayọ̀ lásùn.

onílé mo bòdè kí n tó wọlé o ajá o ṣùgbọ́n ni mí mo bòdè ọlọ́run bàbá mi torí pé ewúrẹ́ tó wọlé tí ò bòdè ó dẹran àmúṣẹbọ àgùntàn bọlọjọ tó náà wọlú tí ò bòdè ó dẹran àmúbọ ọṣà kábíyèsí olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ògbéni níjà kẹ́rù ó po níjà ọ̀bẹ́ nìkan jà tọwọ́ bọ̀ gbogbo ara lé lójú òjì kan lùkan pa òpà kan jí kan lùkan ìpátákò ẹkùn tí ń tà ní yẹyẹyẹ bàmí bẹbẹbẹ tó ti ń bẹ ká tó mọ̀ bẹ tó ní a mọ̀ bẹ ọ̀wàwàwàwà tó ti wà ká tó mọ̀ wà tó ní a mọ̀ wà kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ àrùgbó ọjọ́ adàgbàmọ́kú adàgbàmọ́tì adàgbàmọ́tẹ́ kábíyèsí rẹ ọlọ́run ìwọ ló ń fọba jẹ ìwọ ló tún ń rọba lóye ọba tí ń gba ìdọ́bálẹ̀ àwọn ọba kábíyèsí rẹ ọlọ́run ọba kan ṣoṣo tí gbogbo ọba ayé yìí ń ṣe kábíyèsí fún aládé kan ṣoṣo tí gbogbo aládé ayé ń ṣe fìlà fún ó ń jọba lórí ayé lẹ́ẹ̀kan ṣoṣo ó ń sọ gbogbo ayé bẹ́ẹ̀ kò sí sikiọ́rítì kan ti ń sọ kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ lakin nínú ilé o akin lójú ogun arúdẹ́dẹ́ ọlá ọba mi arúdẹ̀dẹ̀ ọlá aláàfin àjọbọ aṣú dẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀ jígọ̀ ẹkùn ọkọ̀ òkè pátákò ẹkùn tí ń tani yeyeye ọ̀rọ̀ ìgbàanì tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́mì kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ òun jẹ mímọ́ òun gbébi mímọ́ ò tó ń fi mímọ́ bòrà bí aṣọ ìwọ ló gbèjà àwọn ọmọ ìsírẹ́lì ń jọ sí òtòjú fáráò aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bá adágún omi pupa kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o alágbára ńlá kìnìún ẹ̀yà júdà à ń ló fi jẹ́ wípé ìwọ náà níná iná ajónirun olójú iná alápá iná ọlọ́rọ̀ iná bó bá wù mí mo lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná ò bó bá ṣètún wù mí mo lè pè ọ́ ní ẹ̀kẹrin nínú iná àti àkọ́kọ́ àtẹ̀kẹrin ìwọ náà níná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò ṣerun kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ àgádágodo ẹ̀mí gbogbo èèyàn ìwọ ló ń ṣe ìwọ ló ń tì í bó bá wù ọ́ ó ṣì tẹlòmíì bó bá ṣètún wù ọ́ ó ti tẹlòmíì tí ò sì bàbá ńlẹ̀ tí ó bí ọ́ lè rè ta ni ó àdá ẹ lọ́jọ́ kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ṣèbí èjì ń pọ̀ tàbí kó yingi ni òjò ń pòkè bí kó yẹ̀gẹ̀rẹ̀ òkè ò lè ṣá òkè ò lè tí òkè ò lè wó òkè di ẹ̀rù jẹ̀jẹ̀ kábíyèsí rẹ ọlọ́run àdìtú iṣẹ́ olódùmarè ni ayé wàwàwà èèyàn tututu kò ṣeé tú kábíyèsí àwọn kan pera wọn lónìmọ̀ ayé wọn lọ́nú afẹ́fẹ́ àwọn kan pera wọn lónìmọ̀ ayé wọn gbanú òòrùn lọ àwọn kan gbìyànjú inú òṣùpá àwọn wádìí agbára ọlọ́run nígbà wọn wá rí wọn ní òṣọ́ lọ́run
ọ̀rọ̀ ìwé mímọ́ ni ó ní aṣíwèrè èèyàn ni ó sọ pé Ọlọ́run ò sí. Ọlọ́run bẹ ojàre ẹni tí fi ń ṣagbára ni òye èèyàn kábíyèsí rẹ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ó mọ̀ ti dìjẹjọ́ ń gbà mọ̀ ń dágbére lórí ètò yìí mo ní bó bá dò ní ká tún jọ pàdé. Ọ̀rọ̀ tẹ́mi sọ láyà àjẹjọun ẹ̀yìn kọ́ yìí àbámọ́dá Ọlọ́run ọba mi ló bá ń fàṣẹ sí òun ló jàn lóhun tẹ̀ ṣé kí n má tàn yín o. Láàrin ìjẹjọ sóní tí mò ń sọ̀rọ̀ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú ọ̀pọ̀ ìjì ló ti jà Ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kí ìjà yóò gbé wa lọ. Ẹ̀yin kọ́ yìí àwọn kan ti kú àwa kan la kù lára àwa tá a kù àwọn kan ń bẹ wọn ń tọrọ kú fún wọn ni. Lára àwa tá a kù sẹ́ àláwọn kan fúnra lára tí wọn làwọn ń tọrọ kú fúnra wọn. Wọ́n ń bí mi bẹ́ẹ̀ kò yé mi náà. Àmọ̀ràn tí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ẹnu Ọlọ́run ni Ọlọ́run ó ṣàánú fáwọn tóun ó ṣàánú fún. Òun ó fi orí ọ̀fẹ́ òun hàn fáwọn tóun ó fi hàn fún. Àjẹ́ pé lára àwọn tí Ọlọ́run ọba mi ò kè ṣàánú fún. Èmi òun sọ̀rọ̀ ní ìkànnì West Radio 89.3 FM àti gbogbo ẹ̀yìn tẹ́ lórí ọ̀fẹ́ láti mọ́ gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àánú la rí gbà o. Ewúrẹ́ ilé ń wo alápàtà mi bí ikó kú ni. Àgùntàn ọ̀dẹ̀ ń wo alápàtà mi bí ikó rọ̀run ni. Èèwọ̀ tọ́ mẹ́ẹ̀dáyé ń wo àwòdì òkè òní bí ikó dá lápá orí ẹ̀yẹ ní kẹ̀yẹ yọ o. Ọ̀tá ní dọ́mẹ̀ẹ̀yẹ lókun àwọn wọn tún ń dá lóró àwọn wọn ò ní kó lè ó wá jà àwọn wọn ò tún àmọ́ orí ẹ̀yẹ ni ò pẹ́yẹ o. Bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì yí wọn lójú wọn bá mọ́. Ó gbà pópó lọ́wọ́ onípóńpó fi fọ́ọ̀mù òpópó. Tonípóńpó gbọ́dọ̀ sọ̀rọ̀ tonípóńpó gbọ́dọ̀ gbé kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ló jẹ́ mọ́ ní tolúwa nílẹ̀ ayé. Ó ti fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ sórí àwọn ìsàn omi. Ta ni ó gorí òkè Olúwa tó ń bi mímọ́ rẹ̀ ẹn tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ẹn tí ò gbé ọkàn wọn búra ìtàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlá rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rì rẹ òótọ́ ń ṣe àfẹ́rì rẹ Ọlọ́run Jákọ́bù. Ẹ gbé orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Ọba ògo fẹ́ wọlé ta lọ bá ògo yìí. Olúwa tó le tó sì ní agbára ni Olúwa tó ní agbára ní ogun. Ẹ gbé orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Ọba ògo fẹ́ wọlé o ta lọ bá ògo yìí. Olúwa àwọn ọmọ ogun òun náà lọ bá ògo o.

ẹ ká lẹ́ ò gbogbo ọmọ Nàìjíríà ẹ ká lẹ́ ò nínú létà ẹ tí ń gbọ́ mi ẹ ká lẹ́ lọ́ọ̀dẹ̀ yìí ṣé àlàáfíà ni mo tún bá yín lálẹ́ tòní ò ọ̀dẹ̀ òdò bí ẹ̀tọ́kù àmójúbà mi èmi tí náà ni èmi tí olùgbèmìgà ọmọtọ̀ṣọ́ olótúkànlẹ̀kùn yín kokoko lálẹ́ tòní ò àrọ̀gbó lòun bí ẹni rọgó òlù dé ọmọ àyá àdúà ogorí àgbàgbé o tọ́ onílé apá ọ̀tún ó yẹ dákun ẹ̀bá ń ké sí onílé apá òsì ọkùnrin ẹ̀dákun ẹ̀bá ń ké sóbìnrin ọmọdé ẹ̀bá ń ké sí àgbàlagbà ẹ̀yin abiamọ ayé ẹ̀dákun ẹ̀súnmọ́ tòsí lálẹ́ tòní o torí pé ètò talẹ́ tòní àjọ ṣe ni kó tó dariwo ó tún ti dé o ètò ni ní ìkànnì west radio 89.3 fm kó tó dariwo lẹ́tọ̀ ètò ni kó tó dariwo ìjẹ́ lórúkọ gbogbo àwọn tájọ mú ètò yìí wá sí etí gbọ̀nyẹn látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí àwọn ọ̀gá lọ́gàá ní abala ẹ̀ka kọ̀ọ̀kan stephen ige oni ọlọ́wọ́ button fún sáà tá a wà yìí àti gbogbo àwọn tájọ mọ́ daṣẹ́ da ọpọlọpọ̀ lórí ètò yìí tí gbogbo ẹ̀ tí ó fi máa lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ lórúkọ àwọn èèyàn yìí ó ní èmi olùgbèmìgà ọmọtọ̀ṣọ́ yọ rédíò apostle easier again kó tó dariwo ó bẹ̀rẹ̀ ẹ̀ ńlẹ́ ń bẹ̀ ń ó jàre ẹ̀ kú kalẹ̀.

0: tọ́ kó tó dariwo ó ti bẹ̀rẹ̀ wáyé. Kó tó dariwo ó ti gorí àgbàgbé lálẹ́ tòní o. Ha! Lálẹ́ yìí, gbẹ̀gẹ̀dẹ̀ ó gbiná o. Nǹkan ó gbé nǹkan hanù. Aláàárẹ̀ yóò jọ àgbá. Pẹpẹyẹ gan yóò jọ mọ pọ̀n. Bí n bá sọ pé nǹkan kí ẹsẹ̀ ràgó, ẹ̀dákun ètò talẹ́ yìí ni. Nǹkan kí ẹsẹ̀ ràgó o. Àmọ́ o, èmi ò ní ṣaláì tọ́jú àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn. Torí pé wọ́n ní àgbájọ ọwọ́ báyìí la fi ń sọ ìyà, àjèjì ọwọ́ kan ò mọ̀ gbẹ́rù torí. Bá a bá ń ṣe é, tọ́lọ́run ọba òkè tí sì ń fún wa á ṣe. Torí pé ọlọ́run yìí gangan ní bẹ nídìí iṣẹ́ rẹ̀ tí ń ṣiṣẹ́, ìkàn gbọ́wọ́ ti wá ṣe ni o. Àmọ́ àwọn kan náà lọ́lọ́run tún fi tì á. Tá a jọ ń ṣe é lájọṣepọ̀ tí gbogbo ẹ̀ fi ń múyẹ̀ sí tó fi ń lọ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ o. Ẹ̀jẹ̀ ń fi àsìkò yìí sí fìlà fórí adé ò kábíyèsí ò. Bá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Bàbá Rashidi Adéwọ̀lú Ládọjà. Mo fi orí adé kí gbogbo àwọn lọ́ba lọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Tọ́, kádé ó pẹ́ lórí o. Kí rùkẹ̀rẹ̀ kó dọkẹni mọ́ yín lọ́wọ́. Láṣì Olódùmarè, ẹ mọ̀ pẹ́ lórí ìtẹ́ bàbá yín o, bí pẹpẹ ṣe ń pẹ́. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Arusa Wanu. Mo kì í bàbá ojú òní tì yín. Mo fi orí adé kí gbogbo àwọn ìjòyè nílẹ̀ Ìbàdàn. Gbogbo yín mo kí, ẹ mọ̀ ṣéun o, mo mọ̀ lóore o. Mo kí gbogbo bálẹ̀ bálẹ̀ káàkiri ilé, káàkiri oko nílẹ̀ Ìbàdàn. Mo fi bá mi Timothy Adéròjú bálẹ̀. Mo fi kí gbogbo àwọn bálẹ̀ bálẹ̀ pátápátá o. Ẹ̀yin ọkọ ìlú ẹ ní ṣìṣe. Láṣì Olódùmarè, tọ̀ wá lọ sọ́dọ̀ àwọn ikọ̀ ọmọjì ó bàjẹ́. Àwọn ikọ̀ kó tó dariwo pátápátá lórílẹ̀-èdè yìí àti lókè òkun. Ẹ mọ̀ ṣéun, ẹ kú ìfọmọnìyàn ṣe. Ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun Láṣì Olódùmarè, ẹ kórí oko délé. Wọn wá ní fi òkú yín tẹ́lẹ̀ bàálù wálé o. Láṣì Olódùmarè, mo kí gbogbo ẹ̀yin agbófinró pátápátá. Bá a bá ń ṣiṣẹ́ yìí, ẹ dákun, ẹ̀yà kan sárá sí àwọn agbófinró o. Àwọn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀, gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi DPO DPO pátápátá, mo kí yín o. Ojú òkú ní tìyín, àjọṣe wa ò ní bàjẹ́. Ọlọ́run ọba mi òkè, ìfẹ́ tó ti fi sáàrin wa, ayé èṣù ẹ̀ṣẹ̀ kò ní paná fẹ́ ọ̀hún o. Mo kí gbogbo ẹ̀yin kọ̀ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ jẹun jẹun bí ọjọ́ ọ̀nẹ̀. Mo kì yín o, mo kì yín, mo kì yín, mo lò yín lọ́gọ̀ọ́ ẹnu. Bákan náà òun ò ní gbàgbé gbogbo ẹ̀yin onímọ̀ ètò ìdájọ́. Ẹ̀yin sáànù pátápátá tẹ́ ń tì á lẹ́yìn. Kọ́rọ̀ yín mọ̀ ìtì ìtakókó báyìí ni. Ẹ ti gbé ka orí yín. Ẹ sì ń bá wa tì í débi tó lápẹrẹ. Tó! Mélòó làwa fẹ́ kà nínú eyín arábí? won si ni ari se baye la rika rika on gan ni ba bayi rekun to adupe o adupe pe okun akiyin akiyin aloyin logo enu ojo ni tin lasio lodumare bin ba mo ki gbogbo eyan tan ta ti dodo momo tia a ti se pe oni oni je kin mo salai ki momo ti wa ni ahin oludasile ikanni wa West Radio 89.3 FM mama ajin rere obirin Lilian ba de mo si mama mo ki yin o ise ranse yin o ni dibaje e ti bere daada la se olodumare e pari e sibi to da oroja de ase tele eri loko ti o gbamu bene to o ye je wa da barabo sekere ko fi asiko yi mo poto fun ele ni yoyoyo en bere pe ki la nse lori eto yi boye sese n gbo mi fun igba koko en gbo eto ko to dariwo boye sese de lori eto yi gangan ni a tin pari awo bawo ba ti bele laarin toko ti awo bawo ba ti bele laarin ore sore alajogbe aladudo o ba ti dori eto yi won ba ti fi to wa leti se bọlọrun oba ife lo fi daye ife lo si fe ka ma fi bara wa gbe lo fi je wi pe eto yi gangan eto olorun ni tim oni mo tin so fun yin o eto olorun ni o a mo pari awo to ba ti dodo ti a iru awo to wo ko je olorun oba oke oni ba wa se o bakan na lori eto yi gbogbo to ba ti ni se pelu pe a n fowo lagbani loju a n feto eni dun ni boro un ba ti dori eto yi olorun oba mi oke ofe ireje ka ma rera wa je ka ma fowo lagbara wa loju olorun oba mi ofe be elomi o si wo eni keji esun sun sun o si mo so fun pe awa la nile a le tele basu basu olorun lo nile e dakun eja se pele eja se pele o ko salagbara kan laye afọlọrun oba boro un ba ti dojo ti wa oro to ni se pelu pe a n fowo lagbani loju a n feto eni dun ni bi won ba ti kejo wa sodo ti wa a tese bo ba ba si ti tese bo be ba gbo ka tese bo olorun lo tese bo un o oro un si ti di iyanju nu to olorun a se dansa ki e o a se bae tori pe igba ta ti bere iwo lo n ba wa se o se ma ba wa se to e ti mo wipe bi agogo mesan abo ba ti rokege asiko yi gan la mo kan si mama mora anugba ninu ijo mora anugba o to o ko mama oro adua ni olorun oba oke gbogbo wa patapata na la nilo anu dakun je mi na o ra anu gba o eyin na ti so ti ma ba tin se gbe gbe gbe mo je won o gbe seyin kule e iwo na tete mo se o to emi o ra anu gba o lasi olodumare afẹ de inu ijọ mo ra anu gba Home of Glory lọdọ wòlíì obìnrin tola se o pise son. Mama mora anu da. Wani ise iranse fun wa, o li obin tolo on gbe kale fun iran ta wa yi. Gbogbo eni ti o ni awon idojuko kan tabi ikeji nipa ala, eyen lala ko ye yin. E mo je ntan yin, opo ntin sele si wa ninu aye. E inu emi lati pari e. Elomi iba je wipe o ni wo li legbere ni. Inu ewu buku buku to kosi ko ba mo ti ko be. Tori pe opopolopo ntin sele si wa nu aye, lopopolopo wa tin la ala re. Ibi te lomi je to aburude. Emi ati mama mora anu gba n soro. Won le lomi yo si lala igba ti o ba ji ko ni ranti ala mo. Ogun buku kan na tun nu. To Hey, e ja sare kan si mama, mora anu gba woli obirin t'Olorun gbe kale lasiko yi, lati mo tuma ala fun gbogbo awon eniyan. Mama mora anu gba, e ka le o.
1: Ayo mi tide, Oluwa o se.
2: Akoko ayo re de iwo le ri kan. Ninu ijo mora anu gba, Christ Home of Glory, l'Olorun ti n dabira sise agbara. Ninu aye gbogbo eda. Gbogbo ọjọ́ pípẹ́ l'Ọlọ́run ṣẹ́ wọlẹ̀. Àwọn ìdè ń já. Onírobìnú jẹ́ ń fòfáyọ̀. Níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí t'Ọlọ́run gbé kalẹ̀. Láti pàṣẹ wòlíì Ọlọ́run alààyè Prophetess Tolasẹ Obisẹ̀san. Màmá Mùràánú gbà. Ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àkòrí ìgbà ayọ̀ Season of Joy. Nínú ìjọ wa, Mùràánú gbà Christ Home of Glory SW/130B Omi Funfun Street opposite Balogun Borehole. Oke Ado High School Junction off Joyce B Road. Oke Ado Ibadan. Ado Oro ne lati agogo mejo oro titi di agogo mewa abo oro. 8 AM to 10:30 AM. Iwo na ma abo wa bo Olorun eleda re soro ni gbogbo oro ojo Thursday. Ki o to lo sibi si ojo re. Wa fi ogun idaduro amubo aseti ati asedanu bu lori gbogbo idawole re labe ipe to daju. Ki iwo na wa rerin ayo. Ogun loko iranse Olorun ni mama mura anu gba yo ma ko so di sise iranse. Elo elo 08059008415. Ipade tose yi o gbodo ma si nbe o. Iwo la anu kan ti o rerin ayo.

0: àkókò ti tó láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Moráàánú gbà, èyí tí ìjọ Moráàánú gbà Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráàánú gbà lórúkọ Jésù.
1: Ẹ ké Alleluia! Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tó wà lábẹ́ omi, ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ ńlá Jésù ayérayé Ọlọ́run àánú. Olúwagbé ọga ṣe kábíyèsí rẹ o, ọba dẹ́dà ṣẹ̀dọ̀ ọba kiri ṣore. Ọlọ́run tó dá wa sí tó fún wa ní orí ọ̀fẹ́ àti máa wà àmọ́ lóore o, olúwa ẹgbà ọpẹ́ wa. Nínú gbogbo rògbòdìyàn tó ń lọ lóde àgbáyé, ẹ̀ka wa yẹ láti máa jẹ́ ènìyàn àmọ́ lóore, olúwa ẹgbà ọpẹ́ wa. Mo dúpẹ́ nítorí prógráàmù yìí, òun ṣiṣẹ́ ìyanu, òun rìn tagbára tagbára, àrọ́wọ́ rẹ, àwọn tí wọ́n ń gbọ́ wọ́n rọ́wọ́ rẹ, àwa tá ń sọ àrọ́wọ́ rẹ, àti olóòtú gbogbo àrọ́wọ́ rẹ. Olúwàgbà ọpẹ́ wa, olúwàgbà ọpẹ́ wa, àjíǹde àti iyì. Olúwa, mo tó fi prógráàmù tò ní, mo fi léwọ Ọlọ́run lọ́wọ́, olúwa ẹ̀rìn kọjá. Pẹ̀lú gbogbo agbára tẹ fi ń jí Ọlọ́run, olúwa ẹ̀rìn kọjá. A tún fi àwọn ọmọ àwo ò ní yé pé títí tẹ fi gbọ́, olúwa fàánú gbóhùn wa. À ń sọkún lọ́wọ́ lọ́wọ́ lórí àwọn ọmọ tí wọ́n kó lọ yìí. Olúwa, nídìí ìrànlọ́wọ́ yín. Ọwọ́ ńlá kan wà lórúkọ Jésù. Ọwọ́ yìí, a fẹ́ kó ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Olúwa, ẹ̀nàwọ́ yìí, a fẹ́ kẹ́ ẹ wá ọmọ ìjáde pẹ̀lú gbogbo agbára tẹ fi ń jí Ọlọ́run. Olúwa, ẹ ṣe bẹ́ẹ̀. Olúwa, wo mọ yìn yìí, a ó mọ gbé yín ga. Ẹnígbà tó bá tẹ́ wa Lọ́run, ẹ̀yin náà ni. Tó bá tún kù díẹ̀ káàtó, ẹ̀yin náà ni Ọlọ́run. Àmọ̀pẹ́yìn náà lẹ mọ jí Ọlọ́run lọ. Ní orúkọ ńlá Jésù, olúwa, ẹ pe ọmọ ìjáde, olúwa, ẹ wá wọn jáde níbi tí wọ́n wà. Ẹ fi títóbi agbára yín lọ́wọ́ àwọn ajínigbé, olúwa, ẹ kọlu rẹ̀. Ara ná, olúwa, ẹ jẹ́ kó sẹ́ńbẹ̀. Ẹ fi títóbi agbára yín, olúwa, ẹ fi kọ́ ọmọ ìjáde láàyè. Àmọ̀pẹ́ ẹ lè ṣe, adúpẹ́ nítorí pé ẹ ti ṣe. Jésù, olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún prógráàmù yìí, àti most especially ẹ̀yin tẹ́ ń pè mí. Bí prógráàmù yẹn ṣe relevant lórúkọ Jésù, ayé tẹ̀yìn náà yóò relevant. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lọ́tún lọ́sì, ẹlòmíì gan bó bá ti gbọ́ álòun lálá kan nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, Ọlọ́run yanjú ẹ̀. Lẹ́yìn ìgbà tá a bá tún sọ tán, mo tún gbàdúrà lórúkọ Jésù pé Ọlọ́run yóò tún fi agbára rẹ̀, yóò fi yanjú ọ̀rọ̀ yẹn, ẹ ó sì ráàánú gbà. Nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí, tí o bá ríra rẹ tí ò ń wẹ̀ nínú omi, aláyẹn ó pín sí méjì. Ẹnìkan náà ló pè mí tó lóun ríra òun tó ń wẹ̀ nínú alagbalúgbú omi. Aláyẹn ó pín sí méjì, tí o bá ríra rẹ tí ò ń wẹ̀ nínú omi, tí Ọlọ́run sì fún ọ lórí ọ̀fẹ́ láti la omi yẹn já tó bá bọ́ sí òdì kejì. Àkọ́kọ́, ó túmọ̀ sí pé bóyá Ọlọ́run fẹ́ mú ẹ lọ sí òkè òkun, bóyá o fẹ́ lọ sílùú òyìnbó. Ìkejì, ó tún dúró gẹ́gẹ́ bí ìgbéga pé láti ibìkan Ọlọ́run fẹ́ mú ẹ lọ sí ààyè gíga kan. Èkejì, tí àwọn bá tún ń wẹ̀ lójú omi tó ń dààmú nínú odò ńlá, ìyẹn máa ń jẹ́ gẹ́gẹ́ bí ìgbà tí àwọn bá wà nínú ogunlọ́gọ̀ ogun, téèyàn ń tiraka láti borí ogun yìí. Ìwọ tó bá wá rí rẹ tó la ogun tó wẹ̀ dá ojú kejì, a jẹ́ pé o tún borí ogun yẹn nìyẹn. Mo gbàdúrà lórúkọ Jésù, omi ayé, ogun ayé ò ní borí wa, omi ayé ò dẹ̀ ní gbé wa lọ. Ìwọ tó bá wá tiraka lójú àlá yẹn tó rí omi yẹn wẹ̀ já, ó lágbára díẹ̀, ìgbà yẹn lẹ̀rú lè mọ bà ọ́. Lo lè mọ pé àwọn tí Ọlọ́run bá fún lórí ọ̀fẹ́, fún ìtumọ̀, fún kí la lè ṣe, irú ìgbésẹ̀ wo la lè gbé, irú àdúrà wo la lè gbà fúnru nǹkan báyìí. Bẹ̀t mo gbàdúrà lónìí lórúkọ Jésù, omi ayé ò ní gbé wa lọ. Ọ̀pọ̀lọpọ̀ téèyàn náà bá ń wẹ̀ nínú omi lọ́pọ̀lọpọ̀ ìgbà, ìtumọ̀ rẹ̀ náà tún máa ń jẹ́ àìsàn. Ó máa ń jẹ́ àìsàn.

0: àìsàn ò ní ṣe wá o, a ní ṣàìsàn. So bí ó ṣe jẹ́ nìyẹn, ó pín sí ọ̀nà mẹ́ta. Bí tí ẹ bá ṣe wá rí nínú ẹ̀, bẹ́ẹ̀ ni kí kò ṣe mu. Mo dẹ̀ ń sọ fún àwa tá a máa ń pè, ẹ máa jẹ́ kí pípè yẹn jẹ́ bí aago méjì sí agogo mẹ́rin. So ìgbà yẹn à lè bára wa sọ̀rọ̀. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí tẹ́ ń pè mí. Ẹlòmíì náà tún pè mí alálà tó hùn lárí. Ẹ jẹ́ kí n mọ̀ pé program yìí ó relevant. Lórúkọ Jésù mo ṣe sọ́lẹ̀ káyé yín ó mọ̀ relevant. Àti olóòtú wa lórúkọ Jésù gbogbo tẹ́yìn náà bá ń ṣe yóò ṣe déédéé. Ẹ̀yin tẹ́ ń gbóhùn mi sáfẹ́fẹ́ tẹ́ ń jẹ́ kí gbogbo èèyàn kan máa gbọ́ mi lórúkọ Jésù, ohun tẹ̀yìn náà yóò la àgbáyé já. So bí mo ṣe máa ń sọ, nọ́mbà iná ò yí padà 08059008415. Ẹlòmíì bó ṣe bá ti gbọ́ nọ́mbà yìí, á bẹ̀rẹ̀ sí ní pè mí. O lè ríìchì mi ní alẹ́ báyìí, ó di aago méjì sí agogo mẹ́rin lọ́la kó tó lè ríìchì mi. So bákan náà, prógráàmù wa náà kò yí padà. O lè rí mi ní ọjọ́ Thursday ní ọ̀sọ̀sàmì ní opposite Òkè Adó High School. Omi funfun náà ń pè bẹ̀. Tó bá ti yà síbẹ̀ sọ pé ò ń béèrè chọ́ọ̀chì màmá Mura Ànúgbà. A dẹ̀ tún wà ní kọjá Sunlẹ̀ Asaka 1 Àlùbáríkà Estate. Aago mẹ́wàá ni prógráàmù bẹ̀rẹ̀ náà máa ń bẹ̀rẹ̀. O lè rí mi náà bẹ́ẹ̀. Tó bá ti débẹ̀ náà sọ pé ò ń lọ sí Mura Ànúgbà. Lórúkọ Jésù gbogbo apátápátá ara Ànúgbà o. Ire o, ìpàdé wa bí oyin o tún dijọ́ mẹ́jọ.
1: Ayọ̀ rẹ̀ dé ìwọlẹ̀ rí kan nínú ìjọ Mura Ànúgbà. Christ Home of Glory lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo ẹ̀dá. Gbogbo ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀, àwọn ìdè ń já. Onírobìnú jẹ́ fòfáyọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì Ọlọ́run alààyè Prophetess Tolasẹ Obisesan màmá Mura Ànúgbà ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àkòrí Dàáyọ̀ Season of Joy nínú ìjọ wa Mura Ànúgbà Christ Home of Glory SW/130B Omi Funfun Street opposite Balogun Borehole Òkè Adó High School Junction off Joyce B Road Òkè Adó Ìbàdàn. Àdúà òwúrọ̀ ni láti agogo mẹ́jọ òwúrọ̀ títí di agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀ 8 AM to 10:30 AM. Ìwọ náà máa bọ̀ wá bá Ọlọ́run ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ ní gbogbo òwúrọ̀ ọjọ́ Thursday. Kí o tó lọ síbi iṣẹ́ òjò rẹ, wá fi ogun ìdádúró, àmúbọ́, àṣetì àti àṣedànùbú lórí gbogbo ìdáwọlé rẹ lábẹ́ ìpè tó dájú. Kí wọ́n náà wá rẹ́rìn ayọ̀. Ogúnlógó ìránṣẹ́ Ọlọ́run ni màmá Mura Ànúgbà yóò máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ̀lú ẹ̀lú 08059008415. Ìpàdé tọ̀sẹ̀ yìí ò gbọdọ̀ má sí nbẹ̀ o. Ìwọ làánú kan tí ó rẹ́rìn ayọ̀.
2: It's 9.3 FM, your preferred wholesome radio.

0: tó ó yẹ jẹ́ kí n máa kí n káàbọ̀ láti òkè lọ́hùn ó ta ti lọ kàn sí màmá mora àánú gbà. Àlá àti ìtumọ̀ rẹ̀ eléyìí mọ̀ tún ní agbára púpọ̀ o. Bẹ́lòmíì bá lálá tó ṣàríra rẹ̀ tí ń wẹ omi. Ẹ̀dákùn a nílò wòlíì tí ó bá wa túmọ̀ rẹ̀, ẹlòmíì ó sì wẹ́mi omi ó gbé lọ lójú àlá. Ó ní ìtumọ̀ tó ní agbára. Àfi kéèyàn ó rí wòlíì Ọlọ́run tọ́lọ́run fi ṣe ọ̀hún ràn. Àlá ní agbára lọ́pọ̀lọpọ̀. Nípasẹ̀ àlá, èyàn a máa rí ọ̀nà àbáyọ. Bó bá rí ẹni tí ó bá túmọ̀ rẹ̀. Nípasẹ̀ àlá, ọ̀pọ̀lọpọ̀ sì tún wọnú ogun. Torí pé wọ́n ní láìsí ìran. Ẹ̀dákan àwọn èèyàn máa ṣègbé. Ìran àwọn wòlíì ni. Kábíyèsí Ọlọ́run. Tọ́, ó yẹ ẹ̀yin náà ẹ pe màmá mora àánú gbà. Àmọ́ bẹ́ ẹ bá fẹ́ pe màmá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ń bẹ tó jẹ́ pé màmá náà. Àmọ́ náà ó wà níwájú Olúwa. Tàbí kí wọ́n wà lẹ́nu iṣẹ́ kan tàbí ìmíì. Aago méjì sí mẹ́rin. Ní gbogbo ọjọ́ tẹ bá fẹ́ pe màmá, ẹ lóore ọ̀fẹ́ láti pè wọ́n. Bẹ́ẹ̀ bá sì fẹ́ darapọ̀ mọ́ ìsìn wọn. Ìsìn mora àánú gbà lọ́la òde yìí. Ẹ̀yin náà lóore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wọn. Àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ pe màmá, màmá mora àánú gbà. Jẹ́ ń pe nọ́mbà wọn fún yín, bóyá ẹ̀yin ètí ìkọ́lẹ̀ nígbà wọ́n pè é. Nọ́mbà màmá ò yí padà 08059008415. Ẹ̀jẹ̀ ń pè lẹ́ẹ̀kan sí 08059008415. Nọ́mbà màmá mora àánú gbà nu. Tọ́ bí òun ṣe jẹ́ náà nu ọjà rẹ̀. Ó yà ò mo fẹ́ dàbàrá bo ṣẹ̀kẹ̀rẹ̀ lálẹ́ tòní kó bẹ̀rẹ̀ sí ní pọ ọtọ̀ fún rẹ̀ ẹlẹ̀ ní yọ̀yọ̀yọ̀. Níbo la tún lọ lálẹ́ tòní o? Ẹ dákun, mo ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ lálẹ́ tòní gbò lọ́kọ̀ láyà. Ẹ bá ń súnmọ́ di rédíò yín bẹ́ẹ̀ bá tí ì sùn. Bó bá jẹ́ pé ọkọ̀ ló ti sùn, ẹ dákun ẹ bá ń jí ọkọ̀ yín o. Bó bá sì jẹ́ pé ìyàwó ló ti sùn, ẹ̀yin ọkọ̀ ẹ bá ń jí ìyàwó yín. Torí pé mo ní ọ̀rọ̀ bá yín sọ lálẹ́ tòní. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwọn tá a ti ẹ̀ ń rí àwọn ẹjọ́ tí ń kó wá sọ́dọ̀ wa lórí ètò kó tó dariwo. Ohun tó ní ṣe pẹ̀lú ìdílé ni. Ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú tọkọtaya ni. Gbà mí bàbá gbọ́rọ̀ mí báyìí. Èyàn ó sì tún. Tún rò. Èyàn ó mọ tún un rò wípé ṣerú eléyìí sì ń ṣẹlẹ̀ ṣáá. Kò fẹ́ sí ìgbàgbọ́ láàrin tọkọtìyàwó míì mọ́. Ìfẹ́ ọjọ́ kìíní tí wọ́n ní síra wọn nígbà wọ́n fi ń pera wọn ní màìhòní, màìṣùgá. Ìfẹ́ ọ̀hún ó ti ṣákulọ̀. Ògiri ìgbéyàwó míì ti lanu ẹ̀yìn kọ́ yìí. Aláǹgbá rárí wọlé. Báláǹgbá ṣe wọlé tán. Wọn àti ìmọ̀ wípé ṣàkàṣàkà làwọn rí ò kéṣe bàbá ṣàkàṣàkà ń bọ̀. Aláǹgbá rárí wọlé tán o. A mo le na tele e si ti mo pe ba won ile on ba ti wole eh mo fara won leyin ni e ba ti ri sebe le mo roka le mo ri pa mo le atawon okun le lori sirisi emi n rogbo lo la fi n wo hun ogiri
1: abi ma sa mi kana se mi yo
0: pe yawo mi to lanu le on lo mu ki ile o iyanrin iyanrin ti to fi da wo ameru ti a mo n ba wa ni wipe ah nibi koriko meji bati nibi erin meji bati ja awon koriko tin bembe won ma rogo opo igbeyawo to fori sanpon tomo si ti wa laarin won edakun kini atunbo ta awon omo o ha oni agbara po awon oro tin to wa leti awon oro tin te wa lowo o mu ki eru o ma ba wa bi pe bo lojo la se fe ri gan o ah kabisi olon bo lojo la se fe ri awon omo ta nbi ni bo gan gan on awon perin ajo aye ti won ja ni bo won fe woko aye won gun le si awa nla yoda ayoda ni bo la e ti bere inu ile o nka luku ni a n pariwo wipe wahala nbe lotun nbe losi ni bo gangan lo ti bere ile o nka luku ni gbogbo awon oro ti a n ko wa sodo wa lori eto oko to dariwo awa wo lo sun sun sun wipe nbo gan lo ti bere ailooto odo baba ati iya lawon omo mi ti ko awon na dagba tan ni won ba wo ni wa o iwa ifipa gba nkan lowo eni awon iwa ireje se bi omo mi odo awon obi e lo ti ko boko fi pa gba nkan lowo iyawo iyawo fi pa gba lowo oko eyi lawon omo ko tawon na dagba ti won si jogun re o ni won ba gbede igboro ninu aye lawon na ba di afipa gbohun abesi olohun ai lo o ton ko se bi omo mi laarin baba ati iya e lo ti ko bi baba mi ba so fun iya pe ile su bẹ́ẹ̀ bá wele dáadáa ó ṣẹ̀ṣẹ̀ mọ́ ni bọ́kọ mi bá sọ fún ìyàwó ẹ̀ wípé iná ń rọ̀ èyí gan lọmọ kọ́ lọ́wọ́ wọn tọmọ náà sì dàgbà nígbà tó
1: ń
0: mọ̀ ó bọ̀ sínú ìgboro ayé bó bá rí dúdú funfun ni ó funfun àpẹẹrẹ dúdú o ni o se fun yin oro mi o ye yin baba mi ati ya won jo gbe mo awon omo na ba di omo pan lagi sigboro won dija ki dija gan awon gangan ni won be nise ta le be omo lu abi oro mi o ye yin aibekita obi mi ẹsẹ ato a ma wa awon omo mi o ke tasiko to ye kan lo won mo ti dagbere faye tori oko atiyawo to ni kaluku won ti di onikonko jabele onikaluku ni se ti e ha e gbo won rin lale toni.

0: tọ́ ṣe gbọ́rọ̀ orin tọ́pẹ́ Àlàbí. Oní ká tún ọ̀rọ̀ ara wa pa ṣe bí ó ṣe mọ́ lọ rèé o. Tọ́ ètò talẹ́ tò ní abala méjì ló fẹ́ pín sí o. Abala àkọ́kọ́, ọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú mọ̀lẹ́bí ni. Ọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó. Ha! Kọ́rọ̀ ọ̀hún ó tó dariwo. Kọ́rọ̀ ọ̀hún ó tó di gba ṣùgbọ́n. Kọ́rọ̀ ọ̀hún ó tó fọ́jú pọ̀ kó tó túkátán pátápátá. Òun làwa mọ̀ fi gbélé yìí wá lálẹ́ tòní o. Àmọ̀ràn mi sì yín o. Lọ́ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ mi yìí, arán mi sì yín o. Nínú ilé tẹ́ ti ń gbọ́ mi yìí, arán mi sì yín o. Ẹ dákun, ọkọ, bíyàwó yín bá ti sùn, ẹ jíyàwó yín. Ìyàwó bọ́kọ yín bá ti sùn, ẹ dákun ẹ bá ń jí ọkọ yín o. Ètò talẹ́ tò ní. Ètò yín ni o. Wọ́n ní ìgbà mìíràn ẹ̀wẹ̀, ó mọ̀ da kéèyàn ó fi ọ̀rọ̀ lọ́rọ̀ kéèyàn fi kẹ́kọ̀ọ́. Kan tó mọ̀ fi tara èèyàn kẹ́kọ̀ọ́ o. Abala àkọ́kọ́ nù o èyí tá a fẹ́ gbé yẹ̀wò lálẹ́ tòní. Kẹjá jọ yára wa lọ́gbọ́n. Abala kejì wà yìí. A dé ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Lábala èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n wà lákàtà àwọn ajínigbé. Torí bá méjì kọ́. Ètò yìí ẹkú àwọn tí à ń ni lára ni. Ètò àwọn tá à ń pọ́n lójú. Ètò àwọn tá à ń yọ lẹ́nu. Ètò kó tó dariwo. A kàn sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbi wọ́n bá a ṣẹdé lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n wà lákàtà ní àòrò ẹ̀sí ẹ̀lẹ̀ṣẹ́ rántí ṣẹ́ gbàgbé. Ẹ̀yin àwọn èèyàn ní ètò kó tó dariwo lẹ̀ ń ṣe. Ṣebí ètò èyí tó ní ṣe pẹ̀lú yíjà fún ẹ̀tọ́ ọmọnìyàn ni. Ètò èyí tó ní ṣe pẹ̀lú bàbá rí àwọn nkankan àtàwọn nkankan. Èyí tó fẹ́ fọ́jú pọ̀ tó kún àwọn tá à ń ni lára. Ẹ dákun ẹ bá wa tanná sọ̀rọ̀ yìí díẹ̀. Ẹ bá wa ké sí ìjọba. Tọ̀ òun tẹ́ ẹ bí wá léèrè. Òun tẹ́ ẹ ní a ṣe. Ṣèbétò oyín ni. Ó di dandan ká ṣe lálẹ́ ètò ní o. Ìpele mẹ́tò ní pín sí rẹ̀. Àmọ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Ẹ pẹ̀lú ìgbéyàwó. Bẹ́ẹ̀ bá ń bá mi bọ̀. Mo létò talẹ́ tò ní. Arán mi sí àwọn mọ̀lẹ́bí. Ọkùnrin kan tí ó wá sórí ètò yìí. Ìmọ̀ràn ló bá wà o. Nípa ohun tó ń ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀. Tó sì wá pé ká dákun. Ká fún òun ní ìmọ̀ràn kí ilé òun kó tó dàrú. Ìyún ó dúó bẹ̀ awo gédégbé. Bẹ́ẹ̀ pẹ̀lú la rí ọ̀pọ̀lọpọ̀. Àwọn tó ti ṣègbéyàwó táwọn náà kàn sí wa. lórí ètò kó tó dariwo. Nígbà tá a dọ́rọ̀ àwọn míì. Ha! Ìbéèrè kan nísìnyí sọ sọ́kàn tèmi kúlúkúlú. Wípé ẹ dákun. Irú ìgbéyàwó wo gan là ń rí láyé òde òní. Ah! Kò sóòótọ́ mọ́. Kò sí ìfẹ́ mọ́. Nínú ìgbéyàwó, láti ń rí ọkọ míì, tí sì ń rí ìyàwó rẹ̀ bí ẹranko, kábèsì Ọlọ́run. Nínú ìgbéyàwó, láti ń rí ìyàwó míì, tí ń rí ọkọ rẹ̀ bí ẹranko. Ha! Nínú ìgbéyàwó, lẹ́ẹ̀tì máa gbọ́ lẹ́nu ọkọ míì, wípé ẹ wò ó bí ó bá ṣe kinní kan lọ àwọn ọ̀rọ̀ tá a gbọdọ̀ máa sọ lórí afẹ́fẹ́. Ẹ sì tún máa sọ fún àwọn tọkọtìyàwó míì pé àní ẹ dákun ẹ ṣe sùúrù. Lójú tiwa báyìí gan wọn ò fẹ́ lè máa gbára wọn lójú. Nígbà bá wá wò ó pé bó o ní ìgbéyàwó ọ̀hún bó o ló ṣe bẹ̀rẹ̀. Ṣèbí ń gbà míì, wọ́n ní bí ìpìlẹ̀ bá ti bàjẹ́, ẹ̀dákun kí lo lódòdó fẹ́ ṣe. Ìbéèrè ni o, àmọ́ bí olódòdó bá mọ ọ̀nà, ìpìlẹ̀ a máa gbà tún ṣe. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ arákùnrin yìí bẹ̀rẹ̀ náà. Arákùnrin tó wá sọ́dọ̀ wa, ẹ máa wo ohun tó da ìgbéyàwó rú o. Ká wá bèèrè wa léèrè wípé ẹ dákun sótó ìtorí. Torí pé nígbà tá a gbọ́rọ̀ lẹ́nu ọkọ, a pèyàwó náà, ó sì jẹ wà ní o. Àmọ́ nígbà tí ìyàwó náà mẹ́nu ba ọ̀rọ̀ tiẹ̀ náà, kábèsì Ọlọ́run. Ẹni wọ́n fi ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Óyá ẹ jẹ́ ká gbọ́. Ẹ̀yin tí ẹ̀ ń bá wa bọ̀ lórí ètò yìí, ẹ gbóhùn arákùnrin ọ̀hún náà ń jẹjọ́. Óyá ẹ gbọ́ o.
1: Orúkọ mi ni Akeem Adirọgba. Mo ń gbé ní Ìmọ̀lẹ́ Fàlàáfíà. Ohun tó ṣẹlẹ̀ ni pé tí mo bá ti jáde láàárọ̀, màá ti fún ìyàwó mi ní owó kó fún àkàn tí wọ́n máa jẹ sílẹ̀ àti tèmi náà. Tí bá ti wá lọ síbi iṣẹ́, a wá kọlé mi. Tí bá ti lọ láàárọ̀, tí bá ti dẹ́rọ̀ rẹ̀ pa. Bó ni o, nǹkan báyìí ni kí la máa jẹ o, ẹ̀yà ṣe nǹkan báyìí o. A sọ fún mi pé ó rẹ ọ̀hún ọ̀lẹ́ dáná. Ó ti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kínní, èkejì fẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tẹ́ mẹ́jọ báyìí, ó rẹ ọ̀hún ọ̀lẹ́ dáná. Ẹ̀kọ́ tó di pé a máa nara wa ní inú ilé, ó jẹ́ kí n wá sọ jáde ní kó tó dariwo. Kí ni wo situation yìí kí mo lè ṣe? Kò rí sí kéèyàn jí kúrò ní aago márùn-ún kó ń gbèrò kiri, kó tún dé níbi aago méje kó máa ṣe, kó má ti rin nǹkan tó máa jẹ. Pọ̀ láàárọ̀ yìí sí mo ṣe wá fẹjọ́ sùn lónìí sí ba lánàá mi ò jẹun sùn. Ìdí pé òun ò lè dáná rẹ̀ mi ò dẹ̀ gbéṣẹ́ kankan fún ju pé kó dáná kó tọ́jú àwọn ọmọ lọ. Mo dẹ̀ take responsibility mi as a man.

tó ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu arákùnrin yìí ó. Ọ̀rọ̀ èyí tó mú wá. Ó ń bi àwa léèrè wípé kí ni kóhùn ó ṣe. Àṣé wíwá tí ń bi wá léèrè ohun tó fẹ́ ṣe. Àṣó nǹkan ó ti lóhun tó ń ṣe. Ó bi wá léèrè pé kí ni kóhùn ó ṣe. Àṣó nǹkan fúnra lára rẹ̀ ó ti lóhun tó ń ṣe. Ẹjọ́ tó mú wá ni wípé ìyàwó òun ó kówó lẹ̀. Òun ó ṣe ohun tó yẹ kóhùn ó ṣe gẹ́gẹ́ bí ọkọ. Pé kó dánà oúnjẹ lẹ̀ fún òun o. Òun bò ń bá ti jí lọ láàárọ̀, ó di lálẹ́ kóhùn ó tó dé. Àmọ́ ńgbà tó òun dé, ìyàwó òun ó tó fi oúnjẹ, yóò tó fi dùn òun, yóò fi ebi pa òun. Kò ní dáná lẹ̀. Ìbéèrè tí àwa ti ẹ̀ ń kọ́kọ́ bí ni wípé, ṣé ìyàwó rẹ só o ṣẹ́ ni? Tó wá ní ebi lòun ó fi máa pa ọ́. Ó ní kò yóhun náà. Àmọ́ a pe ìyàwó náà o. A sì bí léèrè wípé dákun, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Ohun tí ọkọ rẹ tó sọ ní o. Ṣé mọ̀ wípé ńgbà míì, wọ́n ní bàbá fún ará bí lọ́kọ́. Níbo ní àroko sí? Ọ̀dọ́ tiẹ̀ náà ní òrò sí. Ìyàwó náà kó ẹjọ́ tiẹ̀ náà, ó rò, ó wí. Nígbà tóun náà sọ tiẹ̀. Ọ̀rọ̀ wá yé wa wà yìí. Àmọ́ nǹkan ni mo fẹ́ mú jáde lálẹ́ tòní. Torí wípé kíni. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀. Àwọn tí ń ṣègbéyàwó wọn ò mọ̀ dí ìgbéyàwó gangan. Wọ́n ní a ṣe. Èmi náà ṣe. Wọ́n ní a tó lọ́kọ́. Èmi náà lọ́kọ́. Wọ́n ní ó tó ládàá. Èmi náà ládàá. Ṣé bá a ṣe ń ṣègbéyàwó nù? Èyàn ò ń dúó bá òun o. Àwò gédégbé. Àmọ́ ó níbìkan tí mò ń lọ lálẹ́ tòní. Ọ̀rọ̀ yìí tí a sì fẹ́ gbéyẹ̀wò yìí. Èyí ti ń pààyàn lẹ́kún ni. Ẹ̀dákùn bí n bá sọ pé ọ̀rọ̀ yìí ń pààyàn lẹ́kún. Èyí ń pààyàn lẹ́kún gidi gan ni o. Gbogbo ẹ̀yin tẹ́ sì ń gbọ́ mi lálẹ́ tòní. Mo fẹ́ kẹ́ ẹ jókòó, kẹ́ ẹ jájọ kẹ́kọ̀ọ́ o. Mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí yín dáadáa. Kẹ́ ẹ wá gbọ́rọ̀. Ọ̀rọ̀ tó ní agbára púpọ̀ púpọ̀ ni. Ayé le o. Ayé tó tó, ayé àkámàrà.

0: ẹ̀yin alára wa, ọlọ́kọ̀ òun dọ̀bálẹ̀ fún òun o. Wípé òun ti ṣẹ́, òun ti ṣẹ́ lẹ́dàá rẹ̀. Ó ní bóun ṣe wà yóò, òun ò lè ṣe. Káì, bámọbìnrin yìí ṣe sọ̀rọ̀ débi èmi gan tún ìjókòó mi jó. Mo tún wojú rẹ̀ dáadáa wípé dákun só mo tóun sọ fún mi. Ọkọ rẹ̀ sọ pé kíni. Omi sì ń bọ́lẹ̀ lójú ọmọbìnrin yìí. Èmi gan àánú sì ń ṣe mí fún un. Ó ti wá tó ìgbà wo tí nǹkan èyí ti ṣẹlẹ̀. Ó ló ti ń lọ bí oṣù mẹ́ta báyìí táwọn ti ṣègbéyàwó. Tọ́kọ òun sì ti bóun sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí. Mo á bílé rè. Mo ní ọkọ rẹ̀ sọ ilé yìí fún ọ, kí ni ìgbésẹ̀ tí ìwọ gan ti gbé kó tó dàsìkò yìí? Ó lóun mọ nǹkan tóun fẹ́ ṣe. Ó ní bó ṣe sọ fóun lálé ọjọ́ yìí. Ó lóun ò tiẹ̀ kọ́kọ́ mọ̀ báyé lòun wà bọ́run lòun wà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ń rò ní kọjá ní agbárí òun. Wípé ṣé nǹkan yìí ń ṣẹlẹ̀ sóun ni àbóun ń rò ó? Ó nígbà tí ó fi tó wákàtí díẹ̀ afẹ́fẹ́ fẹ́ sóun lórí. Òun rí i pé ojú ayé lòun wà, òun ò sí lójú àlá. Irú àṣìṣe burúkú wo lòun ṣe yìí? Mo ní, bó gan lẹ ṣe rìnrìn tólóyìnbó ń pè ní courtship yín? Àwọn ẹ̀kọ́ kan ń bẹ̀ tó ní ṣe pẹ̀lú wípé ìmọ̀ ìjìnlẹ̀ ọkùnrin ẹ lọ sọ́dọ̀ dókítà, wọ́n ṣe àyẹ̀wò fún yín. Obìnrin náà ó lọ sọ́dọ̀ dókítà, wọ́n ṣe àyẹ̀wò fún yín. Ó ní àwọn ẹ̀kọ́ ìjọ àwọn ọkùnrin èé súnmọ́ obìnrin. Mo ní ilé òun èmi náà fọwọ́ sí. Ẹ̀kọ́ tí wọ́n kọ yín ó dà, àmọ́ ìmọ̀ ìjìnlẹ̀ ó ti wá láti lọ rèé ṣe àwọn àyẹ̀wò kan àti èkejì tí ẹ ṣe lé òun ni. Ó láwọn ò ṣe. Olóòmọ̀ kó kù díẹ̀ lábala bẹ̀hún o. Nígbà wọn ti kọ yín lẹ́kọ̀ọ́ tó dá báyìí, àwọn ìgbésẹ̀ téèyàn tún ń gbénu nípa ti ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì, ó láwọn ẹ̀ ò ṣe léhun. O ní láti gbọ̀rọ̀ ẹ ti wá ṣẹlẹ̀ sí pásítọ̀ ẹ ti mọ̀ sí. Ó ní wọn ìtí ìmọ̀, òun ìtí ìsọ fún wọn. Àwọn òbí ẹ̀ ń kọ́, ó láwọn náà ìtí ìmọ̀. Ta ló wá ti mọ̀? Ó lẹ́nìkan kan ìtí ìmọ̀. Ó ní àmọ́ lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀, ọkọ òun wá pe òun. Ó bẹ òun. Ó ní òun ó fóun lórí ọ̀fẹ́. Wípé òun mọ̀ pé obìnrin ni o. O lè jẹ sọ́tún, kò jẹ sósì. Sọ́rọ̀ mi ti yé yín báhun. N tóun ò lè ṣeun, ìyàwó òun lè na sẹ́ẹ̀ta kò lọ ṣe. Òun fún lórí ọ̀fẹ́. Ó lóun lanu. Ṣé ọ̀rọ̀ leléyìí sì ń sọ fóun yìí? Bó ṣe sọ́nà àánú. Kò ní ọkọ òun mọ́. Ó ní sọ́rọ̀ leléyìí sì ń sọ fóun yìí. Àbí ìsọkúsọ. Kábíyèsí Ọlọ́run. kábíyèsí Ọlọ́run. Ọmọ ọdún 28 years. Ó fi ọkọ láti bí oṣù mẹ́ta sẹ́yìn. Àmọ́ ọkọ rẹ̀ kò lè ṣe iṣẹ́ bí ọkùnrin. Ọkọ tó wá fẹ́ náà ló tún wá sọ fún wípé olórí ọ̀fẹ́ láti na ṣẹ́ta o, láti jẹ́sọ́tún, láti jẹ́sọ́sì. Ọmọbìnrin yìí nílò ìmọ̀ràn. Ẹ dákun irú ìgbésẹ̀ wo là ń gbé lórí ọ̀rọ̀ yìí? Ṣé àwọn òbí rẹ̀ lápè ni? Ṣé àpè pásítọ̀? Ṣàpè ọkọ̀? Torí ọ̀rọ̀ yìí ti ń bẹ́lẹ̀ yìí ó ní agbára púpọ̀. Bá a bá wá pè wọ́n tán, ṣé ìgbéyàwó gan lè dúó? Ṣé ọkọ gan ṣe nǹkan tó yẹ kó ṣe sá? Ní ìlànà wípé à ń sòótọ́ ọ̀rọ̀. Bí nǹkan bá rí báyìí, kí ni ìgbésẹ̀ téèyàn lè gbé? Mo bílè rẹ̀, mo ní bò ni ìlànà ìgbéyàwó yín ṣó sanwó orí ẹ̀ ó ló san. Gbogbo nǹkan tó yẹ kó ṣe ó ló ṣe. Àmọ́ bí ó wá kò ṣe ń kọ́, sáwà sọ pé ìgbéyàwó ilé òun á túká ní báyìí. Àbíbò la ṣe ń ṣerú ọ̀rọ̀ yìí o. Àbọ́mọbìnrin ó mọ fomi lò ó lọ. Ẹ̀dákun só ṣe fomi lò. Só ṣe fomi lò. Ha! Ọ̀rọ̀ rẹ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́ tí ìṣègbéyàwó. Ẹ̀yin náà mọ̀ tún kẹ́kọ̀ọ́. Bó o bá ti rọ́kọ tàbí ìyàwó tó o fẹ́ fẹ́. Ẹ dákun ẹ ṣàwọn àyẹ̀wò tó yẹ kẹ́ ẹ ṣe o. Ọ̀rọ̀ ọmọbìnrin yìí ń pa mí lẹ́kùn o. Torí wípé kíni? O ti wà nínú àkọsílẹ̀ ìtàn ayé ti ẹ pé ọkọ rẹ̀ tó kọ́kọ́ ní. Káì, kábíyèsí Olódùmarè. Tọ́, ó yẹ jẹ́ ń ṣe ojú òpó lẹ̀. Ẹ bá ń dá sí. Ẹ já wo nǹkan tá a lè ṣe pẹ̀lú ọ̀rọ̀ arábìnrin yìí. Torí pé èmi ò rò wípé sósì ṣe é fomi lò ṣáá. Ọmọ ọdún 28 years. Ṣé bí ó ṣe máa lò pé ìyàwó rẹ̀ lọ́nu? Ọkọ ló le jẹ sọ́tún, ó le jẹ sósì. Ẹ dákúrú ìgbéyàwó wò lélé òun náà. Bó bá wá jẹ lọ tó jẹ bọ̀, tó wá gbóyún dé, ọmọ ta lápẹ́ o. Àbí kò ní jẹ débi ọmọ ni. 0916 893 1000. 0916 893 1000. Nọ́mbà àkọ́kọ́ nù. Nọ́mbà ẹlẹ́ẹ̀kejì rẹ̀ 0915 333 4893. 0915 333 4893. Nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ 0911 3 4 8 9 3. 0911 3 4 8 9 3. Nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta tó wọnú kulẹ̀ inú. Hello.
1: Hello sir.
0: Ẹ mọ̀ ká lẹ́sà ọ̀ta ló ń pè àti bọ̀lẹ̀ tí ń pè.
1: Ẹ ká lẹ́sà.
0: Ẹ ṣeun, ẹ bá wa ṣe pápápá àwọn èèyàn pọ̀ lójú òpó.
1: Nǹkan tẹ́mi rí lọ́rọ̀ yẹn ni pé kò sí bó ṣe lè wù kó rí ó máa rí ológun ẹ̀. Tẹ́ bá ti gbọ́ bá ṣe síta, àádé ẹni tó máa gbà tán máa sá ṣe lẹ́nu gbígbẹ́gbẹ́gbà àwọn aláwọ̀ tó tọ́ yẹn wọ́n á bá a ṣe tó nǹkan tẹ́mi rí nìyẹn kan.
0: Ogun rẹ̀ wà ni tó bá ké síta ogun rẹ̀ wà tó. Hello. Hello. O ti rí ni o. Hello.
2: Hello.
0: Ẹ mọ̀ ká lẹ́mọ̀ o.
2: Ẹ sọ. Adébísí látọ̀mí àdé.
0: Ẹ ṣeun o.
2: Ẹ sọ. Ó pe àwọn òbí ẹ̀ kalẹ̀. Àti àwọn òbí ọkọ. Wọ́n jọ jó kọ̀ọ̀kan jọ sọ. Ìgbéyàwó yẹn ti ṣègbéyàwó. Ó ti fi ẹ̀tàn bá lò.
0: Ó ti fi ẹ̀tàn bá lò.
2: Ó ti fi ẹ̀tàn bá lò láti lẹ̀.
0: Tọ́.
2: Ìṣègbéyàwó.
0: Ẹ ṣeun ma, ó ti fa ayọ̀. Ó ti fa ayọ̀ bá ó ti fa ilé ọ̀yọ̀. Hello,
3: to ga
0: awon eyan po. Hello.
3: Eka lesa.
0: Ta lo nke ati bole tin pe ma.
3: Lati apata ni. Imoran ti ni fun oni pe ki won lo so fun awon parent won. Ti won ba so fun awon parent won, won lo ku eyan agba na lo so ko fun ogin kara fa won pe to ma we. Ti won ba so fun won, ona ma la nbe. In to ti sele tawo awa ta n soro yin na ni to tolorun de gba gogogo
0: o sele seyin na ri
3: dada olorun de gba gogogo
0: kai kai bawo leyin se se ti yin e dakun e ya wa moran
3: nipa ikunu na ni nipa ikunu pa ta yin kan bayi ni community si kan bayi ni o sele ba a de gba totun to ti en to mi lotun losi Ọlọ́run dẹ̀ gba gbogbo ògbò.
0: Tọ́ ẹ ṣeun.
3: Tó kò dá kí èèyàn máa fi tó bá ń ṣe yẹn kó máa fi pamọ́ tó ẹ̀yìn àgbà náà lẹ́ni pé kẹ̀ẹ́tún ni síta kò ń fi nílẹ̀ sí ní sínú kí n pẹ́ òun lọ́rọ̀ àìsàn. Tó tán bá sọ́ síta ọlọ́run á gba gbogbo á dẹ̀ wọ́n á ràánú gbà.
0: Ẹ ṣeun ojú ò ní tìyìn.

0: ó bí lè rè pé ṣe ti gbé àwọn ìgbésẹ̀ àtàwọn ìgbésẹ̀ kan. Àmọ́ nǹkan tó ní agbára púpọ̀ ni. Ẹ mọ́ bínú gbogbo ẹ̀yìn tẹ̀ ń pè mí ò ní lè dépè kankan mọ́. Torí abala kejì tí mo fẹ́ dé lálẹ́ yìí mo gbọ́dọ̀ débẹ̀. Bàbá tí wọ́n pè wá kàn
1: yìí.
0: Ohun tí wọ́n sọ ó ṣe déédé ohun tá a fẹ́ ṣe. Bí mo ti ṣe sọ fun náà nu pé a padà pé pásítọ̀ ni wọ́n sòyìn pọ̀ yìí a tiẹ̀ fẹ́ mọ̀ bóyá pásítọ̀ gan tiẹ̀ ti mọ̀ sí tẹ́lẹ̀. A sì pé àwọn fámílì ọkọ. A bà wọn náà ẹ mọ̀ pé nǹkan kan ń sọmọ yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni. A ti ẹ̀ sọ pọ̀ mọ́ ọ̀sùn. Sọ fún ìyàwó tó fẹ́ fẹ́ ẹ̀yìn òbí ṣé ẹ̀yìn náà ò rò ó. Àbírù nǹkan báyìí lè máa ṣe ọmọkùnrin kóbi ó mọ̀ ṣá.

bá dọ́dọ̀ àwọn òbí ìyàwó, o lè kọ́kọ́ fẹ́ fẹ̀yìn kẹ̀kẹ́ bí náà nú ẹ̀rùn. Òbí ò ní ó gbọ́. Ọkọ ọmọ ẹ̀ ń tóbi. Àmì sọ gìrìgìrì. Gbọ́ mi 28 years, ọmọ ẹ̀ kéré jù. Àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó tètè wá sórí ètò yìí. Ọlọ́run a kí ọ. Ó ti fẹ́ gbé àwọn ìgbésẹ̀ tó lòdì. Àwọn ọ̀rọ̀ tí ń sọ lẹ́nu ó le jù. Ó sọ débi pé kó ti ẹ̀sùn kó mọ́ jí mọ́. Àṣó nǹkan ṣe ẹ̀ ń wọ́nà láti túra rẹ̀ kó nú ìbè. Kò sì mọ̀ pé ńgbà míì bí èèyàn bá lo ọgbọ́n orí láti túra rẹ̀ kó nú òde, èèyàn tún lè fi rẹ̀ nú òde. Bíngbò bá wa ṣe nǹkan tó fẹ́ ṣe ohun táṣìírí wa. Padà tó ṣe ò mọ̀ yí pé yóò ní agbára. Tọ́ mo kí gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sí, ẹ̀yin tẹ́ ń pè tá a lè gbé pé ẹ dákun ẹ má bínú. Mo ní ìmọ̀ràn fún ẹ̀yin òbí, ẹ dákun lábala ibi tá a dé yìí. Lóòótọ́ ó dáa kí ìgbé kí àkété kó sì jẹ́ aláìléèrí. Bí Olúwa ṣe fẹ́ gan-an. Ọ̀pọ̀lọpọ̀ nítorí náà àwọn ọ̀nà míì táwọn èèyàn máa ń dá lábàáhùn èmi ò ní fara mọ́. Àmọ́ nǹkan kan tí mo fara mọ́ sì rèé. Fún gbogbo ẹ̀yin tí ẹ tí ì ṣègbéyàwó tẹ́ ẹ ní àfẹ́ sọ́nà. Ẹ̀yin òbí náà ẹ dákun ẹran àwọn ọmọ yín lọ́wọ́. Nígbà tí fẹ́ bá ti bò wọ́n lójú. Tí ò jẹ́ kí wọ́n rán ó yẹ kí wọ́n ṣe mọ́. Kọ́rọ̀ ọ̀hún kó mọ́. Bá wa ṣe koro ní ìgbẹ̀yìn. Irú èyí tí a mọ arábìnrin yìí ń là kọjá. Bí àwọn ọmọ yín bá ti sọ pé ẹ̀ńtọ́ ìyàwó táwọn fẹ́ fẹ́ rèé, ọkọ táwọn fẹ́ fẹ́ rèé o, ẹ dákun ẹ jẹ́ wọn lọ ṣe àyẹ̀wò ní ìlànà ti ìṣègùn òyìnbó. Àwọn medical test kọ̀ọ̀kan ń bẹ tí èèyàn ní láti ṣe. Tọkọ tó fẹ́ fẹ́ yàwó ṣe tí yàwó tó náà fẹ́ fi ọkọ ó ṣe. Bí wọ́n bá ti ń ṣe tẹ̀jẹ̀, òun náà ni wọ́n tó máa ṣe èyí tá à ń sọ yìí. Ẹ dákun ẹ mọ́ gbàgbé. Ibẹ̀ ẹ bà mọ́ bí arákùnrin náà léèrè báyìí, ó lè lóun nífẹ̀ẹ́ rẹ̀ ni òun ò sì fẹ́ kó bọ́ mòun lọ́wọ́. Àdúà wà ni wípé arábìnrin yìí, ọmọbìnrin yìí, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ́nu ayé ni o. Ọ̀rọ̀ tí ń pọ̀ lẹ́kùn rèé. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò bọ̀ sọ́dẹ̀ rí. Nígbà mo ti gbọ́ màmá kan náà pè wá, ó ló ṣẹlẹ̀ sóun náà. Ó ní àmọ́ sá, Ọlọ́run ti bọ́ òun wá ọ̀nà àbáyọ sí i.

kò sóhun tọ́lọ́hun ò lè ṣe àgbà bẹ́ẹ̀ o tó bá jẹ́ tọ́lọ́hun fẹ́ ṣe àmọ́ tó bẹ̀ ju gbogbo ẹ̀ lọ a mọ̀ pé ọ̀rọ̀ yìí ẹ̀rí ni yóò yọrí sí o àmọ́ ẹ dákun bá a bá gbé ohunkóhun wá sórí ètò yìí bá a bá gbé ọ̀rọ̀ èèyàn wá kìí ṣe láti gbọ́ lásán o látún ti fi kẹ́kọ̀ọ́ ni o. Ẹ wá dákun ẹjẹ́ ń fi àsìkò yìí máa rọ gbogbo ẹ̀yin tá a jọ ní ìpàdé pọ̀ ọ̀rọ̀ yìí tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó yín tá a sì sọ wípé ẹjá ṣe díẹ̀díẹ̀ náà ẹ̀mí ìyá ti gbé sórí afẹ́fẹ́ gbogbo àwọn ìlànà èyí tí a fún oníkálùkù ẹ dákun ẹjá rìn nínú rẹ̀ o. Àwọn ìgbésẹ̀ ta ni a gbé ẹ dákun ẹjá rìn nínú rẹ̀ o. Ilé yín ò gbọdọ̀ dàrú o. Ilé yìí ò gbọdọ̀ wó gbogbo ohun tẹ́ ẹ bá lè ṣe láti dìlé yín mú girigiri oníkẹ́ ẹ ṣe ẹ mọ́jú ó dàwó o. Bẹ́ẹ̀ bá ti wá jẹ́ pé ẹ̀yin náà ń gbọ́mi àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó yín ó wá ta kókó débi pé ó ti le ẹ wò ó pé kó dàrú kẹ́ ẹ túká ni irọ́ o kò gbọ́dọ̀ dàrú débi pé ẹ túká bí n bá ti pe nọ́mbà mi ẹ dákun ẹ pè mí. Ṣèbí lórí ètò yìí náà ní ìgbéyàwó tó ti túká fóṣù mẹ́fà àbí ọdún mẹ́fà ó jàre. Ọlọ́run mọ̀ bá wa tó. Bí n bá sọ pé ìgbéyàwó òun a ti ṣàlàké. Ẹ̀rọ Ọlọ́run bà mí. Òun tọ́lọ̀ ń gbélé wa lọ́wọ́ lásìkò ẹnu wípé àláwọn ìgbéyàwó kan ti ń dàrú. Ẹ lọ mọ́ tún ṣe. Ọlọ́run ló ń fẹ́ mọ́.

0: gbogbo ẹ̀yìn tí àwọn nǹkan ní àtọkọ yín tó ti dà bí wípé àníṣẹ́ ó ti
1: ó
0: bá mi fi rìn. Ó ti kó lọmọ aráyé bá ní láwọn ìbá ní látẹ̀jẹ́. Ní ó mọ̀ mí lọ́kọ́. Ìwà sáfẹ́rẹ́ kò mọ̀ mí lọ́kọ́ mọ́. Ká ẹ bá gbọ́rọ̀ mí. Kí ìyàwó kó sì máa gbé ọkùnrin mi lójú ọkọ ti ẹ̀ gangan. Kó sì tún gbé ọkùnrin wá bá ọkọ rẹ̀ nílé. Nílé ọkọ rẹ̀ ní o, ó gbọ́kùnrin wá bá ọkọ rẹ̀ nílé. Ọkọ náà sì fẹ́ ṣe bí ẹni wípé àníṣẹ́ èmi lọ́kọ̀. Àlè tó gbé wá bá ọkọ nílé sì kọ́ àwọn gidi kan kú wá, wọ́n sì tún nàkọ́ mọ́nu ilé. Kábíyèsí Olódùmarè. Ẹ dákun sírú ìgbéyàwó bá ń le tó. Àmọ́ Ọlọ́run dá sí. Tọ́ ó yà ó, ẹ jẹ́ kí n dọ́dọ̀ ìjọba wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mọ̀ kí gómìnà wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Olúwaṣẹ́yí Mákindé. Mo kí ààrẹ wa lórílẹ̀-èdè Nàìjíríà, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Mo kí gbogbo ẹ̀yin tó ní ṣe pẹ̀lú ètò ààbò lórílẹ̀-èdè yìí o. Àmọ́ àwọn ọmọ wa àti olùkọ́ ní ahoro ẹ̀sí ẹ̀lẹ̀ níbo lẹ bá dé. Ọ̀rọ̀ èyí tó ti ju oṣù kan lọ. Àti bí ọjọ́ bí méjì báyìí. Àwọn ọmọ tí ń bẹ nínú igbó ìbẹ̀rù yìí, àwọn ọmọ tó nílò ìrànlọ́wọ́ ni. Òtútù àbíamọ tí ń mú mi nùn. Àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ń bọ́jú fún ni, wọ́n ń fọnu fún ni. Ọmọ mi kò lè dá ṣe gá fúnra rẹ̀.
1: Ẹnikẹ́ni má ṣe níyọ lọ́wọ́. Àmì ilẹ̀
0: náà. Wọ́n ó gbé sórí ìpọ́tí ni. Àwọn ọmọ yìí ni wọ́n wá wà lọ́dọ̀ àwọn ọ̀dájú ẹ̀dá.
2: Ayé màlẹ̀ ọ̀rọ̀ ayé.
0: Láti ìgbà yìí wá.
2: Jesus.
0: Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ kan lánàá nígbà táwọn kan wá láti fi ẹ̀hónú hàn. Ẹ jẹ́ kí n sọ ní sàn-sàn, ẹ̀yùn ẹ ṣe tuntun mọ́ arákùnrin kan tí wọ́n ń pè ní Very Dark Man. VDM. Ó gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn lánàá. Ó sì lọ bá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà sọ̀rọ̀ kan, ọ̀rọ̀ tí gómìnà sọ, ó sì tún mú kí inú mi kó yọ sí gómìnà. Lára àwọn ọ̀rọ̀ tí gómìnà sọ, gómìnà kọ́kọ́ bẹ̀rẹ̀ pé báwọn èèyàn bá ṣe gómìnà tó bá jẹ́ wípé àwọn náà jẹ́ aráàlú àwọn gan ó darapọ̀ mọ́ ìfẹ̀hónú ọ̀hún.
2: Wà bá mi ṣe tèmi
1: o.
0: Torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tí ń panilẹ́kun ni.
2: Òkùnkùn ayé.
0: Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sọ̀rọ̀ síwájú wọ́n ní ààbò iṣẹ́ ọmọ ogun kò sí ní ìkáwọ́ ìjọba ìpínlẹ̀ kankan. Ẹ̀rù sì ń bà mí fún Nàìjíríà wípé irú ìjọba wo là ń ṣe yìí ná. Kí nǹkan ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ kan kó wá jẹ́ wípé ẹni tá a fi ṣe olórí ní ìpínlẹ̀ ọ̀hún kò lágbára lórí àwọn ikọ̀ ọmọ ológun tí ń bẹ lórílẹ̀-èdè àfi tí wọ́n bá gbàṣẹ látòkè. Gómìnà ọlọ́pàá láwọn abalabi kan àyàfi kéèyàn náà ó tún ṣẹ̀ṣẹ̀ pe àwọn alágbára látòkè lọ́hùn wípé gómìnà sọ báyìí ó ṣe kóhun ó ṣe àbí kóhun ó mọ̀ ṣe. Gómìnà sọ̀rọ̀ débi wípé ibi tí ọ̀rọ̀ yìí wà àwọn ti gbé àwọn ìgbésẹ̀. Kódà àwọn ti gbé agbára àwọn ti sọ agbára kalẹ̀ báyìí. Wọ́n ti gbà èèyàn yìí fikùn lukùn èyí tí ò yẹ kí ìjọba ó máa ṣe. Bí gómìnà náà ṣe sọnù láwọn sọ agbára kalẹ̀ torí àwọn ọmọ léńjeléńje yìí. Ìbéèrè wa ni wípé ọjọ́ wo ló dáa? Ìgbà wo gangan làwọn ọmọ yẹn fẹ́ dé? Gómìnà sọ̀rọ̀ retí fún wa wípé nígbà àwọn sọ̀rọ̀ lánàá òun ní àsìkò táwọn sì ń sọ̀rọ̀ lánàá òun ìròyìn tí ó sì ń tẹ àwọn lọ́wọ́ ni pé ìkankan nínú àwọn ọmọ kẹjọ lọ́hún pé ní wákàtí táwọn ń sọ̀rọ̀ lánàá báwọn ètí ìgbọ́ wípé ìkankan nínú àwọn ọmọ ti ṣaláìsí eléyìí tó fi wá lọ́kàn balẹ̀. Àmọ́ ṣé ara àwọn ọmọ lè jí pépé mọ́? Ìbéèrè tí gbogbo abiyamọ ń béèrè rèé. Gómìnà sọ̀rọ̀ débi pé àwọn ikọ̀ àwọn ọmọ ológun kọ̀ọ̀kan gan tí àwọn ránṣẹ́ pé kí wọ́n lọ báwọn ṣe ìtúsílẹ̀ àwọn ọmọ yìí àwọn kan gan ti sọ ẹ̀mí wọn nù. Ẹ bá lọ sójú àtẹ ojú òpó Facebook West Television ẹ rí ń bẹ̀. Gómìnà ni níbi ọ̀rọ̀ wá dé yìí tó bá ti kànràn gídá pé káwọn gan ó fi ẹ̀mí àwọn lélẹ̀ àwọn ṣetán. Bí tí mo wá ń bọ̀ rèé. Ẹ rí wípé ọ̀rọ̀ yìí níbi ó dé yìí ó ti so sí ni lẹ́nu ó ti buyọ̀ sí báyìí. Kódà àwọn tí wọ́n gbé ẹ̀hónú wá lánàá ọ̀rọ̀ tí wọ́n gbọ́ lẹ́nu gómìnà wọ́n padà lọ sílé ni. Wọ́n àtẹ̀yàn wọ́n sọ̀rọ̀ bí abiyamọ. Gbọ́ àwọn èèyàn ní kan sára sí gómìnà. Èmi gan gbọ́ ó sì tún bu omi tútù sí mi lọ́kàn. Ní ìlànà wípé mo tún gbé sòrò jẹ́ torí ń ta mí lára tẹ́lẹ̀. A rí pé adìẹ sì ń làágùn o ìyẹn ni ò já mọ́. Wọ́n á rí pé àdúà la tún nílò. Ẹ̀yin abiyamọ ayé ẹ dákun ẹ gbé ohun àdúà yín sókè. Ológun yìí ti wọlé. Ẹ̀yin abiyamọ ayé ẹ dákun ẹ mọ́ sùn. elomi ti eranti awon omo nu ajua re be ba se be e dakun e mo se be awa kan o le mo se lojojumo e dakun e ja mo ranti awon omo inu ajua atawon oluko won elemi lawon na bi tawa omo ni awon omo yi na lojo awon obi ti won ba won omo wa na se jomo labe ti wa bi obi
2: o so ju so ni o ma
0: eni to kan to mo then to de la rita n so ko sen to men to kan olomo jari bi nle yi mo bi o ni keni ko kan wa lase olojumo re Olorun o si ba wa le wo do patapata. Gbogun ajinigbe nile yi, Olorun o ba wa le wo do. Nigeria o da. Oro yi ti koja ka mo pe ni ogun. Oro yi ti koja ka mo se ni pakaleke. Gomina soro won lawon mo nkan ta won le se. Ṣugbọn se nkan o ni baje. Wọ́n ní kì í ṣe páwọn ò mọ nǹkan táwọn lè ṣe ní wàrà ṣíṣà. Ṣùgbọ́n àwọn ò fẹ́ sọ àwọn ọmọ inú. Àmọ́ fídíì ẹ̀ mú wá béèrè ìbéèrè lọ́wọ́ gómìnà. Bẹ́ẹ̀ lẹ́rù ti bà mí. Wọ́n nígbà ní kí nǹkan mọ́ bàjẹ́ kó mọ́ bàjẹ́ báyìí. Ṣé nǹkan ò ní padà mọ́ bàjẹ́? Gómìnà fẹ́ dáhùn ìbéèrè wọn. Ni gómìnà ti sọ wípé tó ohun gbogbo tí ó bá ná wa yóò ná wa. Ó bá di wípé káwọn gan fi ẹ̀mí àwọn lílẹ̀ àwọn ó fi lílẹ̀. Ó tún tún gbọ́ mo tún gbọ́ ẹ̀rù bà mí díẹ̀ o. Mo gbàdúrà. Bí a máa yé ẹjẹ́ a máa gbàdúrà ẹjẹ́ a máa ké pọ̀ lọ́hùn èmi gbàgbọ́ wípé kò sùn tọ́lọ́hùn ò lè ṣe tọ́ ètò àwọn tá à ní lára tá à ń pọ́n lójú rẹ̀ o ọlọ́hun akípe ọ́ lálẹ́ tòní àwọn ọmọ tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé yìí ẹ bá wa tó wọn sílẹ̀ o. Lórí ìṣẹ̀lẹ̀ kí ṣẹlẹ̀ tẹ̀ ńlá kọjá. Ẹ̀dákan ẹmọ jẹ́ kájí ó máa bàjẹ́ tán ká tó máa pera wa. Àwọn ọ̀pọ̀gbà yìí ó tó ti bàjẹ́ ni ó tó dariwo la pè é. Ilẹ̀ ń wò. Ẹ ti ń rí àwọn fìrìnfìrìn. Ẹ bá ti já tètè dá sí. Ó tó débi tó dé wọn. Tọ́ ẹ pè mí sórí nọ́mbà mi 08058816462. Ẹ bá fẹ́ pè mí ẹjẹ́ ó dọ̀la o. 08058816462. Oyè lóhun tẹ̀ ńlá kọjá nínú ìgbéyàwó yín. Ẹ sì fẹ́ kí ìgbéyàwó òun ó dàrú. Ẹ ti ṣe ọkọ yín. Ẹ mọ̀ bẹ́ẹ̀ sì tọrọ ìdáríjì. Ẹ mọ̀ bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀. Òbí ẹ ti ṣe àwọn ọmọ. Ẹ mọ̀nà tẹ́ gbégbà. àrò ẹ ti tún ká. Alájọgbé aládùúgbò. Wọ́n ń fọwọ́ lágbà yín lójú wọ́n yín ẹ̀yìn jẹ. Wọ́n fẹ́ gba òyìn ní yín lọ́wọ́ yín. Wọ́n fẹ́ fi ẹ̀tọ́ yín dùn yín kán tún gbà yín lójú. Ẹ pè nọ́mbà mi. 08058816462 08058816462 Tọ́ àmọ̀ bẹ o, ọ̀bẹ ní bẹṣu àtẹ́lẹṣẹ̀ abẹ̀nà o. À ń lọ lónìí, a tún pàtàbọ̀ lọ́jọ́ mẹ́jọ láṣẹ Olódùmarè. Àwa láàmọ̀ wà o, ẹ̀yin láàmọ̀ bá. Wọn ò wá fi yín sínú ìbànújẹ́ lágbára Olódùmarè. Wọn ò ní bá yín nù bànújẹ́. Ní gbogbo inú ilé tẹ ti ń gbọ́ mi yìí, ẹ̀ní lójú ẹkún ò ẹ̀ní lẹ̀kẹ́ ò ṣe é. Ẹ̀ní ró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ìgbéyàwó tó fẹ́ dàwó Ọlọ́run ọba mi òkè yóò bá ń gbé dé. Ilé yín ò ní dàrú o. Ìgbéyàwó yín ò ní túká o. Ilé tí ń gbóná girigiri Ọlọ́run ọba mi òkè yóò bá ránṣẹ́ àlàáfíà síbẹ̀ láti. Ẹ̀yin ọmọ wa, ẹ̀yin olùkọ́ wa, tẹ́ wà lákàtà àwọn ajínigbé, Ọlọ́run ọlọ́jọ́ òní yóò bá wa lànà ìtúsílẹ̀ yín. Ẹ ó sì padà bọ̀ wá bá wa láyọ̀ àtàlàáfíà. Tọ́ lórúkọ gbogbo àwọn tá a jọ mú ètò yìí wá ṣe tí gbọ́ yín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí, àwọn ọ̀gá lọ́gàá ní abala ẹ̀ka kọ̀ọ̀kan. Stephen Ike òní ọlọ́wọ́ Bọ́tìn ni Olúgbèmígan Mọ́tọ̀ṣọ́ lọ́kọ tèmi Yọ́rí Jí ó Apostle. Títí ọjọ́ mìíràn tá a tún jọ pàdé èrè o. Oòrùn Ayọ̀lá ó sùn, ó dàbọ̀.

0: ọjọ́ pìtìpìtì darapọ̀ mọ́ yìnyín o. Ẹ jàdúpẹ́ lọ́wọ́ ọba tó kó wa yọ lọ́jọ́ gbogbo nígbà gbogbo lórí àwọn ọmọ wa. Ọgbọ́rọ̀ méjì jó rẹ lọ́sàn-án lẹ́sàn fẹ̀rí sọ fún sàtánì pọ́lúwọ́ tún ti gbogbo.
1: Gbogbo ẹjẹ
0: rẹ́bọ́bẹ́ káwọ́ yí méjì sókè pariwo. Bàbá aláfiyẹ ọmọ yín lè gbóhùn rẹ̀ lórí afẹ́fẹ́ yìí. Lọ́nà ọjọ́ Tọ́sídẹ̀ẹ́ òní ṣẹ̀ṣẹ̀ gbé tọmọtọmọ o. Ọmọ rẹ ò ní pòfó ló mọ ẹ lọ́wọ́. Ọba tẹ̀dá ní Genesis kò ní jẹ́ ká yóò fi ọmọ rẹ dá ìdákúdá o. Ọba ní ọdún àgùntàn ní Exodus kò ní jẹ́ ká yóò fọ ọmọ rẹ rúbọ ogun. Olú àlùfáà ní Leviticus kò ní jẹ́ kọ́ ọmọ wa ó ṣìrì. Ọba mi ọ̀wọ́ ẹná ní Numbers kò ní jẹ́ kí iná yóò jó wa tọmọtọmọ. Ọba mi wòlíì ní ní Kárólóbì kò ní jẹ́ ká fa ayé bọ̀rún jẹ́ tọmọtọmọ. Ọba mi olórí ogun nínú ìwé Joshua yóò jẹ́ kú fún gbogbo wa tọmọtọmọ.
2: Ó ṣòro fún mi bí ètò àkókò ìbápàdé àánú ológun orí afẹ́fẹ́ yìí.
3: Hello, good morning. Here's the headline news on World Radio 89.3 FM, your preferred wholesome radio.